0: ilé iṣẹ́ ọlọ́run.
1: Ìgbà tí mo wu orí ẹni yẹn.
0: Ó yẹ sà.
1: Mo rí àmì àgbélébù lórí ẹ. Èyàn lu àgbélébù sórí. Ẹlẹ́fẹ́ pa.
0: Ẹlẹ́fẹ́ sàṣìlẹ̀.
1: Kò bọ́ síbù.
0: Kò ṣe ṣe.
1: Ọ̀gá.
0: Yẹ sà.
1: Ẹ sà.
0: Bàbá mi o.
1: Mo ní mo ti gbọ́. Màá ṣiṣẹ́ lé lórí. Gbọ́ gba fọ́tò ilé.
0: Yẹ sà.
1: Màá bẹ wádìí.
0: Kábíyèsí o.
1: Ẹni tí mẹ nídìí ọ̀rọ̀ ẹ. Á dẹ̀ gbàdúrà fún ẹ.
0: Yẹ sà.
1: Ogun rẹ̀ àṣẹ. Ègbó máa padà dé.
0: Kábíyèsí o.
1: Èmi yà sọ pé.
0: Yẹ sà.
1: Olúwa ni mo sọrúkọ ẹni yẹn fún ẹ. Ṣùgbọ́n.
0: Yẹ sà.
1: Àṣírí rẹ̀ ó tù. A dẹ̀ jọ gbàdúrà ọjọ́ mẹ́ta.
0: Ó yẹ sà.
1: Lẹ́yìn ọjọ́ kẹta. Kọ́ntrátì tó lé.
0: Yẹ sà.
1: Ó dẹ̀ bọ́ sí.
0: Hallelujah.
1: Nígbà tó bọ́ sí tán. Ẹnìkan dẹ̀ wá bẹ̀.
0: Kábíyèsí o.
1: Wípé. Ọ̀rẹ́ mi máa bínú.
0: Lágbájá máa bínú.
1: Èmi ni mo wà nídìí ẹ̀.
0: Kábíyèsí o.
1: Ọ̀rẹ́ gẹ́gẹ́ ló ṣe.
0: Adániwáyé.
1: O dẹ̀ mú fọ́tò ẹ̀gbọ́n rẹ.
0: Oh.
1: Fọ́tò ẹ̀gbọ́n rẹ ni o.
0: Ọmọ ìyá ọmọ bàbá rẹ.
1: O dẹ̀ mú kiri.
0: Yéésù.
1: Wípé wọ́n ti sọ pé ọwọ́ rẹ̀ ló wà ń bẹ̀.
0: Kábíyèsí Ọlọ́run.
1: Mo bá Olúwa sọ̀rọ̀ bọ̀.
0: Yéésù.
1: A sà.
0: Yéésà.
1: Ọmọ ṣe ni máa gbọ̀kẹ́ lẹ́ togotogo
0: orúkọ jésù
1: ibigi ọ̀gẹ̀dẹ̀ ṣubú sí ibẹ̀ ló ń yẹra sí ó yà kankú síbẹ̀ kankú síbẹ̀ kankú síbẹ̀ kankú síbẹ̀ olúwa ní gbogbo etí tó gbọ́ ọ̀rọ̀
0: yìí
1: ẹ̀rú ẹ̀bọ
0: kábíyèsí ọlọ́run
1: kí ni ẹ̀bọ tó fẹ́ rú ẹ̀bọ pé àdúrà mi ti gbà
0: àdúrà mi dà
1: ẹ̀bọ pé o ti bá mi tú wọn ká
0: kábíyèsí ọlọ́run
1: àwọn tó fira wọn bú tí wọ́n lọ ní aláàfọ́ aláwo
0: kábíyèsí o
1: tó lọ rú ẹ̀bọ sílé aláwo
0: tí wọn ò jẹ́
1: ẹni fi owó tu aláwo lójú
0: kábíyèsí ọlọ́run
1: láti bá tọmọ mi jẹ́ ẹ wípé o ti bá mi tú wọn ká o sì gbagbára lọ́wọ́
0: wọn
1: ẹbọ tó fẹ́ rú nìyẹn ẹbọ wípé wọn ti ṣẹ́gun
0: ọ̀tá
1: tó dìmọ̀lù nítorí ayé wọn
0: adániwáyé
1: àwọn tó máa rú àrú nítorí wọn gbàgbọ́ ẹni tí ò bá ti sún láti máa ṣe fọ́lọ̀ kò lè sún ọlọ́run láti máa bùkún fún
0: un
1: ó yẹ kí yẹn ló lè ṣe
0: o
1: bá ṣe 500 o bá ṣe 700 o bá ṣe 900 o bá ṣe 1000 rí pé o ṣe nǹkan o tútù fi ti rédíò lẹ́yìn
0: nìyẹn
1: mọ̀mọ́ yìí mo ń retí ọ̀rẹ́ tiẹ̀ ọ̀gá
0: àní
1: mo ń retí ọ̀rẹ́ rẹ
0: o
1: yà máa ṣe
0: TTB
1: 05 25 28 7 5 2 8 7 5 7 5 1 8 1 8 GTB 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 Te fi pase ikoro saye mi.
0: Te fi pase ikoro saye mi.
1: E ku sibe o.
0: Ku sibe.
1: E ku sibe o.
0: Ku sibe.
1: E ku sibe.
0: E ku sibe.
1: O ni titi ta o fi pa Paul.
0: Yes sir.
1: Mo wa canvas 13.
2: Awon ti o dite.
1: Awon to dite yi.
2: Won du ogoje eniyan lo.
1: Won du elo lo.
0: Ogoje eniyan.
1: They are more than 40.
0: Abiesi o.
1: Lori enikan soso.
0: O du 40 lo o.
1: O ye ma ki gbe tele
0: mi. Yes sir.
1: So pe abaje ogoji.
0: Wa abaje ogoji.
1: Won abaje ogorun.
0: Won abaje ogorun.
1: Won abaje egbefa.
0: Won abaje egbefa.
1: Won abaje egberun.
0: Won abaje egberun.
1: Ni won ko lajo.
0: Won ko lajo.
1: La ti pa mi lekun lori omo.
0: Pa mi lekun lori omo.
1: Ara yi ku ojiji.
0: Ara yi ku ojiji.
1: Wa ri won lo.
0: Wa ri won lo.
1: Ma pa won leyo kan.
0: Ma pa won leyo kan.
1: E pa won leyo kan.
0: E pa won leyo kan.
1: Bo ti wo kan pa to.
0: Bo ti wo kan pa to.
1: Ti won le pa iku si mi.
0: Won le pa iku si mi.
1: Ara pa won.
0: Ara pa won.
1: Ara sa.
0: Ara sa.
1: Won ma gbogun ti
0: e.
1: Ma
0: Oh yes sir.
1: Oluwa ni yo se kini sir.
0: Yes sir.
1: Ni yo gbe o nija.
0: Kabiyesi o.
1: Mo bo Oluwa soro.
0: Oh
1: so. Ni won ba je osa mi.
0: Oh so.
1: Orun gbe o nija.
0: Amen.
1: Orun gbe o nija.
0: Amen.
1: Orun gbe o nija.
0: Amen.
1: Ami abi amo yi na.
0: Kabiyesi o.
1: Ikoro jade nu aye omo
0: re. Amen.

0: sọ pé kúrò lójú ọ̀nà mi bẹ́ẹ̀ ṣe sọ̀rọ̀ yẹn kò lè gbọ́n kankan kúrò lójú ọ̀nà mi.
1: Leave my way.
0: Ìwọ alátakò.
1: You that antagonizes.
0: Kúrò lójú ọ̀nà mi.
1: Stay away from me.
0: Ìwọ àdíwọ́ àti ìdènà.
1: You delay and block.
0: Agbára tó ń dí ògo mi lọ́wọ́.
1: The power hindering my glory.
0: Wọ́n yà parẹ́.
1: Disappear in the name of Jesus.
0: Má jẹ́ mo tó ń fà mí sẹ́yìn.
1: The covenant drawing me backwards.
0: Wọ́n yà padà lẹ́yìn mi.
1: Stay away from me.
0: Ọwọ́kọwọ́ tí ọta ń nà sínú ayé mi.
1: The evil hand the enemy is stretching into my life.
0: Wọ́n yà jáde lára mi.
1: Stay away from my life.
0: Sọ pé mo ti ń sọ̀rọ̀ lọ́wọ́ yìí.
1: Say as I speak.
0: Aláàánú máa rántí mi.
1: Helper begins to remember me.
0: Bí mo ti ń pray lọ́wọ́ yìí.
1: As I am praying.
0: Olúwa connect mi máa wo lóore.
1: Lord connect me to helper.
0: Ọwọ́ agbára ẹ̀mí mímọ́.
1: The powerful hand of the Holy Spirit.
0: Fásọ ìyáyá lára mi.
1: Tear away the cloth of suffering from my life.
0: Sọ pé ọwọ́ agbára ẹ̀mí mímọ́.
1: The powerful hand of the Holy Spirit.
0: Dá mi láre kó tú mi sílẹ̀.
1: Justify me and set me free.
0: Sọ pé ní orúkọ Jésù.
1: Say in the name of Jesus.
0: Agbára ẹ̀mí mímọ́ wọnú ayé mi lọ.
1: The power of the Holy Spirit enter into my life.
0: Agbára tí orogún ò lè dá dúró. Wọnú ayé mi lọ.
1: Come into my life.
0: Agbára tí àsàsí àti èpè ò lè dá dúró.
1: The power that evil enchantment and curse cannot stop.
0: Wọnú ayé mi lọ. Sọ pé ní orúkọ Jésù.
1: Say in the name of Jesus.
0: Inú Olúwa jò nínú mi.
1: Inú Olúwa jò
0: nínú mi. Pẹ́pẹ́ mi ò gbọ́dọ̀ kú.
1: The fire on my altar must not quench.
0: Ẹ jọ ma tún kí ni sọ dáadáa. Olúwa dá iná tuntun sínú mi.
1: Set a new fire inside of me.
0: Jésù gbé ọwọ́ lé mi.
1: Jesus, lay your hands upon me.
0: Sọ pé Olúwa mo nílò ìsọjí.
1: Say Lord, I need revival.
0: Arúgbó ọjọ́ sọ mí jí.
1: Ancient of days, revive me.
0: Ẹ sọ ògo mi jí.
1: Revive my glory.
0: Ẹ sọ ayé mi jí.
1: Revive my life.
0: Ẹ sọ àyànmọ́ mi jí.
1: Revive my destiny.
0: Ẹ sọ àwọn ọmọ mi jí.
1: Revive my children.
0: Mo dìná yí inú ilé mi ká.
1: May a wall of fire surround my house.
0: Mo dìná yí ayé mi ká.
1: May a wall of fire surround my life.
0: Àjèjì.
1: Strangers.
0: Tó wà nídìí iṣẹ́ àrímọ́tò ayé mi.
1: By hand the strength of my life.
0: Ó yá jábọ́lẹ̀.
1: Fall down.
0: Ẹsẹ̀ àjèjì.
1: Strange leg.
0: Kí lẹ ń ṣe nínú ilé mi?
1: What is your cause in my house?
0: Mo pa ni àṣẹ.
1: I order in the name of Jesus.
0: Ẹ jáde, ẹ jáde.
1: Out, out, out in the name of Jesus.
0: Lórúkọ Jésù.
1: In the name of Jesus.
0: Ìfarahàn Sátani.
1: The appearance of Satan.
0: Nínú àgọ́ ara mi.
1: My body.
0: Jáde.
1: Out in the name of Jesus.
0: Sọ pé a ti kọ ìwé rẹ̀.
1: Say for it is written.
0: Pé nítorí ìdí èyí.
1: That because of this.
0: Lọmọ Ọlọ́run ṣe farahàn.
1: That the Son of God appeared.
0: Láti pa iṣẹ́ èṣù run.
1: To destroy the work of Satan.
0: Gbogbo iṣẹ́ èṣù nínú ilé mi.
1: All the work of Satan in my home.
0: Gbogbo iṣẹ́ èṣù nínú ayé mi.
1: All the work of Satan in my life.
0: Jáde.
1: Out in the name of Jesus.
0: Amen.
1: Amen.
0: Nísìnyí báyìí bí mo ṣe ń sọ lọ́wọ́ àwọn agbára òkùnkùn ń wárí rí pé prophet kí ló tó ń sọ̀rọ̀ lọ́bi tó ń sọ̀rọ̀ lọ́ yẹn àwa ní ẹsẹ̀ àjèjì tó ń bẹ nínú ilé wọn nísìnyí wọn sọ nǹkan kan báyìí. Sọgbẹ́ ní orúkọ Jésù.
1: In the name of Jesus.
0: Ẹ̀yin agbẹ́.
1: and destroy me.
0: Ẹ̀lẹ́ jẹ mí rù.
1: Say you cannot destroy me.
0: Ẹ lọ jẹra yín rù.
1: Say go and destroy yourself.
0: Sọ pé ní orúkọ Jésù.
1: Say in the name of Jesus.
0: Ọfà tó rìn nínú ara mi.
1: The arrow strolling in my body.
0: Jáde, jáde.
1: Out, out, out, out, out, out, out in the name of Jesus.
0: Aha. Aha. Oh my Father. Yes.
1: Oluwa. Amen.
0: Dọ́pẹ́ ní orúkọ Jésù.
1: Say in the name of Jesus.
0: Ẹ dìde kúrò láyé mi.
1: Say stand up from my seat.
0: Lórúkọ Jésù.
1: In the name of Jesus.
0: Ẹ kúrò níwájú mi, ẹ jẹ́ ká rìnà rí mi.
1: Stay away from my front. Allow people to see me.
0: Sọ pé ní orúkọ Jésù.
1: Say in the name of Jesus.
0: Ẹ má gbẹ̀sẹ̀ lé irinṣẹ́ mi.
1: Don't trample on the profit of my business.
0: Ẹ má gbẹ̀sẹ̀ lé iṣẹ́ mi.
1: Don't trample on my work.
0: Tí bá ní ẹ má gbẹ̀sẹ̀ lé wàhálà mi, kọ́ má gbẹ̀sẹ̀ lé effort, effort.
1: It means that don't trample on my effort.
0: Ẹlòmíbo ṣe ṣe tó náà gbogbo effort yẹn ó lọ lásán.
1: Some people their effort is going down the drain.
0: Ẹ má gbẹ̀sẹ̀ lé wàhálà mi.
1: Say don't trample on my effort.
0: Ẹ gbé ẹsẹ̀ kúrò.
1: Lift away your leg.
2: Rédíò tó wá gbé fún mi bí mo ṣe wá gbọ́ ètò yín bẹ̀.
3: Ẹ mọ gba arúgbọjọ.
2: Mo wá gbọ́ arúgbọjọ mi ìgbọ́rí mi
3: kí n lọ. First time.
2: Wọ́n kàn gbé ọ fún mi. Mo ṣe wá lọ sọ́dọ̀ àbúrò mi kan nìyẹn. Òun náà wá gbé ètò yín, mo ní mo máa gba arúgbọjọ ṣùgbọ́n kò sí owó tí màá fi wọkọ̀ torí kò sí nǹkan kan. Wọ́n dínà mọ́kọ̀ mi, wọ́n gba gbogbo ẹ̀ látọdún káàbọ̀ tí mo ti wà lórí ẹ̀ ni. Mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run torí mi ilé ìjókòó ṣẹ́jú kan ni. Mi ní agbára àti ìjókòó mi
3: ìlẹ̀
2: ro. Bí mo ṣe wá dá arúgbọjọ mu ni mi ní lè sun. Mo yà sá ọ̀fọ́sì ara wa mo dé bí báyìí. Ṣùgbọ́n ní ọjọ́ yẹn sà, ẹni ká fọwọ́ lé etí.
3: Mo ní kẹ́ gbé ọkọ ìfọ́ sétí. Mo ní kẹ́ ọ̀fà.
2: Tó wà nù àgọ́ ara.
3: Ọ̀fà gbárí.
2: Wọ́n wo ara mi. Torí ní tí mi bá lo oògùn, oògùn yẹn náà ó ti pa mí. Tó wọ́n ti ní kí stop oògùn. Mi ì lè stop ẹ̀ rárá láì lo. Torí kò sí àkàbí àti ìbá lo báyìí. Orí mi ó máa gbá, etí mi á máa gbá.
3: Ìgbà tí mo wá ní
2: kẹ́ ṣe báyìí. Òṣìṣẹ́ ńgbà tẹ wá ní ká ṣe báyìí. Àti ìgbà yẹn tí mo ti kúrò lórí òkè Sunday tá a lọ lágo bí.
3: Tà ṣe tán yẹn.
2: Àṣetán táwa ti
3: lọ. Tẹ́yìn fi lọ.
2: Oògùn yẹn dájú yìí sí mi ṣe láti bí ọdún kààbọ̀. Ọdún kààbọ̀ tí mo ti.
3: O ti lè ṣe báyìí.
2: Wọ́n wẹ̀ mí ni.
3: O ti lè ṣe báyìí.
2: Dájú kò sùn fún mi léṣe.
3: Kò sí tó lè ṣe mọ́ báyìí. Tẹ́lẹ̀ wọ́n máa ń wẹ̀ ọ́ ni tẹ́lẹ̀.
2: Ọjọ́ arúgbó ọjọ́ kò sí tó mi léṣe.
3: Ẹ̀yin náà ẹ tún fọwọ́ sí etí o. Ọfà tí bẹnu agbárí ẹ. Rí àìkà sáyidọ́ máa yí kàpá. Ẹ̀yin náà bá ní ọfà lára. Ó yẹ jáde. Yé! Madam, ogun tó sẹ́ kò ní gbérí mọ́. In Jesus' name.

0: ọba májẹ̀mú.
1: In the presence of the Most High God of Covenant.
0: Mo dẹ̀ pa á láṣẹ.
1: And I command.
0: Ọwọ́ tó ń fìyà jẹ mí.
1: The hand that is tormenting me.
0: Ẹ fi ayé mi lẹ̀.
1: Live my life.
2: Bí ìlọrin o, ǹjẹ́ o mọ̀ pé ó ń jí ògo tó yẹ kálòmí ò jẹ láyé, inú ojú àlànà gbé pamọ́ sí. Ẹlòmíì kò rí oúnjẹ ọmọ jẹ, bẹ́ẹ̀ ni kò jóúnjẹ ayọ̀ rí. Ẹ̀yin mélòó ni ẹ̀yin nìkan lẹ̀ ń ṣe wàhálà? Wàhálà tẹ́ ń ṣe, ó nìkan lẹ̀ ń jẹ. Kò sí aláàánú. A gbégbèsè wòlíì kan, ìyẹn ní ọ̀sẹ̀ tuntun yìí. Eléyìí tá ò tí ì ṣerú ẹ̀ rí. Ẹ kọ́kọ́ mọ prepare kalẹ̀. Èmi fẹ́ jẹ́ kẹ́ ẹ mọ̀ pé agbára Ọlọ́run lè gba ohunkóhun ṣiṣẹ́. Ẹ lọ wá ògì tútù. Eléyìí téèyàn lè pò mu tó mọ́ wà nu lálọ́ọ̀nù yẹn. Ẹyọ kan ti tó tán tàbí ₦100 yẹn. Ẹ máa mú bọ̀. Tá a bá pray sí tán, lẹ́wà lọ pò ògì yẹn mu nílé. Ẹnìkan ní kí ló fẹ́ ṣẹlẹ̀? Ìyẹn ni wípé oúnjẹ ayọ̀ rẹ bẹ̀rẹ̀ sí ń wọlé wá. Ẹ̀yin mélòó lẹ fẹ́ jèrè ọmọ? Ẹ̀yin mélòó lẹ fẹ́ ti ọ̀fanú ara jáde? Tó bá bá oró lára rẹ, lẹ́yìn tó mu ẹ̀kọ́ yẹn tán yóò jáde. Ta ló fẹ́ jadù? Ta ló fẹ́ joyin? Tẹ bá mú ògì yẹn wá, ògì tútù, ẹ tún wá mú oyin lọ́wọ́. Ṣé ẹ rí oyin yẹn? Tẹ bá mú ògì gbóná yẹn, ẹ bá ń da oyin yẹn sí lórí. Lẹ́yìn tí mo ti pray sí lárúgbó ọjọ́, gbogbo ẹ di Friday ọ̀sẹ̀ tuntun yìí ní arúgbó ọjọ́. Tó bá ti dé Kílàńkó Junction, ẹ bèrè pé ẹ ń wá arúgbó ọjọ́ chọ̀chì ń bì. Ẹ ó dẹ̀ rí wa ńbẹ̀. Àárọ̀ Friday, aago mẹ́jọ àárọ̀, a gbé wa aago méjì ọ̀sán. Kánsẹ́lì àwa bẹ̀rẹ̀. One on one with your prophet. Ẹ dẹ̀ mọ̀ pé àṣírí ogun a máa tún ní arúgbó ọjọ́. Ìpàdé Friday ọ̀sán sí arúgbó ọjọ́. Ó ti kọjá wa ń gbé pamọ́. Ẹni tó wà núdì máa bọ̀ wá bọ́. Ọ̀nà àbáyọ ló dára jù. Kì í dẹ̀ jìnà bẹ́yàn bá ṣe tá à ti bọ́. Ó di àárọ̀ Friday ní Kílàńkó Junction ní side of our garage. Nínú Ìlọrin arúgbó ọjọ́ ló máa bọ̀ wá. Gbogbo èèyàn má gbàgbé ògì yẹn. Eléyìí tó padà pò mu tó bá délé. Ẹ jẹ́ ń wò ó. Ta ló ń sìkì? Ta ni òrógo lórí? Ta ni ò tí ì jẹ oúnjẹ ayọ̀? Ta ni ò tí ì jèrè? Àsìkò tó wàá jèrè. Á pàdé fún.

àdúgbò tuntun ti dé o iṣẹ́ ti gbéra ó tún ti yàtọ̀ sí ti tẹ́lẹ̀ Lago Sport Lago Sport Lago Sport àjẹ́ àbalẹ̀ ìròyìn eré ìdárayá tó yà lára ọ̀tọ̀ tíkítaka tó ta lẹ́nu yéríyéri yàtọ̀ sí kíkà ń fọlọ́ onígbàrọ̀ gudu ìròyìn eré bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá bọ́ọ̀lù aláfọwọ́jù àpẹẹrẹ ìdíje ẹsẹ̀ kíkan ọkọ̀ àti kẹ̀kẹ́ fífi sáré bọ́ọ̀lù ẹlẹ́yin lórí tábìlì àti lórí kọ̀ǹkẹ́rẹ́ Lago Sport Lago Sport aago mẹ́fà kọjá ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún láàárọ̀ kùtù hàì láti ọjọ́ ajé Monday títí di ọjọ́ Eti Friday ni gbọ̀ngàn máa sọ tí akutuku máa wù lórí pápá Diamond FM Lago Sport Lago Sport Lago Sport Lago Sport wos wos magọ mafọ gbéra mákẹ́ra ìròyìn eré ìdárayá tó ta lẹ́nu tó dùn tó tún ní gbogbo nù.

ẹ̀kúrá wa kojúmọ́ kojúmọ́ àti kojúmọ́ ma ẹ̀bíkíbi tí a bá tẹ́ lọ́fà ní láti gbé ìkànnì ológun ìkànnì alálùbáríkà ìkànnì tó jálé tó jákó wà á ti máa gbọ́ wúsọ́sọ́ náà wúsọ́sọ́ òye alátọ́pá ti bẹ̀ ẹ̀jẹ̀ ń kábàrà bó ṣẹkẹrẹ kó bẹ̀rẹ̀ sí ní dátọ̀ fẹ́lẹ̀ òye sẹ́ẹ̀tì àwọn tèmi ń gbèrò ayé hàn tó ti mọ yẹ 44-1 mo gbéra kẹlẹ̀ gbéra tán ni nítorí bá méjì kọ́ nítorí pé lọ́wọ́ tí mo wà yìí mo dúró mo sanjẹ́ gidigbà lápá àti bí mo dẹ̀fẹ́ kábàrà bó ṣẹkẹrẹ kó máa dátọ̀ fẹ́lẹ̀ kí n láǹfààní láti mọ ẹja yín bẹ́ẹ̀ tàgbé yín débẹ̀ fáwọn ìròyìn níyàjóyàjó tó lóyìnbó ń pè ní breaking news gẹ́gẹ́ bó ṣe wà látakọ àtọ̀dọ̀ mi kí n máa láǹfààní láti gbé yín dé gbogbo kọ̀rọ̀kọ̀ndó ìyẹn gẹ́gẹ́ látakọ àti bẹ́ẹ̀ ó dá tó bá rí bẹ́ẹ̀ ó yẹ bá mi ká lọ nínú ìròyìn eré ìdárayá ìyẹn gẹ́gẹ́ lóòrọ̀ tòní ẹ sáà ti mọ̀ wípé tóní òjò tànàtà náà òjò tòní ọjọ́ gbogbo báyìí ó ń láfi táwọn èèyàn bí egbé ni àṣà òjò kọ́nùgbọ́ àwọn ọdún ojú ọjọ́ fọyàfà ó yẹ kó pọ̀pọ̀ ikọ̀ ẹgbẹ́ agbábọ̀ọ̀lù arsenal apá ọmọlẹ́kùn jayé ẹ̀yìn iná ọlọ́nu o tó bá jẹ́ pé bá ṣe é ṣe nù torí pé ikọ̀ ẹgbẹ́ agbábọ̀ọ̀lù arsenal lánàá gangan à ń mú ikọ̀ ẹgbẹ́ agbábọ̀ọ̀lù isipton wọ́n dẹ̀ mú ipswich wọ́n dẹ̀ pa náà dátẹ̀ mi wọn. àpáná dátẹ̀mí àwọn ará bí o lẹ̀mí bá bọ́ lẹ́nu wọn ló bá di pì àmì ayò mẹ́rin tó wú tatata òun náà fi fìyà jà wọn mọ́ ọlọ́mọ tó bá jẹ́ pé bọ́ ṣe é ṣe nù arsenal múra sí i kò sí fọ́ fún díẹ̀ yìí ìfẹsẹ̀wọnsẹ̀ méje eléyìí tásẹ̀dá ti láǹfààní láti gba ní sáà yìí wọ́n ní wọ́n pọ̀ kankan ò sí ń bẹ̀ wọ́n yìí gbé gẹ̀ẹ́sì wọ́n yìí débẹ̀ wọ́n mọ̀ pẹ̀ bẹ́ẹ̀ lẹ̀ ni ikọ̀ ẹgbẹ́ agbábọ̀ọ̀lù arsenal ti jáwé olúborí ẹ̀ gẹ́gẹ́ bó ṣe wà látakọ̀ àti bẹ̀ yẹn ni ó yá carlos espri òun náà yẹ tánijọ́ ó yọ àwọn ará bí lánàá torí pọ̀rọ̀ fẹ́ bẹ́yìn yọ fún wọn níbi tó ti pàdé ikọ̀ ẹgbẹ́ agbábọ̀ọ̀lù èjè ikọ̀ ẹgbẹ́ agbábọ̀ọ̀lù omosoi ikọ̀ ẹgbẹ́ agbábọ̀ọ̀lù real madrid ni ọ̀rọ̀ fẹ́ bẹ́yìn yọ o omi fẹ́ ti wájú wọ ìgbìnlẹ́nu ìyẹn fún ikọ̀ ẹgbẹ́ agbábọ̀ọ̀lù ọ̀hún lánàá gẹ́gẹ́ bó ṣe wà látakọ̀ àti ibẹ̀ yẹn kẹ́ mọ́ ní ìjà yín bẹ́ta mo tún ti gbé yín débẹ̀ àjá àjá tán ìjà ní dálẹ̀ nígboro ayé ó yẹ pápá

kembere la ti le adulawo la pa ti bi le tori pe orile de kenya han ti video amule bi pa won na gba lejo kini han gba lejo wa ti video amule pa won na ma lanfani lati gba lejo idije championship World Championship ni mo gbiyanju ati so o won ti na lanfani lati gba gege bo se wa lapa ati beyen World Atlantic Championship o na lanfani lati gba lodun 2029 le tori pe orile de Kenya o gba lejo ro ri han ti wa ni ewe mafo to ba ti dodun 2029 odo won ni lo gege bo se wa lapa ati beyen o ni mo se ni ke lanfani lati gbe yin de be nitori pe aja aja tan ija ni dale ni gboraye o ya papapa ajo fifa ati ajo caf won ti mu awon ekankan rin toro kan lorilede nigeria e gbe bi toro de duro bayi leyin idawo ti se pade po pelu awon ajo to se ko kari bo lo lafese gba iyan lorilede nigeria ta mo si ajo nff ni an ni leyin bi oro de bayi an ni pepepe ni o pepepe dide wa si mi lokun abe okuta pelu opin eko leyin ijo meji tawon ti fi bo se pade po yen o ya ni surich ijo awon pada le ile labo si mi oko gege bo se wa lapa ti beyen awon omo ogo ipare pate ago mẹwa le ana o ni won lanfani lati forilede nigeria le gege bo se wa ninu iroyin ere idaraya ki n gbe yin debe ki n ja yin beta aja aja tan se ija ni dale ni gboraye o ya gege bo se wa papapa e je n tete ta mara ki n to gbapo ati bi lo ki n to ku lese koko ki n sare lanfani lati gbe yin debe nitori pe ninu idije eleyi to n waye lowo nilu ede won ni won pe kankan o si n be mo o tun ti depo ile to nitumo nínú ìdíje unique egalitarian championship 2026 ni ìgbà ogóoru rẹ̀ rí tìmí àgbàlẹ̀ unity cup champions world cup nìyẹn ó yá mọ́ fún gbòòráyé sẹ́ẹ̀rí àjẹ́lẹ̀ ìfẹsẹ̀wọ́sẹ̀ ti round of 16 eléyìí tó ń bẹ nílẹ̀ yẹn ẹ jẹ́ ń gbé ẹsẹ̀ yín lára mọ̀nàkà kẹ́ ẹ láǹfààní láti mọ̀ jẹ́ ókè ẹ jẹ́ ń tètè gbá sí lára torí pé kọ ẹgbẹ́ gbọ́ pẹ̀lú kama fc òsogbo àti azoridium láti ìlú òsogbo kan náà ó da ago mẹ́rin ọ̀sán òní kan tó kojú ara wọn lónìí ti ṣe ọjọ́rùú wẹ́nẹ̀sì ọjọ́ kẹrìndínlógún ìyún nínú oṣù kẹsàn-án ọdún 2026 lẹ́wọ́n wo quarter final day 1 easy mami fc àti mature mind star fc 230 náà pàdé ara wọn àjẹgúnlẹ̀ fc látòṣogbo àti nysc ọ̀ṣun 430 náà ní ó pàdé ara wọn o ìyẹn tó bá ti dọ̀la gẹ́gẹ́ gẹ́gẹ́ bó ṣe wà lápá ti bẹ̀yẹn ọjọ́ friday oníyọ́gà tla fa ìlọrin àtàdégbìtẹ́ fc lóbù náà mọ̀ láǹfààní láti pàdé ara wọn tó bá ti di 230 the gold fc owóde òhun sì ń dúró dẹ tí ó bá pàdé o ṣùgbọ́n ago mẹ́rin àbọ̀ nìyẹn máa láǹfààní láti já sí ẹjẹ́ kan ṣe bẹ́ẹ̀ kan ṣe kẹgbẹ́ yẹn parí náà ta ló já mi bẹ́tà tó gbé mi débẹ̀ technical director ni bàmí akin oyedumola òun náà ló láǹfààní láti gbé mi débẹ̀ ó yá mi ò ní wa yín ti bà mí ó yá pápápá eré gbogbo ẹsẹ̀ wìtì ebo ni kí n tún gbà wọlé yìí ẹjẹ́ lọ sínú èsì fẹsẹ̀wọ́nsẹ̀ eléyìí tó láǹfààní láti wáyé lánàá ṣùgbọ́n kí n tó lọ ẹjẹ́ sáré láǹfààní láti já yín o wípé agbábọ̀lù ikọ̀ ẹgbẹ́ agbábọ̀lù asẹ́nà ẹni ọdún mẹ́rìndínlógún yẹn mark zoma ó tún ti bẹ̀rẹ̀ bí ṣeéṣe níṣà yìí o nítorí pé ìfẹsẹ̀wọ́nsẹ̀ àkọ́kọ́ tó kọ́kọ́ gbá níṣà yìí ọmọ ológo ó ṣèrànwọ́ méje ó tún mi àwọn méjì ìyẹn gẹ́gẹ́ lánàá mark zoma ọmọ tansọ̀tansọ̀tan tá a bá wá ń sọ̀rọ̀ nípa àwọn agbábọ̀lù tó mi àwọn léńjeléńje nínú ìdíje carabao cup fún ikọ̀ ẹgbẹ́ agbábọ̀lù tó ń bẹ nínú líìgì àgbà ọ̀jọ̀ lórílẹ̀‐èdè gẹ̀ẹ́sì
ta ba soro awon agbabolu lenje lenje hun e je matanyi o gbogbo agbabolu lenje lenje to ti mi awon hun inu iko agbabolu asena na ti wa tori pe lodun 2003 e sex fabricas lo se kini awon jakushi se ti lodun 2008 maxoma omo ogo iparipate o na to ti se kini o to ti merule iyen gangan lana o da to ba ri be iko agbabolu orilede argentina an ti foruko awon agbabolu won lede ele ti o soju fun won o iyen ninu ifeza won se forilede e mo wi pe break nbe niwaju wa gege bo se wa emiliano martinez joamuzo jorin moruli augustin gier leonardo baledi Christian Romero, Lisandro Martinez, John Foyt, Facundo Medina, Nicolas Taglavico, Roman Vega, Enzo Fernandez, Alex McAllister, Valentin Bacco, Giovanni Lo Celso, Esque Palacio, Rodrigo Di Paul, Nicolas Paz, Franco Mastantuono, Mattia Zoli, Giuliano Simoni, Nicolas Gonzalez, Gianluca Prestiani, Jose Manuel Lopez, Santiago Castro, Julian Alvarez, Lautaro Martinez, Paulinho Andres Messi, Sewari Messi yi. Ese oge kori asalole, o na loruko re to jade o, to je ifese wose, eleyi ti o gba kan yin, fun iko igbe agbabolu ohun, lati fi sami eye wi pe o di gba o dabo ka fi re pade o, ka rira pe layo. Ama faisa pade ara wa gege bo se wa lapade beyen oni mo tun se lafani lati ja yin aja aja tan ija ni dale ni guraye ani Vinicius Junior o ti soro gedegbe oni ewo go n pada abo oni wipo o ti mi jopolopo chances lo to ati lo dodo oni sugbon go ko fe pada de

ó yẹ pápápá ó di inú ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù Manchester United nítorí pé JJ Gabriel ó ti ní kí ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù Manchester United mọ̀ wulẹ̀ register gbogbo tó ní í ṣe pẹ̀lú Manchester United ọmọ yẹn ọmọ léńjẹléńjẹ tí ń ṣe wọ́ndà yẹn ẹ mọ̀ jẹ́ ń tẹ̀yìn o ó ti lọ delete ẹ̀ lójú òpó ìtàkùn àti àṣekáyé rẹ̀ ó ń ṣe wárí yìí ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù Real Madrid wọ́n ti ń ṣiṣẹ́ lé lórí káwọn lè gbé o gẹ́gẹ́ bọ́ọ̀rọ̀ ṣe wà lápá tibẹ̀ bákan náà ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù Barcelona Paris Saint-Germain pẹ̀lú Bayern Munich gbogbo wọn wà lára àwọn tí wọ́n ń wọ ọmọ ọdún 15 yìí wípé àwọn ó dẹ̀ lè gbé ọmọ yìí nígbà tó bá jẹ́ pé kò ní ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù mọ́ gẹ́gẹ́ bí free agent ìyẹn gangan lápá tibẹ̀ yẹn ẹ mọ̀ jẹ́ ń tàn yín Yandé Omande agbábọ́ọ̀lù ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù Real Madrid òun náà mẹ́rọ assist ilẹ̀ lánàá gẹ́gẹ́ bó ṣe wà lápá tibẹ̀ yẹn ó yá eré gbogbo ẹsẹ̀ wìtì ẹ̀yìn tèmi ń gbúra ayé ṣé ẹ fẹ́ gbà bẹ́ẹ̀ mọ̀ tẹ́ ẹ bá mọ̀ tẹ́lẹ̀ jẹ́ ń já yín. Ǹjẹ́ ẹ jẹ́ mọ̀ wípé ọmọ Max Zoma yìí ó ti láǹfààní o láti ní iye góò tó ní sáà tó kọjá ó ti ní báyìí àbí bó lẹ́sẹ̀rọ̀ sí nítorí pé sáà tó kọjá yẹn. Lẹ́sà tó kọjá yẹn one goal ló ní o one goal yẹn ṣe kókó lóòótọ́ àti lódodo ṣùgbọ́n nísà tá a wà yìí láàrin 7 minutes ló sáré ṣe kinní yẹn ó ṣe kinní yẹn fáwọn ará bí lójú bá ń pọ́ kọ̀rọ̀kọ̀rọ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ kí fẹsẹ̀wọnsẹ̀ tó bẹ̀rẹ̀ ǹjẹ́ ọmọ táwọn ọmọ Manchester United ń sọ àwọn ní connection náà fi máa na Ipswich Town o connection mo ní àṣà ọ̀nà Ipswich Town tó jẹ́ pé orí wọn ò gbígbẹ́ rí ọlọ́kọ̀ àwọn ní connection náà sáfi máa nà wọ́n mo ló da àákùkù rí lálẹ́ yìí tàbí bó ṣe dalẹ́ sí ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù Arsenal tánkàn lọ kó àwọn ọ̀jẹ̀ wẹ́wẹ́ tán kó wọn sórí pápá o wọ́n dẹ̀ pa Ipswich Town lẹ̀ bí ẹran. Àwọn pa Ipswich Town tí ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù Man U tó jẹ́ pọ́n láàgùn kan tó padà ríkọ láìsí àwọn padà pa wọ́n lẹ̀bi ẹran ni o gẹ́gẹ́ bó ṣe wà látàkọ àti bẹ̀yẹn òun ni mo ṣe ní kí n láǹfààní láti jẹ́ àyín bẹ́tà àjá àjá tán ìjà ní ń dálẹ̀ ní gbòòrò ayé ó yẹ pápápá ẹjẹ́ sáré láǹfààní láti kẹ́ èsì àbájáde ìfẹsẹ̀wọnsẹ̀ eléyìí tó láǹfààní láti wáyé lánàá ṣùgbọ́n kó tó di pé wọ́n mọ gba pa àti bẹ̀yẹn lọ àwọn ti fi léde o àwọn agbábọ́ọ̀lù tó gbé oúnjẹ fẹ́gbẹ́ tó rántí gba pléètì ẹ̀bọ̀ látàkọ àti bẹ̀yẹn nínú líìgì àgbà ọ̀jẹ̀ lórílẹ̀‐èdè gẹ̀ẹ́sì ni ìyẹn gangan bẹ́gẹ́ bó ṣe wà lápá tibẹ̀ yẹn jọ ó yá pápápá ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù bologna wọ́n ti pinnu wípé domenico tadeso àwọn máa láǹfààní láti ṣe kínni àwọn ó gbaṣẹ́ lọ́wọ́ ọmọ náà wọ́n ní wọ́n pé kankan ò sí ń bẹ̀ mọ́ bá sọ mi ò fẹ́ gbọ́ wọ́n ti jẹ́ yé wa ni gẹ́gẹ́ bó ṣe wà òun náà ni mo ṣe láǹfààní àti jẹ́yìn tèmi àjá àjá tẹ́sẹ́ ìjà ní ń dálẹ̀ nígboro ayé agbábọ́ọ̀lù chelsea tẹ́lẹ̀ rí ìyẹn ta ni cesar azpilicueta ó ti ṣe kínni o ó ti graduate ìyẹn ní pfa business school ìyẹn gangan lánàá ọmọ ọlọ́mọ ọ̀nìyàn ọlọ́nìyàn ó ti gba diploma in global football sport directorship gẹ́gẹ́ bó ṣe wà lápá tibẹ̀ yẹn azpilicueta ọmọ tó gbọ́n ọ̀gbọ́n bàbá sodiki ó yá mọ́ ẹ̀jẹ̀ ń lọ ó yá agbábọ́ọ̀lù lọ́wọ́ àárín gbùngbùn fún ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù derby county ìyẹn david ozo ó ti lórílẹ̀‐èdè nàìjíríà ló ń fẹ́ sojú wípé òun ò sojú fórílẹ̀‐èdè gẹ̀ẹ́sì gẹ́gẹ́ bó ṣe wà lápá tibí wípé lóòótọ́ àti lódodo náà bí òun sórílẹ̀‐èdè ọ̀hún ṣùgbọ́n bí tóun ò sojú rèé ẹni ọdún 21 lọmọ náà ó ti lóun ò sojú tírí layon kankan o bó tilẹ̀ jẹ́ wípé ó ti sojú wọn nígbà tó wà lọ́dọ̀ léńjeléńje ṣùgbọ́n báyìí ó ní orílẹ̀‐èdè nàìjíríà sòsí ẹnìkan kò lè bá ń sọ torí pé má bá ń sọ mi ò fẹ́ gbọ́ ó ti dọmọ wa báyẹn ó yá sọ pé yẹn ti lọ ẹni tó jẹ́ olùkọ́ni fún flamingo akeem busari ó ti sọ̀rọ̀ fún lórí ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù àwọn obìnrin wa o ó ti ní kò sí fọ́ ó ní ẹ lọ mọ́kànbalẹ̀ wípé kò sún kókan eléyìí tó fẹ́ ṣe tó fẹ́ mọ ra àwọn láyà kìkìkì bó ṣe sọ̀rọ̀ yìí tán ẹni tó jẹ́ balógun wọn amonichidi ó náà ń bá fìdí ọ̀rọ̀ ọ̀hún múlẹ̀ ó ní kíní ka yín lára kíní ń jẹ́ kẹ́ ẹ mọ́ bẹ̀rù ẹ má fọ́nà o ẹ jẹ́ kó mọ̀ lọ bẹ́ẹ̀ torí pé àwa àgbọ́pá o nígbà tá a bá ń kojú orílẹ̀-èdè níje ìyá dẹ́ndẹ́ ìyá irúkú ìyá làwọn máa fi jẹ wọ́n nínú ìdíje under 17 wa fún bí ni o gẹ́gẹ́ bó ṣe wà lápá tibẹ̀ yẹn àwọn obìnrin ni mo sì ń sọ̀rọ̀ nípa wọn pẹ̀lú gẹ́gẹ́ bó ṣe wà náà nìyẹn ó yẹ ẹjẹ́ sáré ta mọ́ra pápápá k
kin le wonu yan nana lo leyo soka kin ta mara gbe body o de gbodo jan body mole gege bo se wa lapa ti bijo iko egbe agbobolu Tottenham Hotspur ogun side ja lenyo obi ti bi ti adu atawe biri biri olojo gboro lenyo ri ogigigun atori sirisi ju gbogbo e lo ide gbodo ide pada ja ogun pada se o tori ba meji ko iko egbe agbobolu Tottenham Hotspur awon na mo mi awon lana oru eyin na loju abi bi pe mi awon asa o an mi awon o ide ja lori won ego pare porogodo eyan lori won o ya papapa eje sare lanfani lati ja yin beta pe James Rodriguez o ti feyin ti ninu ball alafese gba iyan fun orilede Colombia 131 abiara se lo lanfani lati ni o de ni 31 goals ona lo ni rawo to poju eyan fun orilede Colombia gege bo se wa latapa ati beye ke mo ni nja yin beta ni mo ma to ti gbe yin de be bakana olosi keji eni to ni goju iyan ninu kini iyan fun orilede ohun bakana gege bo se wa lapa ati be mo ti lanfani lati ja yin aja tase ija ni dale ni gburaye ko ma ba wa dija ko ma ba deke kódà kó mọ̀ bá àdísọ́ atayanyan olóje láǹfààní àti mọ̀ ìgbé níbẹ̀ ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù manchester united tí mọ̀mí tẹ́ẹ̀dọ̀ ọ̀rọ̀ láyín sí ẹjẹ́ sáré gbé yín débẹ̀ wípé àwọn ìfẹsẹ̀wọnsẹ̀ yín eléyìí ti ń bẹ wájú yín báyìí àánú ọlọ́run ló lè kó yín yọ o tẹ́ẹ̀ fi ní wà ní bóyá bíi 20 tàbí kẹ́ẹ̀kan mọ́ jẹyà káàkiri ayé torí pé lẹ́yìn international break báyìí kẹ kọkọ kọjú sí Tottenham Hotspur ní o ẹsìn mọ̀ páwọn náà gbádùn dáadáa Atletico Madrid ilé làwọn ó wà lídìí ó wà ń lé ẹ lọ bá wọn lókè ta kò mú ó wà ń lé ẹ lọ bá wọn lókè ta bọ́númọ̀tù nìkan ní bọ́ lẹ́yìn ilé jẹ́sì lẹ tó ń lọ Man U setup lélẹ̀ ẹnìkan kò lè bá ń sọ mo forí jì ń tẹ́ bá ti lù sí gbogbo eléyìí ṣùgbọ́n setup ni ẹnìkan kò lè bá ń sọ ó dá pápápá àtàmọ́tàṣe kọ ẹgbẹ́ agbábọ̀lù confetri taiwo awoniyi òun náà ti ṣe kí ni ó wà lára àwọn tí wọ́n graduate lánàá o ẹ mọ̀ pé sísá àtìlẹ́bì kọ́ẹ́ta mo ti já yín bẹ́tà pọ̀ graduate lánàá ṣùgbọ́n taiwo adeniyi awoniyi oje òun náà wà lára àwọn tí wọ́n graduate lánàá nínú ẹ̀kọ́ eléyìí tó ń pè ní pfa business school gẹ́gẹ́ bó ṣe wà lápá ti bẹ̀yẹn ó ti wá ní diploma in global football sport directorship taiwo adeniyi ẹ̀tẹ́wà wo níyì ìníwàwọ̀ náà ti máa jẹ́ ńlọ́kù sáàwẹ̀ ìyẹn látàpá àti bẹ̀yẹn ó yẹ pẹ́pẹ́pá eré gbogbo ẹsẹ̀ wìtì ẹjẹ́ ń bọ́ síbi èsì àbájáde ìfẹsẹ̀wọnsẹ̀ eléyìí tó láǹfààní láti wáyé lánàá mélòó láùkà nínú ẹ̀yìn tó dípèlé ó dá tó bá rí bẹ̀ ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù arsenal oníbòjé ṣe ni wọ́n papọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù ipswich town lẹ̀bi ẹran àmì ayò mẹ́rin sí méjì ni wọ́n iná tẹ́wárí ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù liverpool àwọn náà rẹ́sì ara bí wọ́n dẹ̀bú o ẹsẹ̀ wọn owó nù ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù tottenham hotspur ni o wọ́n dẹ̀ fi ìyà jẹ́ wọ́n bí ẹni tí ò ní kádàrá àmì ayò mẹ́ta sẹ́yọ kan náà fi pa wọ́n ń rà fún wọn lójú dọ́sìn ni ẹ mọ́ jẹun sàn yìí

0: ẹ mọ jẹ ń tàn yín ó yẹ pápápá ẹ jẹ ń tẹsápá ti bí kí n tó gbé yín débẹ nítorí wípé ikọ̀ ẹgbẹ́ agbábọ̀ọ̀lù Peterborough United àti ikọ̀ ẹgbẹ́ agbábọ̀ọ̀lù Bransley ẹ mọ jẹ mẹta mẹta náà jọta o gólì wò mí gbà sí ọ ó náà fi padà parí rẹ eléyìí tó mú kí ikọ̀ ẹgbẹ́ agbábọ̀ọ̀lù Peterborough kó láǹfààní láti yan ayọ kó sì lékè téńté ìyẹn lápá ti bẹ̀yẹn ni ọ rántírì náà ni mo ti ń sọ̀rọ̀ lé lórí ó yẹ pápápá Brentford parí dé lẹ̀bi ẹran àmì ayò méjì sẹ́yọ kan ló jẹ mọ́ta bàbá ńlá kú bàbá rẹ̀ gẹ́gẹ́ bó ṣe wà lánàá ikọ̀ ẹgbẹ́ agbábọ̀ọ̀lù West Ham wájú àwọn èèyàn rẹ̀ ló ti ṣẹlẹ́yà lọ́wọ́ ikọ̀ ẹgbẹ́ agbábọ̀ọ̀lù Fulham pẹ̀lú àmì ayò mẹ́ta sí méjì ṣe mọ́tàn yín ikọ̀ ẹgbẹ́ agbábọ̀ọ̀lù Liverpool nìkan ní bẹ́ńlẹ̀ lánàá tó sì jáwé olúborí ní 90 minutes ikọ̀ ẹgbẹ́ agbábọ̀ọ̀lù Peterborough tó jáwé olúborí gólì wò mí gbà sí ọ òun náà fi láǹfààní láti yanjú ẹ ìyẹn gẹgẹ látàpá àtibẹ yẹn kó mọ ní ìjà yín bẹta kí mọ gba apá àtibẹ wọlé lẹyìn tí mọkà fẹsẹ wọnsẹ tòní tán ó yára yóò falikano àtẹsùpàyọ nínú ìdíje la liga santada àmì ayò méjì sẹyọ kan náà fi gbẹyẹ lọwọ ẹsùpàyọ o dipotipo aláfẹẹsì ó jẹyà lọwọ wájú àwọn èèyàn rẹ lọ́wọ́ ẹkọ ẹgbẹ́ agbábọ̀ọ̀lù Valencia pẹ̀lú àmì ayò kan sódo èèchè pẹ̀lú Real Madrid àmì ayò mẹ́ta sí méjì ó ní ikọ̀ ẹgbẹ́ agbábọ̀ọ̀lù Real Madrid fi fọwọ́ ju rí fapájárí tán fi jáwé olúborí ìyẹn gẹ́gẹ́ lápá tibẹ̀ yẹn ó yá kẹmọ́ ní ìjà yín bẹ́ta mo gbé yín débẹ̀ ìjà yín bẹ́ta àjá àjá tán ìjà ní dálẹ̀ nígboro ayé tá a bá wá ń sọ̀rọ̀ nípa ayé goal scorer ìyẹn nínú kíni o nínú ìdíje nínú líìgì àgbà ọ̀jẹ̀ ìyún lórílẹ̀‐èdè spain ọmọ tí mo wà lókè téńté hun ó tó ti bọ́ òkè téńté bíi ṣe rẹ o ẹ̀ ń bèrè pé ta ni kílíàn ọlọ́ọ̀ni mbappe ni ó tó ti bọ́ òkè as usual ó ti mọ lára ó ti dìwà rẹ̀ kódà tá a bá ń sọ̀rọ̀ nípa àwọn tó jẹ́ pé wọ́n ti ṣèrànwọ́ jù ìyún lásìkò yìí anthony gordon ni ọmọ mi ogun ìparìpátẹ̀ tí mo tà fún ikọ̀ ẹgbẹ́ agbábọ̀ọ̀lù barcelona òun ló wà lápá àtibẹ̀ yẹn gẹ́gẹ́ bó ṣe wà ó yá mo tún ti já yín bẹ́tà gbé yín débẹ̀ àjá àjá tán ìjà ní dálẹ̀ nígboro ayé o successful dribble ikọ̀ ẹgbẹ́ lami yamá pẹ̀lú kylian mbappe òun lẹ́ẹ̀tún bá ń bẹ̀ ń dúró kakaraka wọn jọ ń tẹ̀léra wọn ni gẹ́gẹ́ bó ṣe wà lápá àtibẹ̀ yẹn òun náà mo sì ní ìjà yín o ó yá pápápá ẹ jẹ́ máa lọ sínú ìfẹsẹ̀wọnsẹ̀ eléyìí tí ó láǹfààní láti wáyé lónìí nítorí pé òní gangan ni jésù ó sọ̀rọ̀ mi dáyọ ikọ̀ ẹgbẹ́ agbábọ̀ọ̀lù Rivers United àti Wariwos nínú ìdíje líìgì àgbọ̀jẹ̀ lórílẹ̀‐èdè nàìjíríà npfl nìyẹn tó bá ti dínú la liga ó da atletico madrid àti osasuna nìyẹn deportivo la corona àti sevilla aago mẹ́fà ni barcelona pẹ̀lú resistan santander levante pẹ̀lú athletic club àwọn yóò mọ̀ kojú ara wọn aago mẹ́jọ àbọ̀ ní mọ̀nàkà ẹ̀ ó yá tó bá ti dago mẹ́jọ kù sẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún ẹ̀fà tí ó mọ̀ gbàlejò wolverhampton wanderers fletchertown yóò mọ̀ gbàlejò sheffield united coventry city ó pẹ̀lú aston villa ó mọ̀ gbégbé rẹ́gì ìjàkánná láago mẹ́jọ ikọ̀ ẹgbẹ́ agbábọ̀ọ̀lù manchester united wọ́n wà nílẹ̀gbà tán mọ̀ gbàlejò ọkọ̀ wọn ikọ̀ ẹgbẹ́ agbábọ̀ọ̀lù brighton and hove albion ìyẹn gangan látàpá àtibẹ̀ yẹn ó yẹ jẹ́ ń gba apá àtibẹ̀ wọlé torí pé mi ò rọ́jọ́ mú solókun lẹ́yìn tí pa àti ibi tá a dín nǹkan náà láti wá wọlé ẹ bá ń kí ọmọ nàìjíríà tán láǹfààní láti mọ ẹgbẹ́ wa láàárọ̀ yìí.
1: a kí gbogbo àyẹ̀wò àjọgbọ ayé torí bàbá ní yàrá olé wọn ní gbà tí ẹlíṣù láti ẹ̀dí náà newcastle pé òrọ̀ sọ
2: pé kí ló ṣẹlẹ̀ tó jẹ́ pé ti ọ̀rọ̀ man u ni ó máa mú sẹ́nu a kí gbogbo àwọn ará ayọ̀dẹ́jì sọ ní báyìí lórúkọ mi ẹjẹ́ máa bẹ́ tó bọ̀.
0: oya ẹ jẹ́ ká wo ìfẹsẹ̀wọnsẹ̀ tí ó wáyé lónìí ọ̀rọ̀ arsenal kò tí ì fẹ́ gbà ṣùgbọ́n àní mò ń dóde kan lùsì ní sẹ́ torí pé gbogbo ibi tí wọ́n mo ti ń sá tí pé kí n dí wọn à ń yọ bọ́rọ́ lùsì kan òótọ́ ẹ jẹ́ ká wo ikọ̀ ẹgbẹ́ agbábọ̀ọ̀lù manchester united àti brighton lónìí tá a bá mọ brighton dáadáa pé ìṣòro kan ni ó jẹ́ fún ikọ̀ ẹgbẹ́ agbábọ̀ọ̀lù manchester united àmọ́ tó fojú wọn rí ní sáà tó kọjá rántírì rèé ṣèṣe ibi tí pinpin pé ó tún ti dé bẹ́ẹ̀rẹ̀ àjọ ikọ̀ ẹgbẹ́ agbábọ̀ọ̀lù máa yù nínú ìdíje carabao cup ládé yìí.
2: orí pé tó bá wo sáà tó lọ ìdíje kan náà gbá ní kí n carabao cup máa kó tó di pé ọjà gbá ìdíje ẹ̀fẹ̀ ẹyọ kan. òní báyìí àwọn náà máa fẹ́ wò pé nǹkan tó ṣe wá ní sáà tó lọ ẹ jẹ́ kí ó mọ̀ ṣe wá ń sáà yóò dẹ̀rẹ́ pé ní sáà tó lọ yẹn à ń sọ pé bóyá géèmù tán gbá bíi ẹyọ kọ̀ọ̀kan ní ọ̀sẹ̀ t ti bobo game tan gba ti oju bi ogoji lo yen 40 pe boya ohun lo ran ni owo lati le wa ni awon eko to gba idije UEFA Champions sugbon game won tan play jo Sunday ambudo wa tu sese si owo waju yen omo papa julo iyen oluko won Carrick nitori pe ta ba wo idije ti an ti gba ni EPL omo ni sisin an ti gba bi idije merin under score goal meje ande concede goal meje o je ko ye wa pe owo eyin man yu yen ki ko ki se owo eyin man yu ngba kan ta mo omo bi an bi Rio Ferdinand ngba an bi Fidic o mo awon ke Patrick Efra o mo nigba awon Postcos o mo Ryan Giggs so pe ah ti man yu ba score goal eyo kan meji tabi pe ton ma na man yu lo o ti le so pe game pari sugbon game kan ta so pe sin pe ko si nkan ti man yu le se ni sisin to le yan lenu nitori pe ta ba wo team man yu yen ki se team man yu ta mo tele pe ton ma nfe wa lati complete awon to wa loke pe a fe gba gbogbo idije a de fe gba nkan to wa lo wa o fe da pe mo se team man yu ba awon na ti se team man yu pe e kan je ka wa ni bi awon merin akoko o pe boya le se nitori pe gbogbo nkan ti awon akegbe won se emi ni Arsenal emi Man City emi Chelsea emi Liverpool ni pe bi an se ra yan owo tan ko da lati ra player ki se nkan ikeji ni pe man yu ni opolopo an player to pe tan le change game fun yan pe boya lati bench orupe to ba o game won tan play jo Sunday pelu Man City o je ko ye wa pe bench man yu yen owo waju yen ko fi best ko dabi alara o mo bi man yu ta mo sugbon game ti ki tan ma play loni to ta ba o game Brighton and for jo Sunday na amọ nkan tan foju kin conference city ri ami marun owo waju team yen ojo wa to le sugbon o ku sowo Carrick loni bi o ba se ma lo awon player yen omo lati le sugbon nkan to kan ba yan leru ni pe pelu game man yu ta ti wo ni sayi owo eyin man yu yen na o fe bi owo eyin Chelsea
0: enikan to nba yan leru kini nba yan leru
2: owo eyin man yu yen na ni o fe ri bi owo eyin Chelsea o mo pe ki se man yu ta mo pe ni season ni pe pe man yu score goal meje
0: mo fe gbo tension na ni ko be mi leru e to dun mi mi nunu
2: arole ti so Mr. Ni arole ti so pe ti man yu ba ti lose ani nkan to ma ani orin to ma mu se nunu na ni pe sugbon
0: ti
2: ba ti ke na Leeds United ni ejo Monday an lo kan ka news yen lerefe pe tori fo ja o pe sugbon oro man yu lo mu se nunu
0: laduro ni ti mo se fora mi
2: nkan ta kan so ni pe oni yi bayi Carrick ati awon mo man yu an budo wan kan se ki se man yu a ki se ru man yu yen ni o ye kankan ma gba dije awon bi awon dije kekeke isu tan ko ma score goal meji lo man yu ki awon bi kin Everton o gba awon goal meji e pe kan ma score meji o de
0: pe tu ba de Chelsea ati Madrid won ni kene kan yin ko mo kan concede two goals o nje ni fun won
2: ni sisin ni sisin to ba de o Chelsea ti sikin yan Chelsea yan lo wo si ju nitori pe to ba o game tan play jo Saturday pelu kini City on lo ma je game to pe to ma je ogun o mo ni pe to pe tan kan
0: an concede lo
2: ni o tan kan lu o de se ti won lati 1961
0: break record 65 years
2: to pe tan kan lu awon to nkan tan so sugbon owo waju won score sugbon man yu ni sisin bayi emi ni kini pe a kan gbo ti won Champions League won pe Henry awon team yen Henry nkan bu lara won sugbon owo waju man yu yen ki se kini owo waju to owo eyan na de a de tin so pe en to ba fe se dada ni pe ati Carabao Cup Champions ni pe gbogbo team emi ni defender emi ni midfield emi ni striker owo waju gbogbo team ni obudo mo nkan to nse lati owo eyin de owo arin do waju ti o ba ti je pe arin lo ni akude o mo tabi owo eyin ta bowo waju o ma se akoba o mo lati se to ba wo Arsenal sa to lo ori pe gba mi wa o le jawon defender lo ma score go eyo kan ori go eyo kan e de na ma wa ibi ta tin mo team to e pe o mo nkan to nse.

àdúgbò tuntun títí dé o iṣẹ́ ti gbéra ó tún ti yàtọ̀ sí ti tẹ́lẹ̀ lago sport ajá balẹ̀ ìròyìn eré ìdárayá tó yà lára ọ̀tọ̀ tíkítaka tó ta lẹ́nu yéríyéri yàtọ̀ sí kíkà ń fọlọ́ onígbàrọ̀ gudu ìròyìn eré bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá bọ́ọ̀lù aláfọwọ́jù àpẹẹrẹ ìdíje ẹsẹ̀ kíkàn ọkọ̀ àti kẹ̀kẹ́ fífi sáré bọ́ọ̀lù ẹlẹ́yin lórí tábìlì àti lórí kọ̀ǹkẹ́rẹ́ lago sport aago mẹ́fà kọjá ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún láàárọ̀ kùtù hàì láti ọjọ́ ajé Monday títí di ọjọ́ Eti Friday ni gangan ma sọ tí a kutuku ma wù lórí pápá Diamond FM lago sport wos magọ mafọ gbéra mákẹra ìròyìn eré ìdárayá tó ta lẹ́nu tó dùn tó tún ní gbogbo náà.

0: Diamond FM.
1: Diamond 88.7 FM. Ọ̀rẹ́ tímọ́tímọ́ tí kò ní fi yín sílẹ̀ nígbà kọ̀ọ̀kan.
2: Àtúpalẹ̀ bẹ́ẹ̀ni bá tẹlẹ̀ fún tìgbọ́n ti jù á mì tìtìtì. Àtúpalẹ̀ dé ẹ̀kọ́ ń bọ̀ kì ẹ̀dọ̀ kí ìròyìn níbi tá ti mọ fọ́ngbà yẹn ga. Àwọn ìròyìn ilẹ̀ wa kálékáko káàkiri àgbáyé gẹ́gẹ́ bó ti ń gbóná yorùkú lálá láti mú àwọn ìwé ìròyìn ilẹ̀ wa bí ẹ̀kọ́ àjìmúlòrọ̀ ní ìkànnì gbóhùnsáfẹ́fẹ́ Diamond 88.7 FM Ìlọrin. Àtúpalẹ̀ kẹ́tẹ́pẹ́ ìròyìn tó dúró tán dí gidigba. Aago mẹ́jọ òwúrọ̀ ni gbogbo ọjọ́ ajé Monday sí ọjọ́ ẹtì Friday ni àtúpalẹ̀ ó mọ dé sí ti gbọ̀n yín. Bó bá wá di ọjọ́ Sátidé tẹ̀mọ́ ọjọ́ ìsinmi Sunday aago mẹ́jọ òwúrọ̀ ni àtúpalẹ̀ ó mọ gbéra sọ níbi táwọn ọ̀jọ̀gbọ́n tó mọ ti fún tẹ̀dọ̀ ohun tó ń lọ láwùjọ wa wọ́n ti mọ bá wa fojú sunukun wo àwọn kókókókókókó tá a ti ṣáájú mẹ́nuba nínú ìròyìn. Àtúpalẹ̀ ọ̀bọ̀bálà bókè kókókó là bókúta bẹ́ẹ̀ yẹ bá gorí òrùlé ojú atólé ojú atoko. Àtúpalẹ̀ ọba ló la dé orí èjìgbàrá ilẹ̀kẹ̀ ní tàwọn ìjòyè.

0: dupe.
1: O ye sadaun na tilu Olorin. Are Bola na Tinubu lo se be ki Gomina Abdulrahman Abdulrazak. Onje bawo lo se lo lo se bo. The nation ni where in to share e.
0: Nigba to denu kodo mi to ni o ma ku rire.
1: O ma kan e.
0: Ma wori.
1: O ma kan e.
0: So
1: ma ko bo ni governor lana.
0: Eh.
1: Ki mi ko rire.
0: O ko rire. Ma send 1200 mo pe o.
1: O ra coffee.
0: Egbo olori rogbodiyan eyi ti won lo waye o nile eko King's College minister foro eto eko mo ti kede nkan kan o kini baba so gan e la nfani lati gbo bi royin ba wora tan laaro otuni
1: e se agbe jade awon iwe eri eto eko mi Peter Obi lo so be fun UNN ati awon lajo lajo miran bawo lo se la bawo lo se bo igba ti royin to ba wora tan o
0: mama olureme Tinubu tin se aya re ile wa Nigeria mo ti so loju ego ibudoka o nile eko giga university leyi to nbe nipile Kwara ta mo se Kwara State University leyi to fi di pagba o ti agbegbe mo lete bo lo ti lo gan e la nfani lati gbogbo e nigba ti royin ba wora tan laaro tuni
1: e po labi orilede Nigeria lo ti shipuju e lo wa won orilede agbaye oni 1350 ta nta e po orilede Nigeria owo lowo to kere julo ta ba ni ka fi wi awon orilede to fe gbe ti wa ta wi be Dangote
0: lori kuku keke kuku lagbo oselu omi se ni are Bola Ahmed Tinubu se lo ntari oro orilede Nigeria sokere o be lo nko inira pada wa orilede emi ko mo se o atiku lo fo kenke oro oko oro gba si gboro aye bo lo ti bo gangan e la nfani lati gbo bi iroyin ba wora tan laaro tuni
1: awon iroyin woye ati awon miran be lo la ma tami si e ti gbo yin laaro tuni e ma ku ojumo o ni gbogbo kibi ti la nfani ati ma gbo wa laaro tuni o mi do olayin ka ja ni ajibade
0: lo ni so ki on that protocol olarewoju oye wole lo ko temi o
1: Oya iroyin.
0: Ora ja na wo gan papa bi ogan ofere gege omi.
1: Na.
0: Mo gbo wo ske.
1: Yewo
0: ni o tele odi wo. Ninu wero Daily Post to jade lojuma toni emuke wa eja jo jeun ayo eja jo ririn ajo ayo lojuma toni o lori rogbodiyan ti won lo waye nile eko King's College anything she minister foro eto eko lorilede wa Nigeria alagba tunji alausa ni o ma ti jade si bombo lojuma toni o bi o tin kede oro fi ogbagboro gbalẹ salaye oro lori kiniwe oni egbe wo eye wo fi wo loko kejeji bo tin lo la won ma tele o oni igbese lo lati yanju gbogbo ati awon kankan atawon kankan leye ti won ni o ro mo rogbodiyan ohun to waye o ile eko King's College leyi to nbe ni ipele eko won ni gbolohun na ni alausa filede o nibi to ti fi da awon eniyan loju pe kankan ninu awon ti won jo sise ni ile eko ohun oni digbi ni won ma wa o oni ko so ohun to jo wi pe won fowo si juwele fun ikankan ninu awon osise yala oluko ni tabi eyi ti ki so oluko sugbon ni won igba to ti je osise ni ile eko King's College ohun o wa so la yoro so waju oni gbogbo awon igbese tawon yo gbe parapata porogodo ni o lo ni ibamu pelu ofin eyi to ni se pelu bi a tin sise oba lorilede yi minister ni o mo kede oro na ni bi to je ko ni mo pe awon alakale ilana kan lo ma nbe nle o lati daji pe won yanju gbogbo leyi ti won ni o lale wo to si ramo bi na oye na o gbe balance de lo ni soki omi
1: na
0: post lo seri e laaro tuni
1: areka fota lorilede Nigeria olori oko lorilede ye are Bola Ahmed Tinubu ti se be o ti ki gomina ipinle Kwara wa ni eh to ti je alaga egbe awon gomina lorilede Nigeria Malam Abdulrahman Abdulrazak ku orire o Yes, sir. Down not in Louis Lauren. I rebel at Tinobo. Oh, no, a gummy like Pilacuara. Lati Rupe, ye. Gaga big be a warello. Lati left it up on my shed. I do tata you alone. I rebel at Tinobo Sara, ye. More to Jenny Cotta Filide. In your lojoy, Shago. But your when it's a jam. Oh, you are a warre. Let I tell you, ye. Atilano, by your own nonuga. I don't want she up with you. Oh, yes, sir. Down not in Louis Lauren. The lady was for gummy up the man of the Azaki. Gaga bi itorere eleyi ti o le paro eni emia kokola ti ilu ilorin to ti je alaga igbimo labalaba ni ipinle Kwara iyin is royal highness alhaji dr ibrahim zolugambari apese
0: yeah.
1: Oh. Oh. Oh. Oh. Oh. Oh. Oh. Oh. Oh. Oh. Oh. Oh. Oh. Oh. Oh. Oh. Oh. Oh. Oh. Oh. Oh. Oh. Oh. Oh. Oh. Oh. Oh. Oh. Oh. Oh. Oh. Oh. Oh. Oh. Oh. Oh. Oh. Oh. Oh. Oh. Oh. Oh. Oh. Oh. Oh. Oh. Oh. Oh. Oh. Oh. Oh. Oh. Oh. Oh. Oh. Oh. Oh. Oh. Oh. Oh. Oh. Oh. Oh. Oh. Oh. Oh. Oh. Oh. Oh. Oh. Oh. Oh. Oh. Oh. Oh. Oh. Oh. Oh. Oh. Oh. Oh. Oh. Oh. Oh. Oh. Oh. Oh. Oh. Oh. Oh. Oh orílẹ̀-èdè náà lé gómìnà Abdulrazak láti gbé ilé lórí ìyẹn nílùú Ìlọrin lónìí olónìí ìyẹn ní ọjọ́ kẹrìndínlógún oṣù kẹsàn-án na today we go shop.
0: Abájọ náà mo rí pé o rántí jẹun kó tó wá bí.
1: A máa jẹ olóòdì mo ní mo rí gómìnà lánàá. Kí ni kò rí rẹ̀?
0: O kò rí rẹ̀ lẹ́ẹ̀kan sí. Dọ́bù kò rí rẹ̀. Ó dí wọ̀ nínú wẹ́rọ yẹn pọ́ǹchì tó jáde lójúmọ̀ tò ní ọ̀mí. Mú ke wá jájọ jẹun ayọ̀. Ó gbọ́
1: ẹni fi ṣe.
0: Aya rẹ̀ orílẹ̀-èdè wa Nàìjíríà mọ̀mọ́. Olúrẹ̀mí Tinubu ni ó mọ̀ ti sọ lójú eégún ibùdó kan tí wọ́n pè ní ICT Experience Center nílé ẹ̀kọ́ gíga fásitì léyìí tó ń bẹ ní ìpínlẹ̀ Kwara tàbí sí Kwara State University léyìí tí wọ́n ní ó ń bẹ ní agbègbè Mọ̀lẹ́tẹ́ o ní ìlú Ìlọrin ìjọba àpapọ̀ orílẹ̀-èdè wa Nàìjíríà ni wọ́n mọ̀ ti ṣàlàyé ọ̀rọ̀ lọ́rin kí ni wọ́n sọ lójú eégún ọ̀rọ̀ wọn ní ìgbésí ọ̀hún kò sẹ́yìn àti mú ìmúgbòòrò bá ìdàgbàsókè àwọn ẹ̀kọ́ léyìí tó lọ pẹ̀lú ìbámu ti ìgbàlódé lásìkò tá a wà yóò wọn ni kódà wọn ṣe àgbékalẹ̀ ibùdó náà sáwọn ilé ẹ̀kọ́ tó lọ bí mẹ́ẹ̀ẹ́dógún ọ̀tọ̀ọ̀tọ̀ ní tìrútọ́rọ̀ ilẹ̀ wa Nàìjíríà àmọ́mọ́ Olúrẹ̀mí Tinubu ẹni tí aya igbákejì ààrẹ orílẹ̀-èdè yìí mọ̀mọ́ nànà Sẹ̀tímà léyìí tí ó ṣojú fún lọ́mọ̀síparí ọ̀rọ̀ náà ní ọjọ́ ìṣẹ́gun lásìkò tí ó ń sísọ lójú eégún ibùdó náà ó ṣàlàyé ọ̀rọ̀ sọ wájú ó ní ẹ̀gbọ́n irúfẹ́ ibùdó bẹ́ta mọ̀ sí ICT Experience Centers ni wọ́n máa ń kọ́ lọ lọ́wọ́lọ́wọ́ o láwọn ilé ẹ̀kọ́ gíga tó ń bẹ láwọn ìpínlẹ̀ wọ̀nyí bíi ìpínlẹ̀ Adamawa ìpínlẹ̀ Bayelsa ìpínlẹ̀ Borno ìpínlẹ̀ Delta ìpínlẹ̀ Edo ìpínlẹ̀ Enugu ìpínlẹ̀ Imo ìpínlẹ̀ Katsina ìpínlẹ̀ Nasarawa ìpínlẹ̀ Niger ìpínlẹ̀ Ogun tí ìpínlẹ̀ Ondo ẹnu mi ọ̀rọ̀ ìpínlẹ̀ Ọ̀ṣun ìpínlẹ̀ Ogun sí ń bẹ omidan ìpínlẹ̀ Ọ̀dọ̀ ò sí ń bẹ Mákinú ìpínlẹ̀ Ondo ìpínlẹ̀ Ọ̀ṣun ìpínlẹ̀ Ọmọlúàbí tá a mọ̀ sí ìpínlẹ̀ Rivers tó dórí ìpínlẹ̀ Yobe tó dórí ìpínlẹ̀ Zamfara lọ́kọ̀ kejì ọgbọ̀n balance rẹ̀ ló ní ṣókí punch ló mọ̀ ṣẹ̀rí ẹ̀ láàárọ̀ tò ní fa.
1: Àwọn gómìnà lábẹ́ àsí ẹgbẹ́ òṣèlú tó ń ṣèjọba lọ́wọ́ tá a mọ̀ sí ẹgbẹ́ òṣèlú APC wọ́n ti jẹ́ kó di mímọ̀ wọ́n láwọn ọ̀làdẹ̀wọ̀n àjọsọ tàbí ìbuwọ́lù pẹ̀lú ẹnikẹ́ni tàbí ẹgbẹ́kẹgbẹ́ ṣáájú ètò ìdìbò gbogbogbò ọdún 2027. Àwọn gómìnà yìí wọ́n ní digbí òun ni àwọn fi ara àwọn jìn àtomi àtẹ̀jẹ̀ tí ń bẹ lára àwọn ni àwọn fi jì fún ẹgbẹ́ òṣèlú APC àti ìlànà ìṣèjọba ẹgbẹ́ òṣèlú àwọn ẹni tó jẹ́ alága ẹgbẹ́ àwọn gómìnà lábẹ́ àsí ẹgbẹ́ òṣèlú APC tó ti jẹ́ gómìnà nípínlẹ̀ Imo Up Uzodinma òun ló sọ̀rọ̀ yẹn lẹ́yìn ìpàdé tí àwọn gómìnà wọn tí wọ́n dìjọ jókòó ṣe nílùú Àbújá láṣálẹ̀ ọjọ́ Ajé ó wá jẹ́ kó di mímọ́ òun ni àwọn gómìnà lábẹ́ àsí ẹgbẹ́ òṣèlú APC àwọn ò buwọ́lu ìwé àdéhùn kankan pẹ̀lú ẹnikẹ́ni tàbí ẹgbẹ́ òṣèlú alátakò kankan ṣáájú ètò ìdìbò gbogbogbò ọdún 2027. Ọ̀rọ̀ yìí òun ni ó sọ láti fi fèsì sí àwọn ọ̀rọ̀ kan eléyìí tí wọ́n ní ó ń jáde nípa ẹgbẹ́ òṣèlú APC àti àjọsọ ẹ wo gbogbogbò ó di wọ̀ nínú ìwé ìròyìn The Punch tó jáde lójúmọ́ tòní.
0: Afẹ́rẹ́ gẹ̀gẹ̀ omi ó di wọ̀ nínú ìwé ìròyìn Daily Post tó jáde lójúmọ̀ tòní bó bá ń gbọ̀ wò ṣẹ́
1: yẹ̀wò
0: ni ó tẹ̀lé o ọgbọ̀n láti di gómìnà kò mà ní ṣe pẹ̀lú ipò tó bá wà kódà ó lè wà ní ipò wájú tàbí kó wà ní ipò ẹ̀yìn bẹ́lẹ̀dà bá ti kádàrà wípé ìwọ gangan ni kinní ọ̀hún yóò mọ̀ mú yẹ́ẹ̀sì fún òní ó mú yẹ́ẹ̀sì fún bẹ́lẹ̀dà bá sì ní kò kàn án pé kò tí ì kàn án o bẹ́ẹ̀ ni kò lè kàn án wíkẹ́ lọ́mọ̀ ju ògúnlù tu ọ̀rọ̀ sí Uzodinma bẹ́ẹ̀ mínísítà ní olúlulẹ̀ wa Nàìjíríà tó ṣe gómìnà tẹ́lẹ̀ rí ní ìpínlẹ̀ Rivers alàgbà Yẹsan Wike bàbá aláte ni ó mọ̀ ti jáde sí bọ́ńbọ́n lójúmọ̀ tòní bí ó ti gbéná wojú ẹni tí ń ṣe gómìnà ìpínlẹ̀ Imo lásìkò tá a wà yìí Up Uzodinma o lórí gbọ́yì sọ ìyá ìròyìn ọ̀tẹ̀ arúgúsù èyí tí wọ́n ní ó mọ̀ wáyé o lórí ọ̀rọ̀ èyí tí wọ́n ní ó jáde sí gbòòrò ayé lórí ìsára ẹni jọpọ̀ tá a mọ̀ sí Rainbow Coalition Alliances English ni wọ́n mọ̀ fi ṣẹ̀rí ẹ̀ lójúmọ̀ tòní ọ̀mí wọ́n ní gbàgbó gírígírí wọ́ ọ̀hún o ló mọ̀ wáyé o láàrin UOP Uzodinma àti Wike nínú àtẹ̀jáde gbatẹwọ́ ẹni tí ṣe agbẹnusọ fún Wike ìyẹn lérè Ọláyinka o ni ó mọ̀ ṣàlàyé ọ̀rọ̀ ilẹ̀kùn oni egbe wo e fi wo eye wo loko kejeji baba soro lagbo osi lo orile de nigeria oni kini o lo ma ti tayo wi pe keyin o je gomina eyin o ma tun ma si pe ko wa bere lati ipo kerin kodo le wo ani ipo kini tabi ko wa laarin oni beleda ba se kara ara kini ohun ni o ma se lo o e o na ti wi pe gbogbogbo ohun lo ma ti saju waye o nigbati won ni gomina ni o ma lanfa ni o lati gba lati jawe olubori labe pepepe osilu all progressive congress apc sugbon to bwenu atelu rainbow coalition eyi to ni wike leyi to lanfani lati se agbekale re leyi to fa gbasbos girigiri wo laarin awon ekan ilu mejeji na all balance re lo ni soki daily post lo tun share here laaro tuni
1: fighter eyi ti o ba so wi kankan nko ko ye ko ki ese ikule e da kini yen si ta fun o
0: lo
1: ba fe ri gege bi oludije sipo labe asi egbe oselu ndc eni to fe dijo fun ipare lodun 2027 agbeni peter obi o ti fun ile eko ife facility unsuka ati awon ajo miran o ti fun won ni yanda o ni se ri gbogbo iwe eri mi e da ta fun won bi o ba fe ri o je ko di mimo oni enikeni ti o ba nbere fun awon iwe eri ti mo fi keko ti mo fi seta ti mo fi siru ilu e da ta fun won peter obi lo fun awon ile lo fun awon lajo lajo yi ni yanda ninu ote jade kan eleyi ti o fi lede gba ti owo eni ti o je
0: rora
1: ose
0: se mo ri
1: awon eni ti o je o sise re lokan eto iroyin
0: to
1: si da sita fun awon gegera lojo isego lati owo olunlowo re agbeni valentine obiem ninu ara re o je ko di mimo oni eni ti o je okan lara awon omo egbe iyen abayomi arababi lo se be bi oro won re ile ejo o wa ro ile ejo pe e fun won ni yanda ki won data inu wo le daily post lo wa lara
0: oja tintin oja Odi wo ninu wero I daily post to jade lojumo to ni kini won wi kini won so ni gboraye o won pe omoye leyi to ndije fun ipo are o labe pepe gbo osilu African Democratic Congress ADC Alhaji Atiku Abubakar ni o mo ti jade o si bombo si gbangba wale ni ojo isego bi o tin fi ka lebo bo ti fi run are bola made tinubu je ka baba gan mo lodode kini ho ya asuro ki lari lodi lewa nigeria gangan o ma fi run baba ni mo o ni suke gbogbo awon ilana agbekale leyi to ro mo eto ora je orilede ye o ni se ni o mo da bi oko oju omi o leyi ti won fi ko oro orilede nigeria kuro lo soke ta raw form lo mo pe o gege bi ebo to bi seri e lojuma tun ni leyi to ni o mo ko bitibiti awon orilede nigeria le orilede ye sinu o bitibiti inera o ni ojojuma ni kan ma gbowo lori leyi ti ipa awon orilede nigeria ti o se ka labe ebo ti wo kore oni koda owo eyi to nwole fa awon orilede nigeria oni ko mo to won abusa o ko to won na lati fi ra awon kan atawon gangan eyi ti won nilo fun igbaye gbadun oni opolopo awon ile ise ni won ma la kaka ti won se laagun labe ac lati ko ta wa yo ninu ati jade eyi to bi lede gamboro si gboraye gba ti owo eni tin se igba keji olunlowo pataki agba re leka ibara ara ilu soro iye frank shahibu alhaji atiku o ma tesi waju o ni kini ohun lo ma ko die ka to o ni se ni gbogbo awon ilana leyi to ni se pelu mumu eru gogo ba eto raje orilede nigeria isi are bola meri tinubu leyi to se agbekale re lorilede ya o ni obi ti biti nira lo ma ko ba won orilede emi ko mo so o alhaji atiku abubakar lo ma fo kenki oro si gboraye o mi ti o ni tawo ni tan ti ada ti wa pe o se ni post lo tun share e laaro to ni
1: fa oya python gberu mi nje lo polowo ohun ta nta a lawo gbese laaro yi owo powder ti won e ja lo taja ambo
0: ambo oja
2: o fẹ́ràn oúnjẹ àmọ́ o kórira ìbalẹ̀ inú tó máa ń wáyé látàrí inú kíkún àyà títa àtàìsílẹ̀ oúnjẹ nínú tí kìí jẹ́ kó jáfáfá lẹ́yìn oúnjẹ má gba ìbalẹ̀ inú láàyè láti jẹ gàba ọjọ́ rẹ̀ gascol antacid yóò palẹ̀ inú kíkùn mọ́ kíákíá tára rí ó sì padà bọ̀ sípò lọ́gán àṣé lọ́nà márùn-ún ọ̀tọ̀ọ̀tọ̀ olómi tó ń bẹ́nu ṣọ̀rẹ́ àtoníkóró jíjẹ gascol iṣẹ́ rẹ̀ dá owó rẹ̀ ò gúpá kò sì ṣòro láti rí yan ìtura yan ìgboyà gascol antacid ó ti wà káàkiri ilé ìtajà ládùúgbò rẹ̀ Gascon Antacid, Itura Kiakia, Pelua Lafia, Ilesha Fitzin Healthcare PLC, Loche.
3: Publisher, bookseller, teacher, school owner, supplier, or education entrepreneur, then listen up. The Kwara State Ministry of Education and Uma Capital Development Entrepreneurship Unit presents the Trade Fair on Education Instructional Materials from 16th to 18th of September 2026. Come and discover, showcase, and connect with quality educational resources for better teaching and learning. Expect textbooks, workbooks, STEM, and ICT resources, stationery, school supplies, teaching aids, learning kits, and innovative instructional materials. And if you sell school bags, school shoes, socks, flats, water bottles, and other school essentials, this is an opportunity you don't want to miss. Venue, Education Resource Center, Tanke Okeodo in Loring Kwara State. Time, 8 a.m. to 6 p.m. daily. For inquiry and participation, please call 081-37-618362 or 081-02-03-8009. Trade Fair on Education Instructional Materials 2026. Connecting education, innovation, and entrepreneurship for a better future. Don't miss out. Be part of it.

0: ìfunífojì la ó gbé sókè gbogbo òkè ńlá àti kéékèèké la ó rẹ̀ sílẹ̀ wíwọ́ la ó sọ di títọ́ àti ọ̀nà pálapàla la ó sọ di títẹ́jú ìjọkírùbù àti sẹ́ráfù onítẹ̀síwájú olùjọ ti ìlú ìlọrin pé gbogbo ènìyàn síbi ìsọjí àrágbá yamúyamú ni tí a gbé àkórí rẹ̀ ní elfata gbogbo ẹni tí a ti lè láti ọjọ́ tó pẹ́ lọ́nà kan tàbí òmíràn ó yá ẹgbà ìtúsílẹ̀ ètò náà yóò máa wáyé ní gbogbo ọjọ́ Thursday kẹta nínú oṣù nínú ìjọkírùbù àti sẹ́ráfù onítẹ̀síwájú olùjọ ti ìlú ìlọrin síbẹ̀ ní òpópónà mọ́lẹ́tàlá nínú ìlọrin bẹ̀rẹ̀ ní déédé aago márùn-ún ìrọ̀lẹ́ àwùjọ ọjọ́ ti ṣetán láti bá ayé rẹ pàdé má ṣaláìsí níbẹ̀ torí ìwọ ni ẹ̀rí kan.
1: Ìyá Yinka ẹ a gbà mí ó ti pẹ́ tí wọ́n ti ń sọ pé ọmọ ológo ni mí kódà àná alánà ni mo pọ́ ọmọ ogójì ọdún gbogbo rẹ̀ ò tí ì jọra wọn.
2: Ǹlẹ́ ọmọ ológo-tógo rẹ̀ rà kọ́ńgọ́ ẹ̀wà.
3: Ìyọ̀lá ojú ni fún ọ.
4: Kan balẹ̀
5: gbogbo èèyàn lọ́lọ́run ń pé o
4: ọlọ́run ṣe tán láti gba ògo rẹ fún ọ
5: tí wọn náà sì rógbòlò
4: bó o bá lè wá síbi ìpàdé ògo mídà
5: ògo mídà
4: àkànṣe àdúrà alágbára ńlá
5: tó máa ń wáyé ní gbogbo ọjọ́ Wednesday ọ̀sẹ̀ ọ̀sẹ̀
4: láago mẹ́sàn-án òwúrọ̀ sí méjìlá ọ̀sán
5: bàbá wa prophet oke pọ̀ lolúwa ń lò
4: ọgọ̀rọ̀ èèyàn sì ń jẹ́rìí sagbara ọlọ́run lójú ẹsẹ̀
5: nínú ìjọ CAC prayer line
4: along ẹyẹ nkọrin òpópónà ògbómọṣọ ìlọrin Kwara State
5: fún àdúrà
4: ìtọ́sọ́nà àti ìgbaninímọ̀ràn
5: ẹ pè sórí
4: 090-333-795-33
5: máa bọ̀ kájọ gbàdúà
4: níbi àkànṣe àdúà ògo mi dá tọ̀sẹ̀ yìí
5: ìwọ náà sì rógbòlò lórúkọ Jésù.
6: Exotic Hotel yàtọ̀ gẹ́gẹ́dẹ́ lọ́wọ́jú àwọn ilé ìtura ṣe ti ìlànà ìkíni káàbọ̀ wa ni kásán ni àbí ti yàrá wa tí ó kún fọ́fọ́ fún gbogbo ohun èlò tí ẹ nílò láti gbafẹ́ yóò sì tún ní ààyè tí ó fẹ̀ dáradára ẹ wá jẹ̀gbádùn àwọn oúnjẹ aládìídùn láti wá lọ́sẹ̀ tó mọ kú tó pọ̀bẹ̀ pẹ̀lú ìlànà oúnjẹ búrú fúnra rẹ bùfẹ́ láràárọ̀ àwọn ààyè ìgbafẹ́ wa ń kọ́ bí lọ́bì bá níbi tí ó ti ti máa jẹ̀gbádùn live band ní gbogbo ọjọ́ Friday bẹ̀rẹ̀ láti aago méje àṣálẹ̀ sí aago mẹ́wàá àṣálẹ̀ bákan náà ni àṣálẹ̀ karaoke tún wà ní gbogbo alalẹ̀ Sunday bẹ̀rẹ̀ láti aago méje àṣálẹ̀ sí aago mọ́kànlá àṣálẹ̀ bákan náà ni a ní VIP àti VVIP lounge fún èèyàn ọ̀tọ̀kùnrin ìlú ọgbà tí ẹ ti lè wẹ̀ bí òmùwẹ̀ poolside ó tún bẹ ní ilé ìtura Wingate Exotic àwọn gbọ̀ngàn ìṣayẹyẹ tí ó gba ọ̀pẹ̀rẹ̀ tún bẹ ní ilé ìtura tiwa ìdí rèé ní ilé ìtura Wingate Exotic Hotel tó fi jẹ́ ilé ìtura oníyàwó márùn-ún ètò ààbò tó dájú tún bẹ ní ilé ìtura Wingate Exotic a wà ní kilomita 10 University of Ilorin Road nítòsí Àjànàkú bus stop Ilorin Kwara State Nigeria.
7: Wingate

0: tẹ́tí sí ìkéde yìí àwọn aláṣẹ agbègbè royal valley estate kulende zango ìlọrin ń fi àsìkò yìí ké sí àwọn tí wọn bá ní ilé àkọpàtì tàbí ilẹ̀ tí ó ti kún fún kìkì igbó láti tètè wá gbé ìgbésẹ̀ lórí ilé tàbí ilẹ̀ náà nítorí àwọn kọ̀dọ̀rọ̀sí tí wọ́n máa ń sọ igbódilé tí wọ́n sì máa ń sọ àwọn ilé àkọpàtì di ibi ààbò tí èyí sì jẹ́ ìpèníjà fún ètò ààbò àwọn olùgbé agbègbè náà nítorí láti àkókò ìlọ a ò ní fi ọwọ́ yẹpẹrẹ mú ètò ààbò agbègbè royal valley estate kulende zango ìlọrin olùkéde ni ìgbìmọ̀ aláṣẹ agbègbè royal valley estate kulende zango ìlọrin lábẹ́ alága wọn alhaji shuaibu fari àti alukoro wọn alhaji duro Abdulsalam.
1: Emmanuel Olúwa ń bẹ pẹ̀lú wa. Ọmọ ni ni Olúwa. Ọmọ inú sì ni eré rẹ̀. Bí ọfà ti rí lọ́wọ́ alágbára gan ọlọ́mọrí lọ́wọ́ òbí. Ìdá ọmọ olè mú yányán jagun ìrẹ̀jẹ fún ni lọ́jọ́ alẹ́ àti lẹ́yìn wá ọ̀la nílé ẹ̀kọ́ Emmanuel Baptist Nostrum Primary School ṣe ń kéde àyè ìgbaniwọlé sí ìpele CRE. Nostri àti primary classes sí wọn. Àwọn yàrá ìkàwé rẹ̀ bíi tilẹ̀ òkèrè nínú àyíká ti mú ìkọ́ni wolùkọ́. Títún mẹ́kọ̀ọ́ wọrí fáwọn ọmọ. Gbèdé ni àkóónú ẹ̀kọ́yìn curriculum wọn ṣe pẹ̀lú tìlú ọba. Tó ń ta àwọn èròjà ìkọ́mọlẹ́kọ̀ ní rọrùn. Computer laboratory wọn kún fọfọ bẹ́ẹ̀ ni library wọn ò ṣe fọwọ́ rẹ́ sẹ́yìn. Ètò ẹ̀kọ́ iṣẹ́ ọwọ́ ń bẹ fáwọn ọmọ bẹ́ẹ̀ lórí rúru school clubs ibẹ̀ tí gbọ́mọ lára dìdọ́jọ́ ọ̀la pẹ̀lú. Pábánbarì ni tàwọn olùkọ́ tó kújú òṣùwọ̀n pẹ̀lú ìbẹ̀rù Ọlọ́run lọ́kàn. Àwọn awọkọ̀ tó rí wọn pe ni ń bẹ ní ti àwọn ọkọ̀ tí ń kọ́ àwọn ọmọ lọ́bọ̀. Gbogbo ẹ̀ lówó péréte. Emmanuel Baptist Nostrum Primary School ń bẹ ní Sabuke, ìlú Ìlọrin, ìpínlẹ̀ Kwara. Ẹ pè wọ́n sórí ẹ̀rọ ìbáraẹnisọ̀rọ̀ 081-5757-4423 tàbí 081-3537-5933. Ẹ̀yin òbí àti alágbàtọ́ tó mọ rírí ẹ̀kọ́ tó kójú òṣùwọ̀n fáwọn ọmọ. Ṣẹ̀rántí ohun tí wọ́n wí orí 18 ọkàn olóye ní ìgbà ìmọ̀. Etí ọlọ́gbọ́n ní ṣe àwárí rẹ̀. Emmanuel Olúwa ń bẹ pẹ̀lú.

0: especially not a fan of Diamond FM. Don't touch that radio set.
1: Àwùjọ wa látún ràn wá létí nípa rẹ̀. Ẹ bá wa dá sí, ẹ bá wa dá sí, ẹ bá wa dá sí ní ètò kan àràǹbàdà. Lórí ìkànnì yé, ètò tó gbóúnjẹ fẹ́gbẹ́ tó tún gbà wọ́bọ̀ pẹ̀lú àwọn atọ́kùn apèdè gbáyì, àwọn àlejò tó tó gbangba sùn lọ́yẹ, táwọ̀ wọ́n sì kájú ìlú lórí gbogbo àwọn ọ̀rọ̀ ìdàgbàsókè. Tá a bá ń ṣàgbéyẹ̀wò rẹ̀ lórí ètò ní gbogbo ọjọ́ ajé Monday sí ọjọ́ Ẹtì Friday. Bẹ̀rẹ̀ láti dédé aago mẹ́wàá òwúrọ̀ lórí ìkànnì Diamond 88.7 Ìlọrin. Ẹ bá wa dá sí, ètò fọmọdé, ọ̀dọ́, àgbà, tó lórí tẹ̀lẹ́mù tó ń ṣíjú wa sáwọn iṣẹ́ ìdàgbàsókè káàkiri àwùjọ wa. Ẹ bá wa dá sí tọ̀sẹ̀ yìí, àjọ gbọ́ni.

0: ẹni gbélé ayé rọrùn tí ń dirun tí ń di ìgbà o. Ẹ jẹ́ àtọ́jú ara wa kọ́lọ́run má gbà láfíà gbogbo wa lọ o.
1: Ẹ jẹ́ máa ṣe báyìí máa kí wa káàárọ̀ káàbọ̀ sórí ètò ẹ bá wa dá sí a gbọ́ ti ẹ̀ka ètò ìlera lórí ètò láàárọ̀ tó ní a máa mẹ́nuba kókó ọ̀rọ̀ kan ó dẹ̀ mi lójú wípé nínú ìgbé ayé wa a ti rí kí ènìyàn kókọ̀ máa rù kí ló dé tó ń rù báyìí tàbí kéèyàn máa mí hẹlẹ hẹlẹ bẹ́ẹ̀ kó máa rù tàbí kéèyàn máa làágùn kó tó ṣe nǹkan kéké báyìí kó ti làágùn tàbí kárí èèyàn tiẹ̀ má balẹ̀ kó ṣáà máa kó wà restless bí àṣà àwọn ẹlẹ́bọ láì nídìí bó ti ń fò sókè ló ń fò sódò bó ti ń gbálẹ̀ ló ń pọnmi bí òrìṣẹ́ ṣe yóò máa pọnmi sínú apẹ̀rẹ̀ pé àìríṣẹ́ ṣe nígbà míì a kò máa rò pé bóyá stress ni tàbí ẹni yẹn ti wà worried jù àbí ìrònú ni tàbí àwọn nǹkan kan ń yí padà lára onítọ̀hún ṣùgbọ́n ṣeṣe kó ṣe pé nǹkan míì tó yàtọ̀ sí eléyìí ló ń ṣẹlẹ̀ sí ẹni tó kàn ń rù tó ń làágùn tó mí hẹlẹhẹlẹ tára ẹ ò balẹ̀ kó ṣáà máa gbégbá kó máa gbàwò ǹjẹ́ kí ló máa ń fa àwọn nǹkan wọ̀nyí yàtọ̀ sí àwọn nǹkan tí mo kà sílẹ̀ wọ̀nyí kí ló tún máa ń fà á tó ṣe wípé tẹ bá wo ibi ọrùn ẹlòmíì ẹ rí kinní kan tí máa ń wú ńbẹ báyìí kí ló ń fà á àwọn nǹkan wọ̀nyí là á máa gbé yẹ̀wò olóyìnbó máa ń pè ní hyperthyroidism kí ló máa ń fa hyperthyroidism mo wá yóò bẹ́ẹ̀ tí mo wá kan wọ́n ní gẹ̀gẹ̀ àmọ́ ọ̀rọ̀ hyperthyroidism yìí mo lérò pé ojú gẹ̀gẹ̀ nìkan lọ gbogbo nǹkan wọ̀nyí là á máa gbé yẹ̀wò pẹ̀lú àlejò wa lórí ètò láàárọ̀ tòní tí wọ́n máa bá wa yànnàná ẹ káàárọ̀ ẹ káàbọ̀ sórí ètò ẹ bá wa dá sí a gbọ́ ti ẹ̀ka ètò ìlera Omidan Ọláyinka Ajani Ajíbádé lórúkọ tèmi ẹ kú ojúmọ́ lẹ́ẹ̀kan sí i.

0: na nilu
1: o ma se be ma kesi okan pataki lara awon dokita wa lorilede Nigeria ti won ti fi ayemoye odun se ise gege bi onisegun ibile onisegun oyinbo enu mi ago dokita Adeolu Olusodo awon na ni alejo wa lori eto laro toni ti won ma salaye fun wa nipo ohun ta mo se hyperthyroidism dokita se wa nbe sa
2: okay
1: hello sir
2: hello
1: se wa nbe hello hello doctor hesin gbo wa hello
2: yeah hello yeah
1: yes sir e karo sir
2: e karo
1: yes sir e ba wa ki awon ra le sir
2: mo ki gbo awon ra le o afun ojumo o
1: e se adupe Dr. Adeolu Olusodo na ni alejo wa lori eto laro to ni ti won je ogbon tarigi dokita onisegun oyinbo dokita keke bi e ti se mo pe o ti a fe lawon eyan loye le lori laro yi ni hyperthyroidism akoko sewu ni yoruba npe ni gege oda e je ki wa bere bayi dokita ki la npe ni hyperthyroidism gege
2: jadi gege yen I'm going to get a new one. Àwọn hormone yẹn tó bá ti ń ti bó pọ̀ jù tó bá ti ń pọ̀ jù tó ń tó ìgbẹ́ tó bá ti pọ̀ jù òun là ń pè ní hyperthyroidism nígbà míì ó lè máa wù ó dàbí gẹ̀gẹ̀ bẹ̀ kí ara ti ní púpọ̀ ẹ̀ kó máa tòbí ìgbẹ́ jù ìgbà ní gẹ̀dẹ̀ rí ó lè wù ú lọ́rùn kó jẹ́ gẹ̀gẹ̀ kárí báyìí kó máa tòbí ìgbẹ́ kó máa pọ̀ jù yẹn ni à ń pè ní hyperthyroidism yẹn ni pé nǹkan tí à ń pè ní thyroid hormone yẹn ara ti n fòbi rẹ ju bó ti yẹ kó n pèsè ẹ lọ.
1: Doctor kí wá ni ohun tí àwọn ohun tí ìdámọ̀ téèyàn ó fi mọ̀ pé òun ní hyperthyroidism àti wípé gẹ̀gẹ̀ téèyàn sọ yìí ǹjẹ́ lára àwọn symptoms ẹ̀ ni àbí òun gangan ni àfihàn hyperthyroidism lágọ̀ọ́ ara.
2: Ara àwọn ọmọ tí a máa rí ni kì í ṣe òun gangan ni tí ara bá kù bíbi thyroid mu tó bá ti pọ̀ jù. Ara àwọn tí èèyàn máa rí tí ó bá di pé bóyá kínní yẹn ti yọ lálẹ́ òun ni pé ó ṣeé ṣe kí èèyàn kí máa gbọ̀n kí ọwọ́ kó máa gbọ̀n kí ó yàn máa gbọ̀n tàbí kí èèyàn máa làágùn nígbà tó bá wọ bóyá èèyàn bọ́ta ó jáde nílé ìgbà tó bá ti bẹ̀rẹ̀ kọ́kọ́ wọ inú ilé nínú ilé tó bá wọ inú ilé jẹ́ pé kò sí fan àdúgbò bí atẹ́gùn òbí bẹ́ẹ̀ fẹ́ púpọ̀ normally ó yẹ kí ara kó fẹ́ jà kó fẹ́ làágùn díẹ̀ ṣùgbọ́n ẹni tó bá ní hyperthyroidism ìlágùn yẹn ó máa pọ̀ agbóná láti inú wá tó bá ti máa wọ inú ibi tí kò sí atẹ́gùn púpọ̀ àwọn nǹkan yẹn ó wà lára nǹkan tí èèyàn lè máa rí yẹn àìmá fara balẹ̀ kí ara má balẹ̀ ìjáyà kí tàbí bí àyà àyàyàn máa já gbìgbìgbìgbì tàbí ọba tẹ kára má balẹ̀ òun náà máa wà lára nǹkan tí ó lè fi hàn ní ara tó bá ti ń pẹ́ ní ara èèyàn bẹ̀rẹ̀ sí lose weight tàbí pé nínú ibo ti wọ̀ lórí ìwọ̀n a máa dínkù a dẹ̀ máa hàn lálẹ́ gan ìjẹ́ tó àìmọ́ ní àwọn ohun máa ń rù kí ló dé tí àpò máa ń rù ààrẹ máa ń ṣe ó ń jò àwọn nǹkan yẹn wà níbẹ̀ then another one tí ẹ̀yìn tí a sọ yẹn náà ni pé gẹ̀gẹ̀ yẹn lè máa jáde ní ọrùn ó lè máa jáde níbẹ̀ tó bá yàtí bó ti pọ̀ lára jẹ́ pé ọ̀hún tètè kọ́ bí ara ti ni ojú ojú yẹn alátàgbé fíyàn bá àdàgbà ojú yẹn máa fẹ afẹ tí a fi hàn ọjọ kalẹ bẹẹ ni tuma lẹnu níbẹ bá ti rí báyìí tó bá ti lajú àdàgbà ọjọ kalẹ ìyára àwọn àpẹẹrẹ tí wọn lè máa rí tí wọn bá ní hyperthyroidism
1: yẹn. Dókítà ṣé hyperthyroidism yìí is it a disease on its own àbí ó jẹ́ sign fún another health problem mi.
2: O hyperthyroidism yẹn tàbí kàkàbí disease a lè kà á bẹ̀. Ṣùgbọ́n ó ní àwọn oríṣi nǹkan tí ó lè fà á ìgbà náà ara ẹranwa yìí bá ti ṣe ìbáyé ṣe bẹ́ẹ̀ a ní àwọn kan tí ó máa ń gbé ìjà dìdì di àwọn òkúru tí ara ò fẹ́ tàbá àwọn kan tí ara ò fẹ́ lẹ́gbẹ̀ẹ́ àwọn dàbí sójà ara ni tó máa ń gbéjà kọjú ìjà kọ àwọn kan bẹ́ẹ̀ yẹn ìgbà míì ara yẹn àwọn tó ń kọjú ìjà kọ nǹkan tó láti ká yẹn ó máa ń kọjú ìjà kọ ara fúnra rẹ̀ a má sì ní ọtún ìní kíní problem so ìkan náà wọn nǹkan tó lè fa hypertension yẹn láti ní Graves disease Graves disease is an immune system problem tó lè láti ìfọ̀ tó ń sẹ́jà ó ń dà fún ara. Láti inú ara ń tẹ̀ tó tó bá ṣẹlẹ̀ ìyá ní hypertension ìyẹn jẹ́ mọ́ ìkéjì bẹ́ẹ̀ ìyẹn lè ní thyroid nodules tó yẹ pé àwọn ọ̀pọ̀pọ̀ nínú thyroid gland yẹn á ti gbẹ́fẹ̀ sí ibi tó tó ti tẹ́yà wà níbẹ̀ tó bá ti wà níbẹ̀ àwọn ọ̀pọ̀ ojú ìjú bó ti yẹ kó kò ojú ìjú lọ ìgbà míì kẹ̀lẹ̀ rí àwọn ọ̀pọ̀ tó lè fà á kí wọ́n máa kò ojú ìjú thyroid kiri tó pọ̀ thyroid hormone tó bá jẹ́ pé ọ̀run máa wú téèyàn bá jẹ iyọ̀ bó ṣe iyọ̀ tó dá ọ̀pọ̀ tó ń pè ní iodized salt tí kò bá tó ní jíjẹ téèyàn fi bẹ́ẹ̀ jẹ iodized salt púpọ̀ so ìyẹn náà tún lè fà á kí èèyàn ní gẹ̀gẹ̀ tó di pé èèyàn ní hyperthyroidism ẹlòmíì ní gẹ̀gẹ̀ tí ò ní hyperthyroidism o bí tí yẹ pé thyroid mú un lọ òpọ̀ jù nígbà àwọn míì thyroid mú wọn pọ̀ wọn dẹ̀ ní gẹ̀gẹ̀ pẹ̀lú ẹ̀ so àwọn nǹkan tí ó wà bẹ́ẹ̀ yẹn sáré hyperthyroidism yẹn gẹ́gẹ́ bí disease ṣùgbọ́n ọ̀tún ọ̀pọ̀lọpọ̀ oríṣi nǹkan ni ó ń fà á tí a fi ní hyperthyroidism.
1: Dr. Sodo, njo wa ṣeṣe ṣe ń gbọ́ mi sà?
2: Mo ń gbọ́.
1: Njo wa ṣeṣe fún èèyàn láti ní hyperthyroidism yìí kó sì má mọ̀ pé òun ni?
2: Ó ṣeéṣe o, ó dìgbà tó bá di pé ó ti ń affect ẹ̀ ní ara ló máa fi mọ̀ ṣe eyín ìgbà tó kọ́kọ́ bẹ̀rẹ̀ tó ń tí kí ni ẹ̀ ń tó ń ga tó ń lọ sókè ó lè má tètè mọ̀ ó lè má fojú sí lára àwọn mi máa ń gbọ̀n nígbà máa ń gbọ̀n lẹ́nu mẹ́ta ara mi ò dẹ̀ balẹ̀ màmá tún máa làágùn bóyá wẹ́dà ni wẹ́dà tá a wà ń sí ni ọ̀tún ó fà ẹ̀rọ mi lè máa mọ̀ kó má kọ̀ bẹ̀ ara tó nígbà tó bá wá ti di pé kò lè contain ẹ̀ mọ̀ kò lè ara ò lè dá mọ́ ló jẹ́ máa wá lọ sọ́dọ̀ àwọn dọ́kítọ̀ tó máa yọ àníkọ́ ṣe àyẹ̀wò máa ní kò ṣe test thyroid function test tó bá jọ máa gbà kí ni ìsìgá ó ti ní a lè kọ ọmọ nǹkan tí wọ́n fẹ́ ṣe fún bí a máa lo ògùn ní ọmọ ọmọ a lè máa mọ nǹkan tí wọ́n fẹ́ ṣe fún tí ó ṣe ṣe kéèyàn ni kéèyàn má tètè mọ àfi kí ó bá lọ rí dọ́kítọ̀ tó bá ṣàyẹ̀wò ló wá sọ fún pé nǹkan tó ń ṣe é òun ni hyperthyroidism ló ní.
1: Táwa ni ó ṣe é ṣe kó ní hyperthyroidism jù ṣé àìsàn tó pọ̀ wọ́pọ̀ láàárín àwọn obìnrin ni àbí ti àwọn ọkùnrin àti pé òjò ṣe é ṣe kí àwọn ọmọdé kí wọ́n ní hyperthyroidism yìí?
2: Ọmọdé lè ní hyperthyroidism tó possible because nípa lẹ́ẹ̀kan pé hormone tó máa ń bọ́dí lè bára ẹ̀ jà kí ó ní kí ó di pé èèyàn ní hyperthyroidism so ọmọdé ó lè ní ṣùgbọ́n kò wọ́pọ̀ náà púpọ̀ lẹ́yìn ìgbà tá a sọ náà láàárín àwùjọ kò ń ṣe nǹkan tó wọ́pọ̀ bí àwọn condition míì kò ń ṣe nǹkan tó wọ́pọ̀ ṣùgbọ́n ọmọdé lè ní especially nígbà tó bá ń pè ní teenage years bí wàá jẹ́ wà bí 11 13 14 bí 8 yẹn ó máa ń sábà ṣẹlẹ̀ sí amárin láàárín àwọn ọmọdé láàárín ọkùnrin sí obìnrin ó wọ́pọ̀ láàárín obìnrin ju ọkùnrin lọ. Ó wọ́pọ̀ láàárín obìnrin ju ọkùnrin lọ tó kan tó ṣẹlẹ̀ nìyẹn ṣùgbọ́n báyìí sọ lẹ́ẹ̀kan ara nǹkan tá a máa ń bẹ àwọn èèyàn pé èèyàn lè máa ṣe náà ni pé ẹ̀ṣẹ́ rẹ̀ fi gẹ̀gẹ̀ fi gbọ́ ìta yẹn tó máa wù yẹn ni láti rí pé wọ́n jẹ iodized salt. Nǹkan kan máa dìde kan máa ra iyọ̀ lásán ṣùgbọ́n iodized salt ni nǹkan tí ó wà òkè. Wọ́n láti jẹ.
1: Dókítà, hyperthyroidism táwa ń sọ̀rọ̀ yìí, ǹjẹ́ ó ṣe é ṣe kó ṣe àkóbá fún nǹkan oṣù àìrọ́mọbí tàbí àìròyìn ní obìnrin?
2: Jẹ́bi thyroid gland tá à ń sọ yìí náà ó ní nǹkan ṣe pẹ̀lú nǹkan oṣù obìnrin bí wọ́n rí nǹkan oṣù àti pé wọ́n bímọ so ó lè affect àti lóyún fún obìnrin ó máa da bí obìnrin ṣe ń release egg ó máa dàrú so ẹni tó bá ti ní wọn máa sábà ní problem àti lóyún nǹkan oṣù wọn gan ó máa ṣe ṣe gé o ma se se gege so o wa se ni popuni bo ti opuni bo ba ni o ma affect ti to ka se libido big ara ti lati be se ibalopo pelu obirin lara opuni go planet o ma tun reduce sperm count ati quality sperm opuni na so o wa affect ti fertility very but kan mo ti o ba ni ipatari je opuni o àwọn obìnrin o wọ́n affect àti lè bímọ fún àwọn méjèèjì.
1: Ó dá Dr. Adeolu Olusodo ní àlejò wa tí wọ́n jẹ́ gbóǹtarìgì Dr. Oníṣègùn Òyìnbó. Dr. Ìjọ ẹ fún wa ní ìṣẹ́jú kan pé ká sáré ta ọjà á láǹfààní àti péye padà ẹ má kú ọmọ ẹ jẹ́ ká sáré polówó ọjà à ń bọ̀.
0: Alekua ati fi ka toto si mu re mu be ati fani toto so ye goye ki dagba soke o mo tesi waju ni idini yi ti alaga All Progressive Congress APC e ka ti pinle Kwara Prince Sunday Fagbemi loruko gbugbu awon oloye egbe ati gbugbu omo egbe lapapo fi ki olola wa His Excellency Malam Abramuna Braza Gomina ipinle Kwara fun ti oriri ayeye wiwe lawa ni oye sadauna ngeri ti lu lorin latowo baba wa olola wa emia ti lu lorin eyi to nwaye lojo keni dilogun osu kesan odun ta wa yi September 16 2026 omo oba Fagbemi toka oye ohun gege bi toto to si mo ti se ayipada rere jije adari rere ati nini ife awon eniyan lokan pelu ifowosowopo fun alaafia idagbasoke ati itesiwaju ilorin emirate to n ti pinle Kwara lapapo egbe osilu APC ni pinle Kwara won wa n sadua fun gomina wa tolohun oba alaatubo fun won ni ogbon imo ati oye pelu okun lati te ipinle yi siwaju oye amori o Alhaji Abdulwaheed Olawale Babatunde state publicity secretary fun egbe osilu All Progressive Congress APC ni pinle Kwara lo ni a ma kede ebe eku orire o.
3: Hey, wait! Before you buy that multivitamin, ask yourself, is it giving your child complete nutrition?

0: Mo padà sọ orí ètò bá wa dá sí Dr. Olúsodò ní àlejò wa. Ṣé ẹ ti wà níbẹ̀ sá?
1: Mo ti wà níbí o.
0: Ẹ ṣe gan ni, God bless you, sá. A sọ̀rọ̀ nípa hyperthyroidism tó ṣe wípé orísun àìsàn kan ní eléyìí tí ó máa ń kó ìjàmbá bá àgọ́ ara. Dr. Olúsodò ti sọ fún wa ohun tí à ń pè ní hyperthyroidism, àwọn àfihàn ìlààgọ́ ara àti àwọn ohun tó máa ń ṣokùnfà hyperthyroidism. Dr. Ẹ̀jẹ̀ ká wà wò ó báyìí, téèyàn bá wà ní hyperthyroidism tí ò ṣètọ́jú rẹ̀, kí ni àkóbá tẹ́lẹ̀ lè fà á, àkóbá ọjọ́ pẹ́ tó lè fà sí àgọ́ ara?
1: Àkóbá yẹn ó pọ̀. Àdọ́kọ̀ sọ ìkan níbẹ̀ lẹ́ẹ̀kan, which is ti fertility, because àkóbá náà ni a máa kà sí tí ọba wà tí kò lè lóyún, tí kò lè bímọ, tàbí tí ọmọkùnrin bá wà tí kò lè fún, tí kò lè ṣe, tàbí kó fún ọmọbìnrin lóyún. So ara àkóbá kan nìyẹn. Nǹkan àkóbá tó tún wà níbẹ̀ ní ọ̀rọ̀ ti fertility, kéèyàn bímọ ká tó kúrò yẹn. Obìnrin tó bá ní hyperthyroidism tí ó bá lóyún, ó ní ó ṣeéṣe kí oyún yẹn kó jábọ́ lára, tàbí kí ó bí pìmàjọ́, tàbí kí ọmọ yẹn kó máa tóbi. Àwọn nǹkan tí ó lè ṣe nínú oyún nìyẹn. Bẹ̀rẹ̀ kí lè ṣe kí ìbùkún náà kó ga, ó ní ìkọ́tà tí pregnancy induced hypertension. So ìyẹn nípa ọ̀rọ̀ pé à ń lóyún àti pé èèyàn ń bímọ, ara nǹkan tí ó lè fà nìyẹn. Lára nǹkan tí complication àwọn mìíràn tó tún lágbára jù ti hyperthyroidism, ó ní ṣe pẹ̀lú àwọn àìsàn ti ọkàn. Wọ́n ní àìsàn ti ọkàn, ó ṣeéṣe kí èèyàn ní nǹkan tí a ń pè ní congestive heart failure, kí ọkàn ẹ̀ kó má ṣiṣẹ́ dáadáa, kí ó má lè pump, kó má lè pump bó ṣe yẹ kí ó pump. Ìyẹn lè wà bẹ́ẹ̀. Ìyẹn tí lè ní nǹkan tí a ń pè ní atrial fibrillation, torí bí ó ṣe di pé bí ayẹ̀ ṣe máa ń já ayẹ̀ ṣe ń jáde níbi tó ṣe ó lè affect heart ẹ̀, ó di pé ó lè ní nǹkan bí stroke náà. So ìyẹn wà bẹ́ẹ̀. Èyí tó tún ṣẹlẹ̀ tó burú jù bá a ní pé tí ọba ní hyperthyroidism, ìyẹn ni pé thyroid ẹ̀ ó gbòó jù ju thyroid hormone tó pọ̀ jù. Ó ṣe ṣe lẹ́ẹ̀kọ̀ọ̀kan tí ó ní nǹkan tí a ń pè ní thyroid storm. Thyroid storm ni pé lójijì àwọn thyroid yẹn kàn dà jáde yìí ti ara. Ó tẹ̀ máa ń ṣẹlẹ̀ yẹn tó àṣẹlẹ̀ nígbà tó lè mẹ́mìí lọ. Ó wà life threatening tó lè mẹ́mìí lọ. So ìyẹn náà wà níbẹ̀. Ìyẹn lórí ọ̀rọ̀ ti tojú àti ti egungun. Bí ọba ní hyperthyroidism, látàbí ìgbà tí àwọn nǹkan tí ó wà ní egungun nígbà tó ń ṣọ̀ dànù, egungun yìí ò ní lè kò lè dúró dáadáa mọ́. Ó máa tó bí ọba kàn ṣubú, egungun lè kàn án. Èyí tó gbogbo àwọn nǹkan tó yẹ kó wà ní egungun tó yẹ kó dé strong tó dúró dáadáa. Ọmọ ọ̀pá ẹni ó ti jáde kúrò ní egungun. So àwọn complications tí a lè rí nìyẹn tí èèyàn bá ní hyperthyroidism.
0: Ǹjẹ́ ó wá ṣe é wòsàn pátápátá téèyàn bá ní hyperthyroidism? Ṣé ohun tó ṣe é wòsàn ni?
1: Ó ṣe é wòsàn. Èèyàn máa tú ìjẹ àwọn oògùn tí wọ́n lè lò fún thyroidism wà. Ṣùgbọ́n lè lò oògùn tí wọ́n bá lò tí ó máa rí pé gbogbo kinní yẹn ó lọ́lẹ̀, ó lọ́lẹ̀ dáadáa. Then àwọn ìgbọ́n tá a gbé ní radioactive iodine ní òkè níbi kò kọ́ mọ̀ bí wọ́n máa ń fún àwọn tí wọ́n ní hyperthyroidism náà. Ẹ̀rọ máa bí wọ́n máa dìtẹ́nu náà ni o, ní capsule àbí bí wọ́n máa mu. So àwọn cells tí ó ń overactive ìyẹn ni ó máa pa àwọn cells yẹn dànù. So oògùn wà tí èèyàn lè lò, èèyàn lè ṣe sọ́jú náà, iṣẹ́ abẹ thyroidectomy tó máa yọ ara thyroid gland tó ti ń produce ìyẹn máa lọ yọ kúrò so that kò ní pọ̀ jù, a lè máa produce normal. So nǹkan tí ó wà nílẹ̀ yẹn, so ó ṣe tọ́jú ṣùgbọ́n ayẹ ìgbà tètè lọ kéèyàn lọ gba ìtọ́jú àtàyẹ̀wò, òun ló ṣe pàtàkì jù.
0: Dr. Olúsodò, ẹ ṣe àdúpẹ́, ẹ ṣe gan ni. Ẹ bá wa fún àwọn aráalé ní àmọ̀ràn, ẹ bá wa dárúkọ yẹn fún wọn àti ojú òpó tí wọ́n tún ti lè rí yẹn bá sọ̀rọ̀ bóyá wọ́n tún ní ìbéèrè.
1: Ẹ ṣe ìdánwò fún gbogbo aráalé. Nǹkan tí à ń sọ yìí náà ni pé kí a tọ́jú ara wa, ó ṣe pàtàkì. Bàbá ìbọn tí ó ń ṣẹlẹ̀ lára wa tí ó ń ṣẹlẹ̀ tẹ́lẹ̀, ẹ máa ká kan sakẹ́ ká lọ sí ilé ìwòsàn kí a gbọ́ yẹ̀ wá wò ká ṣàyẹ̀ kí dọ́kítọ̀ lè sọ fún nǹkan báyìí ló ń ṣe wá fún kí gbogbo wa. Bí ẹ bá fẹ́ ìpè bí ẹ fẹ́ bá wa sọ̀rọ̀ tàbí fẹ́ béèrè ìbéèrè ẹ lórí Facebook ẹ kàn ìtẹ̀lẹ̀ sẹ́ǹdì kìíní sí ẹwà àkáyé ṣe health network. Ataye se health network ke wo lo ni bi te ba ti ri e se bi ibere yi ki ibere onse ti wa lori page ye to ba je number one number no
0: wa le
1: pe 08080 8044 5336 ma ti le ko
0: 08080 8044 5336 a o ni mo nkan to nse wa yen awa wo pa n sweat anru a ma lo multivitamin e je ka lo multivitamin o ngu o a mu de njeun gan o ah boya mi njeun dada ni te o mo boya hypothyroidism le ni eh mu de sweat o a e bo yogun mu mi ni boya stress ti mo go through ni te de mo pe hypothyroidism le ni and by the time te ba ma fi wale dele ewosan e ko gbo ise abe ni o hypothyroidism le ni o lo fi je pe at any slide of nkan te ba notice lago ara yin ni bi ti aye nlo yi o ye ki a ma jina si le wosan ba se jina si le oni komo ta jina si le oni owa ile oni gbeyawo ta jina si ile olojo bi to ye pe pe ya ba mu ko ya ba bi ya meto ba fe se komo lo losu kan gbugbe la wa de bi ya me wa ba fe se igbeyawo losu kan gbugbe la lo e ma ja waji na si lewosan be tori lasiko ta wa yi a ko n gborisirisi ni ele aisan ile aisan ile aisan ile ki ma paro fe su wa bayi abo a sa wa ni kul deku and the best thing we can do is to shake ni ta ba ni police is your friend doctors is your friend bayi o we need to go to the hospital and ask questions a stitch in time you ba so wi pe o save nine o bi aso ba ya pere to se pe ta ba dele ta sare mu owo atabere ta ran se mo pe ko ni ya putuputu ati di niyan amo ta ba ran ta wo pe wo mama wo be ma tu sare wo be a tu ya si to ba ma fi di pa fe ran e gbo ah e ba ran so yi ran ku ran ni o ti ya ni ya ku ya o that is about our health ta ba tete gbe igbese o ma ya ni ya ku ya so ta ba ri headache o ti wa ndi 2 days awa lo paracetamol first aid ko lo e de kire ndi 2 days ki lo fa headache ile wosan e ma ja lo ma ka ka pe mo because the way to se gbota eni to ba ni good health o ni luxury owo ola oro eni to lalafia ba lo ni o you cannot compare mekunu to lalafia atolowo ti o lalafia e call oro eni to lalafia o loro ju eni ti o ni oju olowo yen lo so that is about our health e ma je ka gambo e ma je ki won tan wa e ma je ka ma so pe wo ma o ma lo ma lo lola ma lo lotun la to ba je pe time to fun any symptoms yen o ti n late nko by the time to ba ma fi di ola totun la yen o ti wa se kini o ti later be ibo to ba je be ba wa o bi do ola yen ka je da pe lori ko temi lori eto e ba wa dasi agbo ti e ka eto ilera ilera ohun loro

0: ojú òpó yẹn ti ẹ fi ìbáwádá sí láàárọ yìí ètò ẹ ìbáwádá sí hyperthyroidism lòun tí à ń sọ ló fi jẹ́ pé púpọ̀ nínú àwọn nǹkan tó máa ń ṣe wá ó máa ń mú sign lọ́wọ́ ṣùgbọ́n torí pé a ò kì í tètè gbègbésẹ̀ ni àwọn signs yẹn ni ó fi máa ń di nǹkan míì mọ̀ wá lára hello ẹ káàárọ̀ ojú òpó yẹn ló ń ṣe bẹ́yẹn ló ń ṣe balabala láàárọ̀ yìí 09136556952 ẹ̀ lè gba orí òpó whatsapp number wa náà ẹ̀ lè gbàbẹ̀ wọlé tí ojú òpó yẹn ò bá fún wa láàyè dáadáa hello
1: hello ẹ káàárọ̀
0: ẹ káàárọ̀
1: akójú máa ò
0: ẹ ṣe
1: dáa máa ń dùn ní bàjẹ́ ọlọ́nà mi
0: ìwà
1: àtàǹtẹ̀ ń bẹ̀ náà àárírí ìjọra ní ṣiṣẹ́ lásán ọlọ́run ní pààrọ̀ sí wa kò sí bí nǹkan ó ṣe wà tí ò ní kọ́kọ́ sàmì fún yàn àì máa tètè máa ní kíyèsí náà ni ti ń pàdé bí n di nǹkan sí ẹlòmíì láti ọkọ̀ tí ọ̀rọ̀ wa nígbà mọ́ ọlọ́run ní pààrọ̀ sí wa láàyè ẹ̀
0: ṣe àdúpẹ́ god bless you ẹ jẹ́ ká máa ṣe kíni pókó ibẹ̀ náà ni pé ká máa ṣe àyẹ̀wò ara wa lóòrèkóòrè bàbá ti rí àwọn kankan tó ti yí padà láàgọ ara wa ká ṣe àyẹ̀wò dípò ara pé torí gbogbo àwọn ara pé yẹn náà tá a bá ń lò ohun tó ń ṣe wá ò kúrò ńbẹ́ o a control láti fi pamọ́ yẹn by the time tí ó bá wa wá pẹ̀lú full force lẹ́ẹ̀ máa wá gbọ́ ẹ bá ti wá ti pẹ́ àwọn dókítà ti don't like statement yẹn kí lè tẹ́ pẹ́ báyìí kí lè wò tẹ́ fi pẹ́ báyìí tó bá ti ń sọ fún yàn wàhálà ti ń dé nìyẹn o hello ẹ káàárọ̀
2: àlàáfíà fún yín
0: àlàáfíà fún yín náà
2: sáà gbọ́dọ̀ ọdún mo ṣe tọ́tọ̀ sí nínú ẹ̀ka tí wọ́n gbàdúrà fún ọdún tó wá
0: wọ́n
2: kì í ṣáńgẹ̀ wọn kì í ṣọlọ ẹ gbàdúrà fún kọ́lọ̀ kó tọ́ sọ̀nà kó ràn wọ́n lọ́wọ́ gbogbo àìsàn tó bá ń ṣe wá tá a gbé dọ̀dọ̀ wọn kọ́ lójó kó fún wọn ṣe ó ṣe pàtàkì mo ṣe sọ fún ọtún sí ní lédò kwara ní ẹjọ́ ó ní nǹkan tó ń ṣẹlẹ̀ ṣe kí sọ bẹ́ẹ̀ àìsàn tó gbogbo tí ó gbogbo ọlọ́run ní fi ṣe yín o ọkàn yẹn balẹ̀
0: ìlú
2: àtọ́jú yín ẹ máa gbàdúrà fún ọdún tó lọ àdínọ́sì tí o ẹ máa bá wọn jà mọ́ ẹ máa lù wọ́n mọ́
0: láti ní ẹ máa bá àwọn dókítà wa jà mọ́ o ìwọ̀nba tá ara ń mánéèjì nàìjíríà báyìí ẹ má tún bá wọn jà o ẹ má jẹ́ kí inú bí àwọn dókítà wa ìṣàánú wa o. hello ta ló wà ń bẹ̀.
3: hello ẹ̀ka.
0: ẹ̀ka rosa.
3: báyìíkẹ́ ló sọ̀rọ̀ látàbọ̀.
0: ok.
3: kínní kan ló tún dààmú wa ni pé oògùn ewu tá a gbẹ́ mi sí kí pọ́pọ́n yẹn náà ṣiṣẹ́ ọgbà ó yẹ ká máa lo oògùn ìbílẹ̀ náà sí.
0: ká máa lo oògùn ìbílẹ̀. àwọn
3: oògùn yẹn kí ká máa lo oògùn ìbílẹ̀ sí kínní kan tó wá sẹ́yìn pé 3 ẹ̀zákù bírú parapa ń wọṣù wáyé kì í ṣe pé kò ṣiṣẹ́ pọ̀ tó bá ṣiṣẹ́ díẹ̀ yóò tó wù tó bá pẹ́ tó bá yá náà bí kì í ṣe ká máa lo oògùn ìbílẹ̀
0: ok ká máa lo oògùn ìbílẹ̀ sí tí mo bá gbàgbọ́ ìrò wọn yẹn yé uncle mo máa fún yín ní ìdánilẹ́kọ̀ọ́ kékeré kan a ò sọ pógùn ìbílẹ̀ ò ṣiṣẹ́ mo ti ń ṣiṣẹ́ lórí àti gbé àwọn oníṣègùn ìbílẹ̀ kan wá sórí ètò yìí tí wọ́n dìde ń ṣe iṣẹ́ ìṣègùn ìbílẹ̀ tààrà torí àkókò wọn kò bá àkókò tá à ń ṣètò yìí mu ni ò ṣe tí ì rí wọn lórí ètò yìí dọ̀wọ́ kan which to say that sọ pé kò ṣiṣẹ́ àmọ́ báwo lẹ ṣe mọ ojúlówó ológun ìbílẹ̀ ìbéèrè mi nìyẹn fún yín ṣé mọ̀ pé láìpẹ́ yìí ni mo rí nínú ìròyìn wípé wọ́n mú ọkùnrin kan tó ń ta sundust gẹ́gẹ́ bí àgùnmọ́ fáwọn èèyàn ẹ mú yàwọn èèyàn tó ti ta sundust yẹn fún tó ti pè lágùnmọ́ fún wọn nínú ìròyìn mo ti rí ẹ lè google ẹ láìpẹ́ yìí nínú ọ̀sẹ̀ tá a mú yìí náà ni ìròyìn jáde wípé àwọn kan ń mu àgbo kí náà pé ó lè bò tán máa ń pè kínní monkey tail ní ondo sondo ni àwọn about 30 ni wọ́n jáde láyé àìpẹ́ yìí ni amọ́sìn pé oògùn ìbílẹ̀ ò ṣiṣẹ́ ṣùgbọ́n báwo la ṣe fẹ́ dá àwọn ojúlówó mọ̀ àkọ́kọ́ kí ni àwọn tí mẹ́ńjọ́mẹ́ǹtì ṣáàkì àbíùsí ẹ̀ ẹ jẹ́ ká fọ ẹ̀ fún àpẹẹrẹ gbogbo àwọn ìbéèrè ńlá láti bè lọ́wọ́ àwọn oníṣègùn ìbílẹ̀ wa tí wọ́n bá sórí ètò fún àpẹẹrẹ ńsìn wọ́n ní ká lo àgbojẹ̀dí àgbojẹ̀dí mo pé o ṣe àpẹẹrẹ ìsọpọ̀ ògùn jẹ̀dí a wá lo àgbojẹ̀dí yẹn ìgbà wo ni mo fẹ́ mọ̀ wípé àgbojẹ̀dí yìí ti ṣiṣẹ́ kí n má lò mọ́ ìgbà wo ni mo fẹ́ mọ̀ ṣé mo pé oògùn wọ́n sọ fún yín pé ẹ lò ó fún 3 days tí ò bá ṣiṣẹ́ padà wá

0: inu didun ni mori ya
1: eyi lo mu gbogbo awa ijoba ibile ifelodun
0: ati gbogbo omo bibi ifelodun lapapo
1: labi alaga wa alhaji abdurasid femi yusuf
0: andupe lowo olola wa
1: alhaji dr ibrahim sulugan bari
0: cfr
1: emi atilu ilorin
0: fun wiwe lawa ni oye sadaun nangeri
1: fun gomina oloriire
0: malam abdurrahman abdurasid
1: gomina ipile kwara
0: iparere ti gomina wa ti ko
1: nibi idagbasoke
0: irepo
1: alafia
0: ilosiwaju ilorin emirates
1: ati kwara lapapo
0: lo mu ki gbogbo eyan o ma so pe
1: sewu
0: awa ngba ladura fun gomina wa
1: malam abdurrahman abdurasid
0: pe
1: ki olorun oba ala
0: tubo fun won ni ogbon
1: imo
0: ati oye
1: lati tubo te ipile kwara siwaju
0: gomina wa
1: oya mori o
0: ijoba ibile ifelodun
1: labi alaga alhaji abdurasid
0: femi yusuf
1: lolukede
2: In the finest city of Ilori lies a secret.
3: Diamonds 88.7 FM.
2: Radio like no other. Tune in and discover this flavors. Simply relax, close your eyes, and enjoy the sounds. Get it into your system. Diamond 88.7 FM.
4: Relationships like shouldn't no be either. Distressful.
5: Opoku.
6: Mommy.
5: I told you that don't call me mommy. Call me sweetheart.
6: Sweetheart.
5: How are you?
6: I'm fine.
5: Are you okay?
6: Yes, I'm okay.
5: Yesterday you sleep well.
6: Mommy, not me too.
5: I said talk to the phone. You sleep well?
6: Yes, I sleep well.
5: Okay. Do you dream on me?
6: Sese.
5: I said, do you dream on me?
6: Yes, I dream on you.
5: Are you sure? Okay. Obaku, I love you so much. Hey, doctor, talk to the call. I love you so much.
6: I love you too.
5: Obaku, I want you to do a video call.
4: And Diamond FM, our relationship with you won't stress you out. We won't bring you so much drama, because we're the perfect lover you've never had. With Diamond FM, it's the perfect relationship. Perfecto.
7: You can have a little control, but I'm still in charge. I can attack any minute, but you can control for like a second. Oh, that's nice. That's really awesome spot right there.
4: We know exactly how that feels at Diamond FM. With good conversations, music, and top entertainment that touches your soul. It's radio like no other. Diamond FM, shining supreme. There's certainly more to radio than what you've ever experienced.
8: Yeah!
4: With Diamond FM, radio's not just about talking, it's about the laughter. Solutions.
9: Ah, I feel so relieved listening to you.
4: Platforms to express yourself.
10: Oh, as I did, I didn't say, I don't think it's really.
4: And most importantly, companionship. On Diamond 88.7 FM, radio is real. At Diamond FM, we've got you.
11: The time is 12 o'clock.
12: Ago mejila ti lu.
13: Omi babale. Omi anipa owara ojo bale ta shara shara. Egbe ye wo ti lale wu. Bujade terere buyona yepanpa. Sit kani Diamond 88.7 FM milu ilorin. Ori eto egbe ye wu. La uti mafun ini awon konboki. Dankogbi iroyin. Ati awon iroyin agboshe a ye. Tujade la anri ose. Ni gugu ago mejo aboa. Shale ojo eti ojo Friday.
14: By popular demand. Atu mag gbe eto egbeyewo ka yin mole ni gbogbo ojo Wednesday ni dede ago meji labo san
13: lori kani Diamond 88.7 FM nilu Ilorin eto egbeyewo to se yi o ma gangan tua o ma si pepe bi po mo alata o tun ma ze e ma miss ye cause tell kari ni
15: kiye ku dede asiko yi ni gbogbo ibi ta tin gbo ikanni alara agbayida ikanni to ta gbangba to ja gbangba aseju lawon radio to ku Tabasungba Diamond 88.7 FM eti damoni ye. Eto yin eto wa egbe yewo ona lo tu gori ategun. Egbe yewo ojo Wednesday ni bana ni mo tun ma fun yin ni awon combo ki iroyin. Banko gbe iroyin. Awon iroyin agbo se ayin to si jade ni aarin ose. Ko wa si di meji sa fi ma mu awon iroyin wa si eti igbo yin. Ju wi pe ko le sin wa ni gbere ipako. Ko le to wa sona. Ko le si wa leti. Pe ko to tenikan jisi ka wa omo jisi be to ba si je leyi to le to wa sona ka mo pe o wa fun itosona to ba je leyi to le da wa leko ka mo pe o wa fun idanileko o na la se ma mu awon iroyin wa si ori eto e ma wa fojopojo e ma fi ojopojo temi tori otolojo otolojo otosilojo ojo lomo to gbe olubi korun wa si ile aye ojo lomi wali wali ton ro lati oke ojo lomo to nsare kiri lojo ogunle emi o wa kin sojo mi o nsojo n o si nsojo o ko temi ni olubukola omo bori owo honorable ambassador omo bi radio presenter to gba ambassador to gba honorable olon lo ni ori be omo ologo to rogolo to ma rogolo titi di ojo ale amulara bi oyibo awele wa bi eye oki emi na ko anu olon mo rigba e ki mi dele dele e pe mi ni omo owa omo ekun omo akakabu gba oniru omo oku ori koto sa omo sekunse ki bogun leru omo onilu ijero ekiti ekiti kete mo fe ke wa nkan fi idile tabi ke fi idile nkan ke n to gbo so fun ti o ti gbo eje omo pe tu egbe yewo ti gbera so loni regede fin life yo papo lopo lopejo ki ma fun yin ni awon combo ki royin to ti jade ni aarin ose awon olopo ipinle ondo ti afurasi to po paraga to gbe mi eyan 29 ni ipinle ondo la si go bele ni garage ile fe eyan kan jade laye gomina adeleke ni ki ile se olopa bere iwadi awon agbebon ti ndu koko lati wa ile ibadan balogun loke gbajare awon agbebon ji awon olori esin muslimi gbe ni zamfara leyin adura aseyori ibo fun tinubu awon eso iru ekun yo ma lo ifunpa olonde atayeta yato si ibon sunday igbo o salaye nibi ifilole iru ekun nipinle eko ko si oruko ori omi amzati tabi gudugudu gaga bi oludije sipo gomina fe gbe akodu ninu akole ajo inec nipinle oyo iwadi lo fiye ni o otoge a o fe ki seniso francis ifadeun si soju wa mo o nile asofin agba labuja awon odo ile ijesha ni won fariga o mo pinu lati fi ogogo se oludadamoran pataki ninu ijoba mi bi mo ba di gomina yayi lo so be eni odun mokanle logoji kan o dana sun ile alajogbe re ki lo fa labare e wa apere ke fi tedi a o mo ni toko oroko doko oroko to a o ni tajogbe sajo omo orile ide Nigeria kan sibulule o gba be dagbere faye lenu ise nile America alajogbe kan mo re anjo wo sokoto kan na eyi oseyin bi enikan ti won jo ngbele o sesi fi owo sowo sinu account re 800,000 lo ba ni ki alajogbe yi ba nda owo na pada so n ba da owo na pada o da pada sinu account si won fi owo sowo si amo okunrin ni account mi lo n fe ko ba n da owo pamo si ko ba n da pada si eleyi lo fun ala sigbo laarin awon mejeji nise ni iroyin eleyi o gbo mi je loju eni o obirin kan lo n kabo orobo o ni owo ti o di ni $700 lo ma n pa lori fifi owo aworan omo ohun to je omo odun mejo sori itakun ayelujara afurasí tó pa ọ̀rẹ́bìnrin rẹ̀ ó mọ̀ san tó rí lọ́bẹ̀ o tó fi wà rú ọwọ́ wọ̀nyí náà ni àwọn kan bọ́ kí ìròyìn tó bá mi wọ́n dé ètò fún ti òní ẹ wá nǹkan fi ìdílé tàbí kẹ fi ìdílé nǹkan kí n mọ túṣu ròyìn ọ̀gán dé ìsàlẹ̀ ìkòkò. iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ondo ti fi ṣìkún òfin mú ọkùnrin kan tí wọ́n fura sí pé òun ló pọ̀ àgbo jẹ̀dí kan tí ògógóró wà nínú rẹ̀ eléyìí tó ṣokùnfà ikú èèyàn tí wọ́n tú ọgbọ̀n ní ìjọba ìbílẹ̀ Odìgbò. Alūkkóró iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ondo DSP Àbáyọ̀mí Jimoh ló fi ọ̀rọ̀ náà léde o nínú àtẹ̀jáde kan tó fi ṣọwọ́ sí àwọn oníròyìn nílùú Àkúrẹ́. Jimoh sọ pé afurasí ọ̀hún ti ran àwọn lọ́wọ́ láti wá wúlẹ̀wúlẹ̀ ohun tó fa ikú àwọn èèyàn náà. Ó fi kún pé ògógóró tí wọ́n fura sí wípé ó ṣokùnfà ikú àwọn èèyàn náà ni ó wá ní àkàtà àwọn báyìí ní ìtẹ̀síwájú ìwádìí sí àwọn ń ṣe. Lára ìwádìí náà ni láti mọ èròjà pàtó tó wà nínú ògógóró náà àti ìbáṣepọ̀ rẹ̀ pẹ̀lú ikú àwọn tí ọ̀rọ̀ náà kàn. Ó sọ síwájú sí pé ìjọba ti ń ṣe àyẹ̀wò òkú àwọn tó bá ìṣẹ̀lẹ̀ náà lọ tí èsì àyẹ̀wò náà yóò sì ṣí aṣọ lójú eegun gbogbo ohun tó ṣẹlẹ̀. Gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun Adémọlá Adeleke ti rọ kọmíṣánná ìpínlẹ̀ náà Ibrahim Zungura láti tètè bẹ̀rẹ̀ ìwádìí kí wọ́n sì fi páńpẹ́ òfin gbé àwọn tó bá lọ́wọ́ nínú ikú ọmọ ẹgbẹ́ òṣèlú Àkọọ́dù kan tí orúkọ rẹ̀ ń jẹ́ Ọlámilékan Ajagunbadé ẹni tí ọ̀pọ̀ èèyàn mọ̀ sí Emir. Gẹ́gẹ́ bí ìròyìn tó tẹ̀ wá lọ́wọ́ ní gáràjì Mayfair tó wà ní ìlú Ilé-Ifẹ̀ ni àwọn kan ti yìnbọn pa Ajagunbadé níbi ìjà tó bẹ̀rẹ̀ láàrin àwọn tó ń jà lórí àkóso gáràjì náà. Ìròyìn ni Ajagunbadé àti àwọn èèyàn tí wọ́n jọ wà ní gáràjì ní ìjà bẹ̀rẹ̀ láàrin wọn o tí wọ́n yìnbọn fún un ṣùgbọ́n tí ìdí tí wọ́n fi yìnbọn pa kò tí yé ẹnikẹ́ni o títí di àsìkò tí à ń kó ìròyìn jọ. Fídíò kan tó gba orí ayélujára ṣe àfihàn ọkùnrin náà tó dojúbolẹ̀ nínú àgbàrá ìjẹ́. Ìṣẹ̀lẹ̀ yìí ló ń wáyé lásìkò tí làásìgbò ń wáyé lórí àwọn tó ń ṣe àkóso gáràjì ní agbègbè náà. Wọ́n ní Ajagunbadé ló ti wà ní àkọọ́lẹ̀ èèyàn táwọn ọlọ́pàá ń wá kó tó di pé ó jáde láyé. Ajagunbadé ni wọ́n sọ pé ó ń ṣe ìpàdé pẹ̀lú àwọn awakọ̀ kan ní gáràjì náà kí wọ́n tó ṣe ìkọlù sí tí wọ́n yìnbọn pa. Ìgbésẹ̀ yìí ni wọ́n ní ó ti ṣokùnfà ìkọlù láàrin àwọn ọmọ ẹgbẹ́ onímọ́tò àti gáràjì káàkiri ìlú Ilé-Ifẹ̀ eléyìí tó mú kí ọ̀pọ̀ èèyàn máa wà ní inú fu àyàfu. Gómìnà Adeleke ti wá darí kọmíṣánná ọlọ́pàá pé kí wọ́n rí dájú pé wọ́n tètè náwó gan àwọn oníṣẹ́ ibi tó wà ìkà náà kí wọ́n sì rí pé àlàáfíà padà bọ̀ sípò ní agbègbè náà. Àtẹ̀jáde kan ti agbẹnusọ Gómìnà Adeleke Ọláwálé Rashid fi léde tún pàṣẹ wípé kí gbogbo àwọn tó ń lo gáràjì ọ̀hún kúrò níbẹ̀ lẹ́yẹ-ò-ṣọ́ka. Balógun ilẹ̀ Ìbàdàn àti èèkàn nínú ìgbìmọ̀ Olùbàdàn ọba Tajudeen Ajibọlá ti ké gbàjarè o lórí ẹ̀sùn pé àwọn Fúlàní tó jí agbébọn ń gbèrò láti ṣe ìkọlù sí ìlú Ìbàdàn olúlu ìpínlẹ̀ Ọ̀yọ́. Ọba Ajibọlá sọ̀rọ̀ yìí o níbi ìfilọ́lẹ̀ àwọn aláṣẹ tuntun fún ẹgbẹ́ àgbẹ̀kọ̀yà tó wáyé nílùú Ìbàdàn. Balógun náà rọ ẹgbẹ́ àwọn àgbẹ̀ láti wà ní ojúlá alákànfin ṣọ́rí kí wọ́n sì wà ní ìṣọ̀kan lójú náà ti wà ní ìgbáradì fún dídènà ìdúkòkò ètò ààbò tí ọba kojú ìlú náà àtàwọn ìlú tó wà ní agbègbè rẹ̀. Ó rọ àwọn àgbẹ̀kọ̀yà náà láti jí gìrì nítorí àwọn Fúlàní ti ń dúkòkò láti ṣèkọlù sí Ìbàdàn. Balógun náà tẹpẹlẹ mọ̀ pé ó pọn dandan o láti máa ṣàmúlò àwọn ohun tí àwọn baba ńlá Yorùbá fi jí ìkí wọn lójú náà ti fi dáàbò bo ara wọn o àti pé wọn ò gbọdọ̀ gba ìpínyà láàyè. Kò dín ní ọgọ́rùn-ún àwọn olórí ẹ̀sìn Islam tí wọ́n láwọn jàǹdùkú agbébọn jí gbé o nípínlẹ̀ Zamfara tí kò sì tí ì sí ẹni tó lè sọ pàtó ibi tí wọ́n wà títí di àsìkò tí à ń kó ìròyìn jọ. Ìjọba ìbílẹ̀ Tàlàtà Màfàrà ní àwọn jàǹdùkú agbébọn náà ti ṣe ìkọlù ọ̀hún o gẹ́gẹ́ bí ìròyìn tó tẹ̀ wá lọ́wọ́ ṣe sọ. Ẹgbẹ́ ìyẹ̀wò rí gbọ́ pé àwọn aṣojú ẹ̀sìn náà lọ sí ilé alákòóso àgbà fún ìgbìmọ̀ ìpolongo ìdìbò fẹ́gbẹ́ òṣèlú APC Sanisu Abdulaziz Abubakar Yari lati ṣeto adura fun aṣeyọri ẹgbẹ oṣelu naa ninu eto idibo ọdun 2027 asiko ti won bo lati bi eto adura ohun la gbọ pe awon janduku yi da won lona pẹlu ibon ati awon nkan ija oloro oniroyin isele kayefi lekun ariwa iwo orun bakasin lo fidi iroyin omule o loju opo x re loju abameta to koja bakasin jakodi mo pe awon asoju esin na to le ni egberun meji leyi ti won je agba imam ati afa ni won lo sile senator yari lati lo gbadura na saju eto idibo 2027 oniroyin na so pe lara awon imam ti won jigbe ni imam yauza to je imam akoko ni dogon madasi imam magawata abdullahi malam sheu dako malam balafagan ati naibi sasiu ti tongo nagudai kakiri ijoba ibile bakura ati talata mafara la gbọ pe awon olori esin na si ririn ajo lo si ile yari lati kopa ni bi eto adura na ko to di wipe won ji awon eyan na gbe

Sunday Adeyemo Sawo yan mo si Sunday Igboho ti se ifilole iso eleto abo iru ekun nipinle Eko lojobo ojo kewo osu kesan ni ayeye ifilole na waye o nilu Eko nibi sawo yan peju pese si ninu oro re Igboho so pe o ni le fi oba Adeyeye ni togun si so fun pe ijoba lawon ijoba lawon lawon ni eso eleto abo iru ekun won ni awon lawon ni owo baba dami ni o ni tun fi dawon loju wipe gbogbo agbara tawon oba ile yoruba ba ni lawon ori ade na yo fi gbaruku ti eso eleto abo iru ekun ko le se aseyori Igboho tun fi idi re mule wipe ijoba yo se igbaradi fawon eso iru ekun nipinle Eko ki won tun bere ise o ni leyin si ijoba ba se igbaradi fawon eso iru ekun tan ni ijoba yo fun won ni kaadi danimo ki won le ma se ise bo ti to ati bo ti ye ijoba se alaye Igboho se alaye pe ase ijoba ko le je kawon eso iru ekun lanfani lati ma lo ibon gidi o ni eso iru ekun ki lo ibon sakabula o tori ibon to wa lowo awon odaran na ko derun bi awon odaran ba yibon si wa awon na yo da pada fun won lese kese amo ikilo fun gbogbo eso iru ekun leko ni pe e ma se se bi eni pe e ma ise se ju olopa DSS ati soldier lo o nitori pe awon ese leto abo yi ni won tin sise abo ilu tipetipe awa kan fe se iranlowo fun won nitori pe aje omo yoruba awa ti aje omo onilu la o ma to auto awon eso eleto abo yoku sona lati sekun go awon odaran atawon agbesumo mi ti won da lafia iluru Igboho lo so be owo baba dami ni nkan ti iru eku fi yato ni pe awon eso ma nse ogun ibon sara awon yo ma lo ayeta awon baba wa tawon oloyinbo n pe ni bullet proof a o de igbadi ati ifunpa a o si koju ija sawon ọdaran tori a ko fe won mo nilu wa Igboho lo so bee awon oludije mejeji sipo gomina fegbe oselu akodu ori Yomi Hamzat ati Olakunle Busari sawon eyan mo si gududu ti n so kede wipe awon ni yo soju egbe oselu akodu ninu eto idibo fun ipo gomina nipinle Oyo abo iwadi egbe yawo fi idi re mule pe ko si oruko eni kankan won o ninu awon mejeji ninu akole INEC ninu ose to koja ni ori Yomi Hamzat ti se abewo si apo awon ileise iroyin ati awon legbelegbe lati ro won ki won le dibo fun ninu eto idibo odun to nbo iwadi fi idi e mule wipe ọfiisi ajo eleto idibo eka tipinle Oyo fi han wipe ko si oruko oludije sipo gomina lasinu egbe oselu akodu kankan ninu oruko awon oludije sipo gomina to wa ninu akole INEC fun eto idibo odun 2027 awa ofe ki sanito to n soju ekun ife ijesa nipinle Osun Francis Adenigba Fadeun si eni ti gbogbo eyan mo si fada a o fe mo onile asofin agba nilu Abuja ohun ti gbogbo agbarijọpọ awon ọdọ ile ijesa n so niyi nibi iwode ti won se lọjọru ọjọ kẹsànán oṣù kẹsànán ọdún ta wa yìí ṣáájú ètò ìdìbò gómìnà ìpínlẹ̀ ọ̀ṣun tó wáyé lóṣù tó kọjá ni sẹ́nitọ̀ tó ń ṣojú ìfẹ́ ìjẹsà nílẹ̀ ìgbìmọ̀ asòfin àgbà lábújá náà ti sọ̀rọ̀ kan o tó gba orí ẹ̀rọ ayélujára kí wọ́n máa pa gbogbo ọmọ ẹgbẹ́ òṣèlú àkọọ́dù tí í ṣe ẹgbẹ́ gómìnà Adémọlá Adélékè tàbí ẹnikẹ́ni tó bá ti défìlà ẹgbẹ́ òṣèlú náà ṣùgbọ́n ohun tó mú ọ̀rọ̀ náà wá ni bí àwọn jàǹdùkú kan ṣe lọ pa ọmọ ẹgbẹ́ òṣèlú APC mẹ́ta nílùú Iléṣà lásìkò ìgbà náà eléyìí ló fa ọ̀rọ̀ ìbínú tí sẹ́nitọ̀ Fadeun sì sọ lẹ́yìn ikú àwọn mẹ́ta náà gẹ́gẹ́ bí a ti mọ̀ wípé ọ̀rọ̀ kìí kú ó máa ń sùn ni èyí ló mú kí àgbáríjọpọ̀ àwọn ọ̀dọ́ ilẹ̀ ìjẹ̀sà kó ara wọn jáde o lọ́jọ́ kẹsàn oṣù kẹsàn-án láti ṣe ìwọ́de tako ọ̀rọ̀ tí sẹ́nitọ̀ Francis Adenigba Fadeun sì sọ àwọn ọ̀dọ́ ni àwọn ò fẹ́ ẹni tí ó sọ wípé kí wọ́n máa pa gbogbo èèyàn mọ́ o Ọlátúnjì nínú ọ̀rọ̀ rẹ̀ Ọlátúnjì Ọlọ́runfẹ́mi ẹni tí gbogbo èèyàn mọ̀ sí àwòkóso nípa ọ̀rọ̀ tí sẹ́nitọ̀ Fadeun sì sọ níbi ẹni tí kò fẹ́ràn àwọn ọ̀dọ́ ilẹ̀ ìjẹ̀sà tí kò sì gbèrò ohun rere fún wọn Ọlátúnjì tún tẹ̀síwájú pé òun wà lára àwọn tó ṣíwájú ìpolongo ìdìbò fún sẹ́nitọ̀ Fadeun sí lásìkò tó ń wá ìbò láti ọ̀dọ̀ àwọn ọmọ ilẹ̀ ìjẹ̀sà ní sáà àkọ́kọ́ àti sáà kejì rẹ̀ ṣùgbọ́n ó ní ó ya òun lẹ́nu pé sẹ́nitọ̀ Fadeun sí lè sọ irú ọ̀rọ̀ náà sí àwọn tó fi ìbò gbé wọlé lásìkò ìgbà náà
olùdíje sípò gómìnà nínú ẹgbẹ́ òṣèlú APC nípínlẹ̀ Ògùn Solomon Adeola tí ọ̀pọ̀ mọ̀ sí Yayi ti sọ pé agba òṣèré tíátà Yorùbá tó dolóògbé Taiwo Gbogbo Azan ló ń pinnu láti yàn sípò olùbádámọ̀ràn pàtàkì lórí ọ̀rọ̀ àṣà tí ó máa dé ipò gómìnà nípínlẹ̀ náà. Yayi sọ̀rọ̀ yìí lásìkò tó ṣe àbẹ̀wò ìbánikẹ́dùn sí mọ̀lẹ́bí Ògògó nílùú Ìlàrò. Aṣòfin náà júwe Ògògó gẹ́gẹ́ bí ẹ̀gbọ́n, ó sì gboríyìn fún olóògbé náà fún ipa tó kó nínú ìdàgbàsókè tíátà àti àṣà nílẹ̀ Yorùbá. Ó sọ pé nítorí ìrírí Ògògó lórí ọ̀rọ̀ àṣà ni òun ṣe pinnu láti yàn gẹ́gẹ́ bí ọ̀kan lára àwọn alábàáṣiṣẹ́ òun tí orí bá gbé òun dé ipò gómìnà. Nígbà tó ń sọ̀rọ̀ nílé ẹbí Ògògó, ó ní mo sọ fún Ọlọ́run pé tó bá kádàrá mi pé mo di gómìnà, ẹ̀gbọ́n mi Ògògó ni yóò ṣe olùbádámọ̀ràn pàtàkì mi lórí ìrìn àjò afẹ́ àti àṣà. Èrèdí tí mo ṣe pinnu bẹ́ẹ̀ kojú pé ó jẹ́ ògbóǹtarìgì òṣèré, ó jẹ́ ẹni ìbílẹ̀ àti èèyàn tó mọ rírí àṣà. Kí ni mo tún fẹ́? Àmọ́ ṣá o, rírọ̀ ohun tèèyàn ṣíṣe ní tọ́lọ́run ọba. Iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Cross River ti kọ́ mọ̀mùgàrí sọ́wọ́ ọba sí ẹ̀pò ẹni ọdún 111 lórí ẹ̀sùn wípé ó dáná sílé alájọgbé rẹ̀ ní máìlì 8 tó wà ní Kalabao tó sì ní ìyá òun ló ní kò ń ṣe bẹ́ẹ̀. Agbẹnusọ iléeṣẹ́ ọlọ́pàá ESP Sunday Etiopa òun ló fìdí ìṣẹ̀lẹ̀ òmúlẹ̀ ọ̀hún lọ́jọ́ Sátidé nílùú Kalaba tí ṣe olúlu ìpínlẹ̀ náà tó sì jẹ́ kó di mọ̀ pé ìròyìn dẹ́sẹ̀ sí gbọ́ àwọn ọlọ́pàá lórí bí àwọn ará àdúgbò ṣe fi ọ̀rọ̀ náà tó àwọn létí o látàrí èéfín eléyìí tó jẹ jáde nínú ilé náà. Eléyìí ló ṣokùnfà bí ọwọ́ ṣe tẹ arákùnrin ọ̀hún tó sì ní ìyá òun ló pàṣẹ fún òun wípé kó lọ dáná sun ilé alájọgbé àwọn tó náà fi dáná sun. Arákùnrin kan tí ó lọ ń ṣiṣẹ́ nílẹ̀ Amẹ́ríkà, bàbá yìí ló di mímọ̀ wípé ó ṣubú lulẹ̀ o, ó sì dágbére fáyé lẹ́nu iṣẹ́ nílẹ̀ Amẹ́ríkà. Àwọn ọmọ orílẹ̀ èdè Nàìjíríà tí wọ́n wà nílẹ̀ Amẹ́ríkà ti rawọ́ ẹ̀bẹ̀ o wípé kí wọ́n fi àwòrán bàbá yìí sórí ìtàkùn ayélujára lójú náà sì lè jẹ́ kí àwọn mọ̀lẹ́bí rẹ̀ mọ ohun tó ṣẹlẹ̀ sí nílẹ̀ Amẹ́ríkà. Arákùnrin olórúkọ rẹ̀ ń jẹ́ Rasaki Lanre Adio lórí Facebook, orúkọ rẹ̀ a máa jẹ́ Man Larry. Òun náà ló di mọ̀ pé ó ṣubú lulẹ̀ lálẹ́ ọjọ́ Sunday lẹ́nu iṣẹ́ nílẹ̀ Amẹ́ríkà. Ẹnìkan lórí ìtàkùn ayélujára Facebook tórúkọ rẹ̀ ń jẹ́ Zainab Abiola, òun náà ló jẹ́ kó di mọ̀ ó ní ìlú Aláúsá nílùú Èkó òun náà ni Àdìo ti ń ṣiṣẹ́ tẹ́lẹ̀ o kó tó di pé ó ṣípò padà lọ sílẹ̀ Amẹ́ríkà. Òun arawọ́ ẹ̀bẹ̀ sáwọn aráàlú láti ri pé àwọn mọ̀lẹ́bí Àdìo lè mọ̀ wípé ó ti kú lẹ́nu iṣẹ́ o nílẹ̀ Amẹ́ríkà. Àwọn alájọgbé kan ni wọ́n jọ ń ti tọ́ sókè fojúgbà láàrin ara wọn o. Obìnrin kan òun náà ni ó jẹ́ kó di mímọ̀, ó ní káwọn tó wà lórí ìtàkùn ayélujára kí wọ́n mọ̀ gbàùn. Ó ní alájọgbé òun ó ṣèṣì fi 800,000 ṣọwọ́ sínú àṣùwọ̀n báńkì òun o. Ó ní lẹ́yìn èyí náà ni alájọgbé yìí ni òun fi jẹ́ kó di mímọ̀ wípé òun mọ̀ rí owó kan nínú àṣùwọ̀n báńkì òun bóun lówó ìṣèjẹ́ o. Ó ní alájọgbé òun á fi àkáǹtì kan ránṣẹ́ sí òun wípé kóun bá òun fi owó yìí kóun dá padà sínú àkáǹtì náà. Ó ní àmọ́ ṣá o, àkáǹtì tí owó yìí ti wọlé sínú báǹkì òun òun náà lòun dá owó náà padà sí. Lòun bá sọ fún alájọgbé òun pé àkáǹtì tí owó yìí ti wọlé òun náà lòun dá owó yìí padà sí o. Ó ní eléyìí gan ló wá mú kí inú bí alájọgbé òun tó sì ní ṣe bí òun ti sọ wípé àkáǹtì kan ni kóun fi owó ránṣẹ́ sí, tóun náà sì sọ fún wípé àkáǹtì tí owó ti wọlé sí àṣùwọ̀n báńkì òun òun lòun fi owó yìí ránṣẹ́ sí o. Òun eléyìí ló wá fa fàákàjà láàrin òun àti alájọgbé òun. Ó ṣe bẹ́ẹ̀ ó dìlíìtì nọ́mbà òun o, ó búlọ́ọ̀kì nọ́mbà òun, kódà ní báyìí ó ti kó kúrò nílé ibi tó ń gbé, tọ́rọ̀ sì ti di ọ̀rọ̀ ọlọ́pàá. Anulika Onyenosua, arábìnrin ẹni ọdún 36 kan, ó mọ̀ ní ẹnu ń kùn lọ́wọ́lọ́wọ́ báyìí o, káwọn èèyàn sì sọ wípé kì í ṣe abiyamọ rárá. Èyí ò ṣẹ̀yìn fọ́nrán àkáálẹ̀ fídíò kan tó gba orí ẹ̀rọ ayélujára níbi tó ti ń fi ohun ìbánilòpọ̀ tá a mọ̀ sí toy tí wọ́n fi ń bá ní lòpọ̀, òun náà ló fi ń bá àwọn ọmọ rẹ̀ ṣeré o lójú ara wọn. Ọmọ rẹ̀ obìnrin òun ló fi ń bá ṣeré lójú ara rẹ̀ tó sì wá fi fídíò yìí ó fi sórí ìtàkùn ayélujára. Nígbà tí ọwọ́ àwọn ọlọ́pàá tẹ̀ ẹ́
pẹlu bi fidio na se di odo awon olopa o ka won omo orile ede nigeria sike gbajare lori itakun ayelujara o wa je ko di mimo oni tori owo lo nse nse leyi o oni tori ko di ni $700 o na ni ohun ti pa lori awon omo ohun oni ki se omo odun mejo yi nikan lo nlo fun oro ibalopo oni ati awon to kere si o ni awon jo nse business yi oni okunrin oyibo kan ni awon ma nfi foran yi sowo si o ba won ba si ti fi sowo si igba mi yo fun awon ni $400 yo fun awon ni $300 bo se fun awon ni owo yi ni o oni ki se oni kan lo nse business yi o oni awon ni itapa ayelujara ta won lo to je wi pe awon iya mi na won mo ba awon mo won fi ohun ibalopo fi sere o ti won si fi sori itakun ayelujara ni bayi awon olopa ti bere iwadi o nigbati oko arabirin ma soro o lo won o mo si gbogbo eleyi o o bi arabirin na o kokko paro pe iro ni won pa mo ohun ko so di pe wa jowo lagu olopa o kokko so pe ai ni kini yi o ko so wa di pe nigbati owo sikun awon agbofiro te daada lo to jowo pe o n fi awon mo ohun o n fi pawo ni lori itakun ayelujara

0: tó tàn kárí ayé.
1: Gbogbo wa ní gbòòrò ti mọ kí ló ń ha bò.
2: Àpapọ̀ mọ̀ pọ̀pẹ́ onímọ̀jì, ìgbà tí gbangba tó wá jẹ̀gùn gedere.
0: Ayọ̀ àti ìdùnnú yín lọ jẹ̀ wá lógún.
3: We are happy people, we make you happy. We are S-A-P-P-Y.
0: Pẹ̀lú Diamond FM, ìgbádùn tí ò lópin ni.
4: After working kí ló kù, ìgbádùn ló kù ká wá jẹ́.
0: Àní nínú ohun gbogbo ayé ọpẹ tún yọ.
5: Ṣé Ọlọ́run òbójú mi jẹ́?
0: Diamond FM, ìkànnì aláyọ̀ ni wá.
5: Ṣé Ọlọ́run.

0: ṣaaju ẹgbọ awọn koko to wa ninu iroyin na ogoro awọn alati lẹyin ẹgbẹ oselu APC ti balẹ silu lọrin fun ayelewe lawa ni gomina Abdulrazak agbẹnusọ fun igbimọ ipolongo fun ipo aarẹ ẹgbẹ oselu APC ti ke si wike awọn gomina ẹgbẹ oselu ọhun kangba alaafia laaye awọn agbebọn ti ja okun ẹmi ọkunrin kan ni ilu osogbo ololo ipinlẹ ọsun ọjimi oserekunrin ọmọlẹ yii olije kọsidagbere faye ni ẹni ọdun mẹrinleni ọgọrin ni ilẹ okere ele kan to dawo ni gaza ti ja okun ẹmi awọn eyan ti wọn to ogun iroyin ere idaraya olukọni fun ikọ super eagles ẹtọ ti pada silẹ nigeria fun igbaradi fun ileje lati kopa nije afcon ileje olympics ẹka san akiwa pe a ku ọwọ lẹnuṣẹ iroyin ẹkunrẹrẹ lati kanyin diamond 8.7 to wa nilọrin ni ipinlẹ kwara taiwo adeyemi nroyin kaso fun yin pe elegbowa ni oju itakun www.diamondfm.net wo wa youtube wa na diamond 87 fm e kori number leyin simi ranpa yi lekan si akiyin pe eku ikale
1: social media emi omo yin ni pretty by me blushing mo se video yi lo ni lati update everybody as you can see I'm blushing eh ibe gogo ni le mi e gbogbo ire ti mo ma sa yi every morning ni mo ma se ni 7 a.m. every day mo se ma keep fit lele yi e ri shape mi ni can see over omo lo tu yi
2: o ma ṣe o o si se bẹẹ fọwọ ara rẹ silẹ kun fole fira rẹ lajinigbe lọwọ gbogbo n to ni ṣe pẹlu kọrọkọndu aye rẹ ati ara rẹ lo ti fi laye lọwọ yii awọn to mọ to si meru ọkan wọn njẹ o ti ẹmọ awọn ti o n ba dọrẹ lori ayelujara to bẹẹ ṣa aye le o eyan si buru kèésì ṣe gbogbo àwọn ọ̀rẹ́ ayélujára yìí náà ló fẹ́ dáadáa fún ọ ṣọ́ra mojú àwọn tó máa fàṣírí ayé rẹ lé lọ́wọ́ lórí ayélujára.
3: ìmọ̀ràn yìí ló ń dé tètè gbọ́ yín láti ìkànnì diamond 88.7 ìlọrin.
4: ìròyìn ẹ̀kúnrẹ́rẹ́
5: láti ilé iṣẹ́
4: diamond fm.

0: òtó tàn kárí ayé.
1: Gbogbo wa ní gbòòrò ti mọ kí ló ń ààbùn.
2: Àpapọ̀ mọ̀ pọ̀pẹ́ onímọ̀jì, ìgbà tí gbangba tó wà dẹ̀gùn kedere.
0: Ayọ̀ àti ìdùnnú yín lọ jẹ wá lógún.
3: Bí àbí ní fún mi bí IAPP wa.
0: Pẹ̀lú Diamond FM, ìgbádùn tí ò lópin ni.
4: After working kí ló kù, ìgbádùn ló kù ká wá jẹ.
0: Àní nínú ohun gbogbo ayé ọpẹ tó yọ.
5: Ṣé Ọlọ́run òbójú mi jẹ́?
0: Diamond FM, ìkànnì aláyọ̀ ni wá.
5: Ṣé Ọlọ́run.

ohun tó ṣàkàlà màgbò tó fi dẹ́kun ẹ̀rín rírín tó bá ṣe gúnugún ni awo kòkò mórí ẹyin ìgbé ayé lọ́kọláyà lèèyàn kọ́ gba sàtí ẹ̀kọ́ tó bẹ̀rẹ̀ kẹ́kọ̀ọ́ ní pẹrẹwu òpómúlérò òpómúlérò ilé ẹ̀kọ́ yìí fẹjú kẹ̀kẹ́ débi pé ọ̀pọ̀ ló ti rúlà ọ̀pọ̀ ló sì ti bá a lọ òpómúlérò ohun tí kálukú ń bá fínra lábẹ́ ọ̀rẹ̀dẹ́ sọ̀tọ̀ọ̀tọ̀ ọṣẹ́ àti ìpalára rẹ̀ ló gbogbo láwùjọ yìí tọ́pọ̀ ò sì rẹ́ni bá rò rẹ́ni bá rẹ wọ́n dé mọ́ra lábẹ́ ló bá dìran tó mọ́wọ́ lọ́wọ́ po òpómúlérò èyí ló jẹ́ kí Diamond FM ó ṣayọ lálẹ́ ayé já gamboro fún gbogbo ẹni tí kankan kan mọ́ lórí nínú ìgbéyàwó lábẹ́nú nípasẹ̀ ètò kankan ká òpómúlérò àsọ̀rọ̀ ọlọ́rọ̀ rẹ̀ dá fi kọ́gbọ́n láago mẹ́sàn-án gbogbo alẹ́ ọjọ́rú Wednesday lẹ́hùn máa pàdé àwọn onímọ̀ nípa ọ̀rọ̀ ìgbéyàwó àti ìlera òpómúlérò ẹ fàyílẹ̀ fáwọn atọ́kùn apèdè báyìí bí wọ́n pé lórí dáńtọ́ sáká tí kìí pèdè ìkókó lẹ́nu bùkọ́lá ọmọ borí owó ọmọ bíi àti Babatunde Azeez Ọlọ́yẹwàn òpómúlérò aago mẹ́sàn-án alẹ́ ọjọ́rú Wednesday lọ́sọ̀ọ̀sẹ̀ nítorí yóò máa gorí afẹ́fẹ́ fún gbogbo àwọn ìlà kọjá àìlera tàbí àwọn ọ̀rọ̀ tó rújú lórí ọ̀rọ̀ ìdílé ẹ máa fi àtẹ̀jíṣẹ́ SMS WhatsApp message WhatsApp voice note ránṣẹ́ sórí nọ́mbà yìí 08106747573 08106747573 kí tọkọtaya tàpọ́n tómi dán tàfẹ́sọ̀nà gbogbo jẹ́ kájọ pàdé lórí ètò

0: ò tí dé. Mo ní wọn ò tí dé. Mo sẹ̀sẹ̀ ń po kiní ọ̀hún pọ̀ lọ́wọ́ ni. Àlùjò ní jẹ́bẹ̀. Yóò tó fa lántàdá ní lọ́sàn-án tòní yóò tú ru gáàsì lórí po. Mo ti wù mí kí n gorí àti ètò lọ́sàn-án tòní rè ẹjẹ́ ń yílu ìpadà mọ́bọ̀.
1: And now you're tuned to your heavenly station. We are about to praise the Lord in a different style. Massive and cool. We come back again for the dancehall party.
2: Yes, ma'am.
1: Praising the Lord. With voice, you know.

0: bẹ́ ẹ bá fi àtẹ̀jíṣẹ́ sọwọ́ sí mi bẹ́ẹ̀ bá ti fowókọ sí kò sí bí wọ́n ṣe kà ó nígbà ẹ bá kàn sẹ́ndì okọ ẹni tẹ́ ní abo àyín kí ẹ̀yin tẹ́ bó lẹ́nu yẹn ṣe fẹ́ mọ̀ pé ẹ̀yin lẹ́ni abo òun kì í sọ mẹ́sẹ̀jì yẹn ò pé
1: Olúwa ló ń ṣe glory o no bi mi o ṣe
0: mo rí àtẹ̀jíṣẹ́ gbà láti ọ̀dọ̀ owó pé Olúwa kẹ́mi wọ́n ní ọjọ́ ọdímọ̀ ọ̀sẹ̀ tí ń bọ̀ ní ọjọ́ ìbí ìtàwọn gangan ok ọlọ́run lórí ayé owó pé Olúwa kẹ́mi Olúwa gba ọpẹ́ wa Olúwa kẹ́mi o aṣọ ọdúnmọ́dún báyìí làwọ aṣọ sorry ẹ̀mí yóò ṣe púpọ̀ rẹ̀ láyé àti láyé tó dára ẹ̀ráyé sàmí

0: bọ̀ torí àtẹ̀jíṣẹ́ gbà láti ọ̀dọ̀ ajínrere ọdẹyẹmi paul wọ́n ní kí n mọ báwọn kí aya àwọn olólùfẹ́ àwọn ayò ọkàn àwọn ẹni bí ọkàn àwọn suíta àti àwọn suíchingọ́ọ̀mù àwọn suítsuìtì àwọn ìyá àfiyẹ́mi sí ọdẹyẹmi tí wọ́n gbé ní agbègbè tánkẹ̀ nílùú ìlọrin. Wọ́n láwọn wíṣù wọn ní long life and prosperity. Ìyá àfin Yẹ́misí Ọdẹyẹmi bẹ bá ń gbọ́rọ̀ ìkíni yìí. Ó wá láti ọ̀dọ̀ ọkọ yín gangan o. Ajínrere Ọdẹyẹmi pọ̀.
1: Fẹ́mi Sọ́lá ti dọ́dẹ o.
0: Tani tún bẹ̀ ń bẹ̀. Ẹ ló yẹ ká sọ́ o.
2: Hello, dati emo.
0: Yes ke ni gboro aye dati emo.
2: Dati emo wa nbe.
0: Yagbe body yami. Ko be ona.
2: Be ko
0: lo be ko wa be. Ko wa lo be. Yes ke. Ya sukusuku boy. Ami toto.
2: Olare o mo le wa ji.
0: Ase Eduwari, ase Eduwa.
2: Ya fi ta lo.
0: Yo alo wa lori ewe, o fe so kale.
2: Yóò
0: sọ̀kalẹ̀ ayọ̀. Àbí tuntun.
2: Ayé wa ní sẹ́yìn náà mú lóbi ohun.
0: Àṣẹ Ìdùbàrẹ̀.
2: Ẹ̀dí sẹ́nu pé bí ọwọ́ iṣẹ́ àhàlà.
0: Àmì iná yà hàlà o. Sọ́lọ́lá wà lè wà sẹ́là. Ẹ yé gbó.
1: Ìgbà ká mú ẹ̀yìn tèmi aburú kankan ò ní ṣe yín. Gbogbo ń ta fẹ́ nírẹ ni bàbá ti mọ o.
0: 09136556952. Ọjọ́ yẹn ti lọ. Ẹ jẹ́ múlẹ̀ èsì ká mọ̀ lọ fún ti ọ̀sán yẹn. Ẹlọ́wọ́ ta ní bẹ́ẹ̀ ẹ ká sàn. Dátí ẹ mọ̀, ọwọ́ ìyá mi. Má lọ rẹ̀ pẹ̀tì, má lọ. Ẹ lẹ́ o, Jàyọ́ Láríwájú Òye wọlé ló kọ tèmi. Ǹlẹ́ o, nẹ́tíwọ̀kì ti já pọ̀.
1: Torí náà mo ṣe stand out o. Àánú ni
0: mo rí. Ẹ jẹ́ sáré mú ìkéde ìwá. Kí mọ̀ fi yẹn, kí mọ̀ fi káàdì ètò ìtọ̀sán ilẹ̀ ọgbọ̀n ìṣẹ́jú péré lani. Arábìnrin kan ló wọ ọkọ̀ èrò láti ìlú Ìgbẹ́tì lánàá tí wọ́n sì bọ́lẹ̀ ní agbègbè Ọlọ́jẹ́ ní nǹkan bíi aago mẹ́jọ àbọ̀ alẹ́ tí ọ̀kan nínú àwọn ẹrù wọn ó sì jábọ́ lẹ́yìn ọkọ̀ ọ̀hún láìrò tẹ́lẹ̀ kọ́dà àwọn ò fiyèsí. Wọ́n ní àwọn ohun tó ń bẹ nínú báàgì ọ̀hún ni jàlábíà skirt and blouse ń bẹ nínú ẹ̀ Màlẹ́ṣíà mẹ́ta ni wọ́n ló ń bẹ nínú rẹ̀ ìyẹn àwọn aṣọ bíi ìjáàbù báyìí àtàwọn nǹkan mìíràn ló ń bẹ nínú báàgì ọ̀hún. Wọ́n ní lẹ́yìn ìgbà táwọn padà dé ojúkò ibẹ̀ ni wọ́n fi tó àwọn létí pé arábìnrin kan ti wá gbé ẹrù náà wípé ó sọ pé òun lòún ni àwọn ẹrù ọ̀hún. A rọ arábìnrin ọ̀hún o láti jọ̀ọ́ jàre pé sórí nọ́mbà yìí kó sì gbé ẹrù fún ẹlẹ́rù. Nọ́mbà náà rèé 08104656321. Lẹ́ẹ̀kan sí 08104656321 tàbí kí ó pe dírẹ́bà awakọ̀ ọ̀hún sórí nọ́mbà yìí 08166254359 08166254359. Ẹrù wa ò ní sọnù lágbára Ọlọ́run. Ẹjẹ́ a máa lọ fún tọ̀sán yìí. Àtẹ̀jíṣẹ́ yẹn pọ̀ gan-an. Ṣùgbọ́n èyí tí àkókò fàyè gbà wá láti gbà náà láti kà sí etí gbọ́ ẹ̀yìn ti ẹni àwọn mẹ́sẹ́gìsì wọ̀nyẹn. Gbogbo yín lápapọ̀ ó dùn mí pé n ò gbé aago àdúrà wá sórí ètò lọ́sàn yìí. Wọn ò bá lulẹ̀ yín lórí. Ṣùgbọ́n ọ̀rọ̀ ti jáde àṣẹ ra mú ní gògóńgò ni o. Ọ̀rọ̀ jáde àṣẹ tẹ̀lé. Ẹ ṣe ọ̀pọ̀lọpọ̀ ọdún láyé o lágbára Ọlọ́run. Tọdún tó ń bọ̀ ẹ tún wà láyé wà láàyè wà láàyè tó dára. Lágbára Ọlọ́run. Ọlọ́run lókè ògo ní forúkọ rẹ o. A gòkè àtúnṣe láyọ̀ àtàlàáfíà. Lórí ètò tá a pè ní Gbẹ̀dú Extra tọjọ́ Wednesday. Ló bá di ọjọ́ mẹ́jọ ọmọ bàbá tíṣà. Òun lẹ́ láǹfààní láti mọ gbóhùn rẹ̀ lórí ètò ìní ọjọ́ mẹ́jọ. Ẹ wàá mọ pàdé ẹ̀mí gangan gan. Gbẹnusí. Danusí. Lọ́jọ́ Jímọ̀ ẹ jẹ́ àjọ mú nǹkan lẹ̀ lórí ètò Gbẹ̀dú Extra lọ́jọ́ Friday. Má jẹun ròyìn ẹ̀ fún ẹ o. Yóò ti ta lẹ́nu jù. Ọmọ bàbá tíṣà ni màmí rẹ̀ bímọ ni.
1: Ọlọ́run bá sọ pé bẹ́ẹ̀ ni.
0: Ohun tó jọ lọ gorí ewé nù. Ó ní ọjọ́ mẹ́jọ ẹ máa gbé nínú àánú Ọlọ́run. Nǹkan ò ní ṣe wá. Àwa la máa gbé ohun tó dáa ṣe kó wá nípa láàánú wa àti àwa tí wọn yóò ṣàánú fún o. Ẹ ráyè sàmí àbẹ bízì. Ẹ jẹ́ fi yín lẹ̀ pẹ̀lú orin yìí. Kẹ jẹ mùkúndùn ẹ̀ lọ bá. alujo yen ba yan gan o ba yan gan o ba yan gan se ko ba yin gan ni e mo gbe ninu anu olohun love you catch

0: láṣì ọlọ́run a ní ìdààmú o ẹ kú ilé ní gbogbo tẹ ẹ bá ti láyọ̀ láǹfààní àti máa gbọ́ a. ire àjẹǹjẹ dalẹ ìfà tí ò ní fà yín lápòyà. eléyìí tí yóò mẹ́yìn náà kú láwùjọ àwọn tí wọ́n ń ṣe bẹ́ẹ̀ tí wọ́n ń tẹ̀sí mẹ́sẹ́jì láàárọ̀ láàárọ̀ pé dákun ẹ bùn wá a ní ntaajẹ. nínú tí ọ tàbùkù ẹni jù láyé ó ní kí èèyàn ó di ẹni tí máa tọrọ lọ́wọ́ ọyàn. wá gbọ́ o ìwà gangan nílò láti yí ìpinnu rẹ padà bù. gẹ́gẹ́ bẹ́ẹ̀ ti mọ̀ pé àánímú tí ò ní ṣe yín láǹfààní àánímú wá fún yín bẹ́ẹ̀ bá ti gbọ́hùn yìí. ìdí ẹ̀gbọ́n rẹ̀ ńgbà mo hé tí mo kò ó ni mo ní gbogbo ẹ̀yìn ọmọ orílẹ̀-èdè nàìjíríà pátá ẹ gbọ́dọ̀ jẹ́ nínú àǹfààní tí ń lọ lọ́wọ́ yìí. ẹ mọ̀ wò ó pé kí ni gbogbo àsámà tí ń pa yìí kí lọ dálé lórí. bọ́ọ̀ bá fẹ́ mọ tán dálé lórí ìwà gangan jòkó kọ́ gbọ́ fún tàkókò yìí kó lè fi rí ìgbésí ayé rẹ tù ní. ìpinnu tó ṣe tí ó yí ìpinnu ayé rẹ padà lọ́dún tuntun yìí òun gangan mo gbé tọ̀ ìwá fún tàkókò yìí. bí n bá ní n bẹ́ẹ̀ fún yín kò ní dùn lẹ́nu tèmi gan-an fúnra mi o. ẹ̀yìn náà ni yorùbá bíbọ̀ tí wọ́n ní oníkànnì sọ pé kinní kan oyè yín náà ń. bọ́lọ́fà bá ní mo ta á jẹ́ pé n tí ó ṣe yín láǹfààní ọ̀hún gangan ni. nígbà mo rí iléeṣẹ́ design your life.
1: ìpinnu tí mo ní mo kọ́ sílẹ̀.
0: tẹ́ ẹ bá mọ tán ń dá lára ń bẹ̀ wá láìsàláì ẹ̀yìn gùn ní ẹsítéètì. ẹ̀gbìn mo mìíní pẹ̀lú pẹ̀ ní ẹsítéètì ẹ̀ ní ẹsítéètì láti darapọ̀ mọ́ pápákọ̀ ni. torí ọ̀pọ̀lọpọ̀ èèyàn tán ti rò páwọn ò lè jẹ́ nǹkan kan mọ́ nílé ayé yìí gbogbo wọn pápátá ni wọ́n ti rọ́wọ́ tìbàkù táwọn náà ti ń ṣe fún mọ̀lẹ́bí. ngbà wọ́n yí ìpinnu wọn padà tí wọ́n gbé ìgbésí ọlọgbọ́n ní kété tí wọ́n gbọ́n tí iléeṣẹ́ design your life gbé wá. náà làwọn náà fi ṣàjẹjẹ ara ni wọ́n fi ṣe àtòlé ayé wọn lódi pé wọ́n ná mílímílí wọ́n ná thousand thousand. ẹni ó ti rò pé òun ò lè rí recharge card 2000 naira rà. ọ wá dẹni tí ń mòyàn ní 20,000 lọ́sọ̀ọ̀sẹ̀. ẹ rí pé kinní ọ̀hún ó ní bó ti jẹ́ ni. àwọn eléyìí ṣe pé wọ́n ní ẹ máa kiri ọjà tí bàtọ́ wàá bú gbà o. ẹ kọ́ kalẹ̀ sí ọkàn yín pé ẹ ní kiri ọjà kẹ́ ẹ tó di ẹni làmìlàmì láka láwùjọ. pẹ̀lú ọ̀kan ọ̀jọ̀ kan ètò yìí tí iléeṣẹ́ design your life tí wọ́n gbé wá. bẹ́ẹ̀ bá gbọ́ ọkọ̀ yẹn gangan wọ́n ń sọ fún yín nù pé ọwọ́ ara yín náà lẹ́ẹ̀fi sọ tẹ́ jẹ́ tí èsì ti dáradára ò ló ní lẹ́yìn tó jẹ́ ti dáadáa. ilé ayé yín ọyẹ àṣọ ẹ wo ẹbí má ni máa fà á lọ fúnra mi wà láìtaláì iléeṣẹ́ design your life ó tó bẹ́ẹ̀ ó kọjá bẹ́ẹ̀ ó jù bẹ́ẹ̀ lọ ni. ẹ jẹ́ ń gbé wọn wọlé àwọn tó jẹ́ aṣojú iléeṣẹ́ design your life wọ́n ti wà pẹ̀lú mi nínú yàrá akulu mọ̀ láàárọ̀ eléyìí tí wọ́n ó ṣe gbogbo ẹ̀ fún yín ẹ lọ́kọ̀ọ̀kan ìjèjì àjọ máa ta kinní ọ̀hún síra wọn ni o èyí ti ń bá rí i pé wọ́n fẹ́ fi yàn jẹ wọn ọ̀fẹ́ jùlẹ̀ fún yín ẹ mọ̀nà èmi ti yín ẹ̀yìn tèmi torí ti yín lèmi fi wà ń gbà lọ́wọ́ wọn fún yín. ẹ jẹ́ wọn wọlé àlejò mi ẹ̀ka ẹkú débi àkókò yìí o.
2: ẹ ṣeun gan olóòtú mo kí gbogbo aráalé tó ń gbọ́ mi lọ́mọdé lágbà lọ́kùnrin àti lóbìnrin pé a kú dédé àkókò yìí. orúkọ tèmi ni ambassador Jimba Jamiu tí mo jẹ́ ọ̀kan lára aṣojú iléeṣẹ́ design your life international.
0: mo fẹ́ kẹ́ ẹ sọ fún wa lẹ́kùnrin láìní fi gbàkan bọ̀ kan nínú kí ni iléeṣẹ́ design your life kí lọ́ọ́ dálé lórí àti pé bóòlù làwọn ọmọ orílẹ̀-èdè nàìjíríà ó ṣe darapọ̀ mọ́ àwọn títí ń jẹ ọ̀pọ̀lọpọ̀ àǹfààní tí wọ́n ti dán lówó dán lọ́rọ̀.
2: ẹ ṣeun gan olóòtú fún àwọn tó bá ń gbọ́ wa nígbà àkọ́kọ́ tí wọ́n ṣẹ̀ṣẹ̀ ń gbọ́ nípa iléeṣẹ́ design life international. iléeṣẹ́ design life international jẹ́ gbajúgbajà iléeṣẹ́ tí ìjọba fi òǹtẹ̀ lò gẹ́gẹ́ bí iléeṣẹ́ tó ń bá ní rí sí ọ̀rọ̀ okòwò ṣíṣe léyìí tí a mọ̀ sí business consultancy. bákan náà a máa ń ran àwọn èèyàn lọ́wọ́ nípa ọrọ̀ ajé wọn lálẹ́ ní máa yá owó tàbí jẹ gbèsè. iléeṣẹ́ design life international jẹ́ iléeṣẹ́ tó ń bá ní wá ọ̀nà àbáyọ sí ìgbésí ayé ẹni láti gbé ìgbésí ayé rọrùn láti máa rí owó ná láti máa rí ọwọ́ tìbẹnu. a dá iléeṣẹ́ yìí sílẹ̀ láti máa kọ́ni nípa bí a ṣe ń ṣe òwò jèrè fún àwọn tí wọ́n bá ń wá ọ̀nà mìíràn láti fi kún iṣẹ́ tí wọ́n bá ń ṣe lálẹ́ ní jẹ́ pé wọ́n á fi iṣẹ́ tí wọ́n ṣe kalẹ̀ gẹ́gẹ́ bí another source of income.
0: ọlọ́run o iléeṣẹ́ design your life ntẹ́ ti kà kalẹ̀ yìí ọlágbà o gbogbo nǹkan yìí làwọn èèyàn máa wá káàkiri ẹ pé bó o ló ṣe fẹ́ jẹ́ rọrùn ó dàbí pé ìrọ̀rùn lẹ́fẹ́ gbédè yìí o ẹ bá ń sọ ní wúlẹ̀wúlẹ̀ mo fẹ́ káwọn èèyàn mọ̀ dáadáa.
2: ló dà fún yín olóòtú sẹ́rẹ́ ètò tá a gbé wá fún àwọn ọmọ ènìyàn ètò yìí wà fún àwọn òṣìṣẹ́ ìjọba tí wọ́n ń gba sálárì tó jẹ́ pé kí sálárì tó dé wọ́n ti ná owó náà tán ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ni wọ́n ń rí owó tí wọn ò dẹ̀ ní àkójọ to agbe to yi fun won lati fi create oro fun aromodo mo won to wa fo sise ijoba onise owo ati onisowo o wa fa won graduate ton ti pari ilewe ti won orise e ri pe laye igba kan woni to ba kawe re o batare adun ko ko ka o to ba kawe re o batare awo sere re nile o eyun laye igba kan ni awopolopo awon graduate ni gbe certificate kaakiri lati bi odun marun sisin ti won ti wan di alabuku ni agbole to o si wa fun gbogbo awon ni ti ogborire ba ngbe ikan ti le se decide la fi tarashana wa fun ni
0: e so kini kan nisin be ni lo wa fun awon ti o ngbe orire ba ngbe
2: be ni sir
0: ah se o ngbe orire mo gbe yan ni
2: ah be ni o gbogbo eni to ba mo pe ohun ni dada to n fe da nle aye ti owo ro ti to dada na o mo wa gbogbo ona lati ma sare ki lati di olorire ni idi ni ti o je pe afojuso ile se decide la fi international ni lati mu idekun ba awon orilede nigeria idi ni ti ile se decide la fi international fi gbe eto kan tanpe akole re ni success pathway kale fun gbogbo eni ti o ba nwa ona abayo si igbesi aye won
0: eni success pathway
2: be
0: ba gbo itin je success pathway gaga e ti ri pe ona se yori ina ni awon eyan ma soro kan won ni ba o re ni bala ola ki ya same time so fun ani si ni pe gbogbo eni o ba setan ti ba le ise

0: ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi ní mú dání ẹ mú ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yín dání bẹ́ẹ̀ tí ń gbọ́ ohun mo mọ̀ọ́mọ̀ ní kán mẹ́ẹ̀ tí pé ni o ẹ mọ̀ pé èèyàn máa ń múra sílẹ̀ ńgbà míì de oríire ẹlòmíì ṣìrè oríire ọba níbi tó wà yóò tún wá máa wò pé bàbá ní àṣẹ nísìnyí àmọ́ ibi tí ọjà sí iná ló tún ti fẹ́ kọ́ máa sí ọ̀hún bó o bá jẹ́ èèyàn tí máa ronú pé nǹkan gbé wá yìí sólè wọ́ọ̀kì fún mi sá o ní tètè ní lọ síwájú o kọ́kọ́ gbé ìgbésí ọlọ́gbọ́n tó o bá wá gbé òun ó gángan ni ó wàá fún ọ ní àkọmọ̀nà tó sọ lẹ́ẹ̀kan pé success pathway òun ni ò bí ìgbà tí èèyàn ń wo ọrọ̀ tí ọmọ jẹ dalẹ́ bí ìgbà tí ń wo ọlọ́ọ̀kan ni o sì mú ẹ̀rọ ìbánisọ̀rọ̀ dání ẹ bá ń pe nọ́mbà fún wọn.
1: olótú kí n tó pe nọ́mbà yẹn gbogbo etí ti ń gbọ́ mi mo kí wọn kú oríire ní déédéé àkókò yìí torí ètò yìí ni mo gbọ́ ní bí ọdún mélòó kan sẹ́yìn bí ọdún díẹ̀ báyìí sẹ́yìn tó yí ìgbésí ayé mi padà sí dáadáa. ẹni mo jẹ́ agbábọ́ọ̀lù nígbà kan rí tó jẹ́ pé iṣẹ́ bọ́ọ̀lù gbígbà ni mo mú láyò gẹ́gẹ́ bí kàríà mi tó mo gbá bọ́ọ̀lù títí mo padà fẹ̀yìntì ń bi iṣẹ́ bọ́ọ̀lù ni lẹ́yìn ìgbà tí mo fi ṣe bọ́ọ̀lù lẹ̀ ètò design life international ni mo gbọ́ tí ọlọ́run fi ṣe gbígbàdúrà fún mi.
0: ẹ̀rọ lẹ́ẹ̀mejì
1: lẹ́ni mo ti wà lára àwọn top earners ìdí nìyí tí a fi gbé ètò yìí kalẹ̀ láti fi kọ́ àwọn èèyàn ní fọ́múlà bí èèyàn ṣe lè di olówó ọlọ́rọ̀ láti fi di ẹni tó lè dá bísínẹ́sì ara rẹ̀ sílẹ̀ àti láti fi fẹ bísínẹ́sì wọn lójú. ìwọ kan gbìyànjú kò wà lára àwọn tí yóò kópa níbi ìdánilẹ́kọ̀ọ́ yìí.
2: ní ọjọ́ Saturday September 19 ní NUT Hall Amsterdam ní àdójúkọ I-10-7 tó wà ní ìlú Ìlọrin. ìpele méjì ló máa wáyé. ìkan máa wáyé ní gẹ́gẹ́ aago mẹ́wàá àárọ̀ fún ọ̀tọ̀ bá máa ráyè ní àárọ̀. ìkejì máa wáyé ní ọ̀sán ní aago méjì gẹ́gẹ́ fún ọ̀tọ̀ bá máa ráyè ní ọ̀sán.
1: mo fi dá yín lójú wípé ẹ̀yin náà máa wà lára àwọn tó máa dúpẹ́ fún ọlọ́run tó sì já sí pé níbi tí gbogbo ẹgbẹ́ yín bá ti ń ná owó ẹ̀ní bá wọn ná gidi.
0: bẹ́ẹ̀ ti tó lẹ́sẹẹsẹ yìí ọlọ́run ó dùn mọ́ mi torí mo mọ̀ pé gbogbo àwọn tí wọ́n bá lè láǹfààní àti kópa níbi ètò yìí ìgbésí ayé tiwọn náà yóò yí padà sí ti dáadáa. ibi àwa ti lọ lẹ́ẹ̀kan ni pé yẹ́ẹ̀sì tẹni káwọn èèyàn tẹ̀wọ̀n ẹ dákun ẹ bá ń pe nọ́mbà èyí tí àwọn èèyàn tẹ yẹ́ẹ̀sì hàn sí àtẹ̀jíṣẹ́ yẹ́ẹ̀sì lásán bọ́ bá jẹ́mi nìwọ ni èyí ti wọnú mẹ́sẹ̀jì mi kalẹ̀ èyí ti kọ́kọ́ tẹ yẹ́ẹ̀sì hàn torí àwọn tó bá tún kọ́kọ́ tẹ yẹ́ẹ̀sì hàn tó kọ́kọ́ wọlé àǹfààní kan tó ń bẹ lọ́tọ̀ tí wọ́n ti pele mìíràn kalẹ̀ fún wọn tí wọ́n fún àwọn yìí hàn bá ń tẹ yẹ́ẹ̀sì hàn kalẹ̀ kí wọ́n wá pe nọ́mbà ẹ bá ń pe nọ́mbà yẹn fún wọn.
1: tó olóòtú ká tó pe nọ́mbà náà síwájú gbogbo èèyàn tí ó bá fẹ́ kópa ń bẹ àǹfààní ètò rírẹ yìí.
2: 10,000 ni owó tíkẹ́ẹ̀tì tí wọ́n fi wọlé síbẹ̀.
1: àmọ́ èèyàn 75 tó bá kọ́kọ́ tẹ àtẹ̀jíṣẹ́ yẹ́ẹ̀sì si wọlé kò sójú ṣáájú ń bẹ̀ orogún ìyá mi ní ṣe mí ò sí ń bẹ̀ gbogbo àwọn 75 tó bá kọ́kọ́ pè tó kọ́kọ́ wọlé sí orí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wa.
2: 1,000 ni wọ́n fi ṣe owó wọlé síbẹ̀.
1: gẹ́gẹ́ bí n tẹ sọ àǹfààní tó a gbé kalẹ̀ fáwọn tó bá kọ́kọ́ wọlé nìyẹn.
0: ẹ bí o ẹ ti ń dakin ní ọ̀hún pọ̀ o. ṣé àwọn tí wọ́n bá jẹ́ 75 ní ìsìn tí wọ́n bá kọ́kọ́ tẹ àjẹjíṣẹ́ yẹ́ẹ̀sì tó bá kọ́kọ́ wọlé tẹ wò dáadáa tẹ jọ ẹ síra wọn ọlọ́run o bọ́ bá jẹ́mi nìwọ ni iṣẹ́ success pathway iná lélẹ́yìí lóòótọ́ àwọn tó bá wá tẹ̀ wọlé tó jẹ́ pé ó pẹ́ lẹ́yìn àwọn 75 ẹ dákun ẹ tètè bá release nọ́mbà.
1: ok nọ́mbà tí wọ́n tẹ àtẹ̀jíṣẹ́ sí òun ni
2: 08059874794 lẹ́ẹ̀kan sí 08059874794.
0: nọ́mbà tẹ́ ẹ pè ń ẹ̀dàkùn ẹ bá ń tún pè lẹ́ẹ̀kan sí àwọn àkáǹsì mẹ́bí dá ń wá báyìírò torí fóònù mọ̀mọ́ ẹlòmíì ni ó lò ẹlòmíì fóònù ọkọ rẹ̀ ni ọ̀sẹ̀ mọ́ dúpẹ́ pé bàbá alágbájá sáré fún mi fóònù yín torí ó fẹ́ kópa níbi eré rẹ̀ yìí ẹ bá ń tún nọ́mbà yẹn pè lẹ́ẹ̀kan sí.
2: 08059874794 lẹ́ẹ̀kan sí 08059874794.
0: ẹ ṣeun gbogbo ohun tí a ti ń sọ láti ẹ̀ka yìí tá a mú wá fún yín láti iléeṣẹ́ design your life international òun ni pé kò dí ọ lọ́wọ́ kó o ń ṣiṣẹ́ ìjọba kó o mọ̀ kópa kò dí ọ lọ́wọ́ kó o ní bísínẹ́ẹ̀sì rẹ tó ń ṣe kó o mọ̀ kópa. ẹbí jọ ní mọ́rúwá ni mọ́rúwá ti ń ṣe èyí tó mi jẹ kó tó jẹ o torí n tó fi ilẹ̀ dọmọ àrọ́mọdọ́mọ rẹ tí wọ́n jẹ ń bẹ̀ tí ọmọ jẹ́ àǹfààní tí àwọn mọ̀lẹ́bí rẹ ó tún máa wá wẹ̀ nínú rẹ̀ tọ́jẹ́ pé wọn ní lè wẹ̀ tán títí ayérayé iná lọ yẹ káwọn ò fi ilẹ̀ o máa wọ àwọn bàbá tán ti lọ ẹ rí àwọn míì ní ìsìn wọn làwọn ń jà sílẹ̀ ilẹ̀ táwọn bàbá wọn fi ilẹ̀ ni wọ́n ń jà sí kí ni wọn náà fẹ́ fi ilẹ̀ fọ́ mọ darapọ̀ mọ́lẹ́ṣẹ́ design your life international lónìí kó o lè rí ogún ayérayé fi ilẹ̀ fọmọ rẹ ẹ wo ẹ lakun number yẹn sẹ ẹ ba n tun pe fun ọ si
2: 0801

0: 0805987-4794. 0805987-4794. Lẹ́ẹ̀kan sí 0805987-4794.
1: Ọ̀dà nọ́mbà iná lẹ ti gbọ́n àìrẹ́fọ̀n talẹ́ méjì. Gbọ́n mi dáadáa, àìrẹ́fọ̀n talẹ́ méjì. Ẹ̀kan iná ni ẹlòmíì ọdún tó kọjá. Ọlọ́run o, báwọn tí ṣètò lérí rédíò bá ṣètò tán báyìí, ẹ mọ̀ gbọ́, ẹ dákun, àti ìjẹun ni, àti ìṣègbà ni. Ń gbọ́ jẹ́ pé tá a bá gbé wá fún yín tí ó ṣe yín láǹfààní, ẹ̀yin tètè mú. Ibi ìlàtúgbédé yìí o, kò bá dá kó o tètè ronú jinlẹ̀ kọ́ darapọ̀ mọ́lẹ́sẹ̀ Design Your Life International, kí wọn náà ó lè di ẹni tí ó mọ fún yàn tó wọ̀ rí ọmọ wà lókè tí ò ní máa wà á nílẹ̀ mọ́ nígbà gbogbo. Ẹ dákun, ẹ bá ń gba àwọn tán ń gbọ́ wa níyànjú, ẹ bá ń gbà wọ́n nímọ̀, gbogbo àwọn tán ń gbọ́ wa ní ìsìn, ẹ bá ń gbà wọ́n nímọ̀.
2: Gbogbo ara ilé tó ń gbọ́ mi, àdúrà ẹlòmíì ti gbà tipẹ́, but àìná kíyèsí àti ìdágunlá ló fẹ́ lòmíì ní ìṣòro. Tó bá gbé tó máa ṣe ẹlòmíì láǹfààní tádàá rẹ̀ ó fi gbà. Ẹ pé mo sọ pé nígbà tí mo tọrọ lọ́dọ̀ Ọlọ́run pé kósínà fún mi, kósínà fún mi, ètò yìí lọ́lọ́run lò fún mi. Ìwọ tó ń gbọ́ mi báyìí, Ọlọ́run ti fẹ́ lo ètò yìí fún ọ láti yí ìgbésí ayé rẹ padà. So tètè tara kó o mú fóònù rẹ, kó o tẹ mẹ́sẹ́jì yẹ́sì sí nọ́mbà tá a sọ kalẹ̀ ni.
1: Ẹ ṣeun gan, gbogbo ẹ̀yin tí ẹ̀ ń gbọ́ wa fún dédé àkókò yìí, kì í dùn kó pọ̀ sókè lọ bẹ oge o. Àti ṣe rí ire sì ni tó ń sọ pé kò jẹ ọ jìnà òun, àti mú wá sí dédé ọwọ́ àrọ́wọ́tò rẹ báyìí. Ìwọ lọ wá kù kó o pinnu, mo fẹ́ jẹ èèyàn lọ́dún yìí ni, mo fẹ́ wà lójú kan ni, ọ wà lọ́wọ́ rẹ o. Títí ìgbà míì tẹ́tùmọ̀ láǹfààní láti pàdé mi lórí àkànṣe ètò yìí. Ìfi àsìkò yìí sọ fún ọ pé iléeṣẹ́ Design Your Life International àwọn ló lè yọ kúrò nínú òsì tí wọ́n sì sọ dọlọ́rọ̀.
3: Ìpinnu tí mo ní mo kọ sílẹ̀ nínú ọdún tuntun, ọ̀rọ̀ mi dayọ̀ kí má dààmú nínú ọdún tuntun.
4: Bí a bá ń sọ nípa àgbékalẹ̀ ìròyìn tí kò lẹ́ja bákan nínú.
5: Ikọ̀ ẹ̀ṣọ́ aláàbọ̀ alájùmọ̀ ṣiṣẹ́ pọ̀ lápá ìlà oòrùn àríwá ti ṣàṣeyọrí.
4: Ètò eré ìdárayá.
6: Àwọn tí Ronaldo nísì nìyẹn, àwọn tí Lionel Messi náà bẹ́ẹ̀.
4: Ètò amúlùúdùn tí kò lẹ́lẹ́gbẹ́.
6: Akinyin o.
7: Akinyin, akinyin, àlùyìn lọ́gbẹ́nu.
6: Bàríbà.
7: Lórílẹ̀dẹ̀ Nàìjíríà.
4: Mélòó la ó kà nínú eyín Adípẹ̀lẹ́ Diamond 88.7 FM. Ọ̀rẹ́ tímọ́tímọ́ tí kò ní fi yín sílẹ̀ nígbà kọ̀ọ̀kan.
8: Diamond FM
9: 88.7 FM.
10: Across the airwaves right now.
11: In the mix.

0: ẹkọ ọjọrọ ìròyìn ìsókè láti kẹni dàmọdé tí pọn sẹmìnì fẹmìnì lọrin. Igbákejì ààrẹ ilé wa ìyẹn ọ̀gbẹ́ni Kazeem Setima tó tún lọ rí sí iléeṣẹ́ tó jẹ́ ti ìránṣọ táwọn sí Kwara Garment Factory tó wà nílọrin gẹ́gẹ́ bí ara àwọn ètò tí wọ́n làálẹ̀ ìyẹn tí wọn yóò fi ṣètò ìwé ni láwàní fún ti sàdánà ti ìlú ìlọrin tí wọ́n fi gómìnà Abdulrahman Abdulrasaki jẹ. Ibi ìfilọ́lẹ̀ ètò náà ló wáyé nílùú ìlọrin tó jẹ́ ọ̀kan lára àwọn ètò tí wọ́n lélẹ̀ níbi tí igbákejì ààrẹ ilé wa tó ti ṣe àbẹ̀wò sí ìpínlẹ̀ Kwara pẹ̀lú gómìnà Abdulrasaki àtàwọn ló kọ̀ lókì míì. Ìjọba àpapọ̀ nípasẹ̀ àgbékalẹ̀ ètò tó ní ṣe pẹ̀lú ètò àdójútòfò lẹ́ka ti ìtòlera àpapọ̀ ilé wa wọ́n ti fọwọ́ sí ìlànà lílo àwọn ẹ̀rọ ìgbàlódé lórí ọ̀rọ̀ ẹ̀ka ti ìtòlera láti fi sòdíwọ̀n bí wọn yóò ṣe máa lò àti ìlànà tí wọn yóò máa tọ̀ láti fi ṣèrànlọ́wọ́ lórí àná owó gegege. Nípasẹ̀ eléyìí wọn ni èyí yóò jẹ́ kí àwọn aráàlú kó ní èrè gọbọi tí wọn yóò jẹ ìyẹn fáwọn Nàìjíríà. Wọn ni adarí àpapọ̀ fún àjọ NHIA náà dókítà Kelechi Ohere òun ló sọ lójú ọ̀rọ̀ nígbà tó ń ṣe àgbékalẹ̀ ọ̀rọ̀ tó ní sí pẹ̀lú ṣíṣe àyẹ̀wò ẹ̀ka ètò ìlera nípasẹ̀ ẹ̀rọ ìgbàlódé ìyẹn fáwọn ẹ̀ka ètò ìlera fáwọn Nàìjíríà níbi ètò náà tó gbé kalẹ̀ ní àtọ̀dọ̀ ìgbìmọ̀ tó jẹ́ ti HTA. Ikọ̀ abánikẹ́rù gbéni ríbi kan ríbò míì tí wọ́n pè ní Ride Hailing Platform Boat ni wọ́n ti ṣàkọsílẹ̀ ìdá 92% 92% o láàrin ọ̀sẹ̀ kan sí kan tí wọ́n ní àlékún ti dé bá ìforúkọsílẹ̀ àwọn Nàìjíríà èyí tí wọ́n léléyìí wáyé látàrí bí Uber bó ṣe kógbá digbọ́n dágbọ́n rẹ̀ kúrò lórílẹ̀‐èdè yìí. Àwọn tó jẹ́ awakọ̀ náà ni wọ́n ní wọ́n lo ojú òpó náà bí ọ̀nà míì tí wọ́n lè máa gbà láti máa fi rí owó wọlé. Wọ́n ní ṣe ni wọ́n bẹ̀rẹ̀ ètò náà lọ́dún 2016 ni èyí tí wọ́n sọ lórí ọ̀rọ̀ pé ṣe ní àlékún ló ti dé bá ìforúkọsílẹ̀ àwọn ọmọ Nàìjíríà tí wọ́n dòwòpọ̀ àti dókòwò pẹ̀lú àwọn ìyẹn lọ́jọ́ ọjọ́rùú tí ń sò ní. Olùwápò ààrẹ lábẹ́ àṣẹ ẹgbẹ́ òṣèlú Social Democratic Party SDP ọmọọba Adéwọlé Adébáyọ̀ ti kìlọ̀ fún ọ̀rọ̀ àgbé lórí ọ̀rọ̀ àlékún owó epo tó ní ó ṣeṣe òkòwé epo bẹtiróòlù kó lọ sí ₦5,000 ₦5,000 lórí ìjálá epo kan tí wọ́n bá padà dìbò fún ààrẹ Bọ́lá Tinubu fún sáà kejì. Adébáyọ̀ ló kìrọ̀ náà tó sì jáwé akíwọ́wọ́ ọ̀hún nígbà tó ń pàṣẹ pé ṣe ni àwọn àgbékalẹ̀ tó ní ṣe pẹ̀lú ọrọ̀ ajé tíjọba yìí tó gbé kalẹ̀ pàápàá jùlọ lórí ìyọwọ́ pátápátá lórí ọ̀rọ̀ epo rọ̀bì àti àwọn ẹka tó rọ̀ mọ́ ni èyí tí ó ṣe àkóbá ńlá fún ọmọ Nàìjíríà. Èyí ló pin ìròyìn ní sókè ẹ̀ṣẹ̀ ṣe fún bẹ́ẹ̀ sí tẹ́tí gbọ́ ìkànnì yín eléyìí tó ta wọn yọ.
1: Ìlọrin ìròyìn ní ṣókí.

ọmọ tó wà ló dé ságosàgò ló ló ń sàkò jẹ́ ọlọ́run ọlẹ̀ mi sà tó ń dá mi lọ́ọ̀ ní mọ̀nà wa yes kẹ́ ọmọ tó débì sí mi ọlọ́run ọba tí fi sísú sẹ́ni ó fi ṣe wá mà dúpẹ́ ẹlòmíín yóò pé ọ̀rọ̀ ọmọ yìí ti súnmí ọ̀rọ̀ ìyàwó mi ti súnmí ọ̀rọ̀ ọkọ mi ti súnmí ọ̀rọ̀ gbogbo ẹ̀ ti súnmí ó tiẹ̀ sún ọ̀rọ̀ nàìjíríà sóhun kó lẹ́nu mi yóò pé ẹwọ ọ̀rọ̀ ṣe ti súnmí bẹ́ẹ̀ mi ṣe máa wí kò bá dé lọ bí sáwọ́ bá sá kíẹ̀ kábíyèsí ọlọ́run ìwọ náà ló máa jẹ́ mi ni ìbàrẹ̀ o ọba tí owó tẹ̀ kọ́ns ọba yẹ pé lọ́wọ́ tẹ̀ kọ́ns ní ẹ̀yẹ tí ó sinra tí ó lomi tí ó ra tí ó rí gbẹ̀mú-gbẹ̀mú láàrin ìlú ọ̀mọ̀ ní tó nǹkan torí pé èpè tó yẹ kọ́lọ́wọ́ fi bẹ́ẹ̀ lòmíì bóyá bíi típà méjì àbí típà káàbọ̀ ni yóò kà ó pé ẹ̀ bá ń bu kóńgò káàbọ̀ wà ń bẹ̀hún àbí ìlàjì kóńgò ẹ̀ bá fi dá ẹ̀yẹ tí ó ga bí ẹjí ní ẹ̀yẹ ní tó nǹkan nílé kábíyèsí ọlọ́run nínú ayé a dúpẹ́ ọlọ́run ẹ̀yẹ tí ó sáré bí wọ́n bẹ̀jì èrú wọn ó kú ẹ̀ wọ̀n ní tó nǹkan mo bá yẹ pé ọlọ́run bá wo tẹ̀ kàn sí ní ọlọ́run ọba mi ò létòlétò ló ṣe gbogbo nǹkan. ìṣẹ́mi lónìí ẹjẹ́ ń gbá pábí wọlé lórí ètò ọlátìrẹ́wájú ògùn ní ọ̀pá ìbìtì lè méjì alákàfẹ́yẹrẹ ìjálógún international presenter ọmọlárè tí fabọ́lámù kan yẹgẹ́ òkú pàpàpà fíra ẹ̀ nàkànàkà gbára ẹ̀ lọ́ọ̀ kanakana ẹ̀ lẹ́bẹ̀ mú kí yín ẹkú lé ẹkú kalẹ̀ bó lójọjọ lọ́dọ̀ ọ́ tiyín ẹ̀ ń bọ̀ wọn ò ní pẹ́ dé.

mọ̀mọ̀ ọ̀pọ̀nrin tí mo fi wọlé ohun ọ̀pọ̀n mọ̀ rò pé orin ìmísí lọ̀pẹ́ ibi tí bá dé lónìí bẹ́ẹ̀ ni mo kàn fẹ́ ó ṣàlàyé nǹkan kan fún ọ láàrin ìṣẹ́jú kan méjì ni pé sórí àti jẹ́ èèyàn rẹ ìrètí àti jẹ́ èèyàn rẹ ó sì wà bó ṣe wà bó bá sì wà láyé ni o tó sì wà láàyè ó sọ ọmọ olókùú rẹ bẹ́ẹ̀ ni wọn ò ní sí tòǹtò kú ẹ̀ torí pé bó dẹ̀ kẹ̀dẹ̀ ṣe rí yẹn. Òótọ́ ọ̀pọ̀lọpọ̀ ibi tí wọ́n ti ń ṣe àṣàlátùsàdúrà ló ti bá wọn lọ. Kò fẹ́ ti ẹ̀ sórí òkè tí wò tí gòtán bó ṣe ń ṣe bẹ́ẹ̀ ó ṣe sóru tọ̀sán ló ń ṣe tòru. Ọkàn ti wá rẹ̀wẹ̀sì pé kò lè ṣeé ṣe kò lè dá mọ́járe. Máa ni lẹ́mi pẹ̀lú ìgbàgbọ́ pé ó sì ń bọ̀ wá dáa fún ọ. Ìkòkò tí ó jata ìdí rẹ̀ ó gbóná ọmọ tí ó gẹsẹ̀ rẹ̀ ó ti rín. Gbígbà bá wá ń gbọ́ lónìí ìgbà ń bọ̀ tí ó wá gbọ̀ ọ̀rẹ́ wa. Ó dàbí obìnrin tí bá ń rọbí ni oríṣi ọ̀sọ̀ ni ọmọ sọmọ gbé èmi ò tún bímọ mọ́ lẹ́yìn eléyìí o ìníjà kọ̀ mi sí mọ́ lẹ́yìn eléyìí o ìníjà kékeré yóò bímọ tán fún ẹ̀ ní ọmọ ṣẹ́jú sọ́kọ èmi tí ì ní ìrònú kọ́bọ̀. Tó o bá rò pé ò léèyàn kò sẹ́ni tí rántí rẹ kò sẹ́ni tí ń béèrè rẹ àwọn méjì kan bẹ tí wọn ò gbàgbé rẹ o. Ẹni àkọ́kọ́ ni Ọlọ́run tó ṣẹ̀dá rẹ sílé ayé ẹni ẹ̀kejì ni láńlọ́ọ̀dù rẹ. Láńlọ́ọ̀dù rẹ ò ní gbàgbé rẹ o àbí tó wọlé rẹ ò bá ti tán o. Ọlọ́run tó wá dán kò ní gbàgbé rẹ. Gbèsè ti pọ̀ lọ́rùn tiẹ̀ lóòótọ́ ọ̀rẹ́ wa. Mo ṣe ń jẹun ní búkà tó ń jẹ yẹn àwìn náà ló ń gba búrẹ́dì àtẹ̀wò àwìn ìwọ tó ń gbà lọ́wọ́ mi tọ́wọ́ ọ̀ tó ń gba búrẹ́dì àtẹ̀wò àwìn. Ọ̀nkú tó ń jẹun jẹ àwìn lọ́wọ́ ó dá tiẹ̀ wọ́n tiẹ̀ ti dọ́ ọmọ láwọn ibì kan wọ́n ò tajà wọ́n ò tiẹ̀ tó ń jẹ àwìn fún ọmọ àbọ̀jà wọ́n ò tà fún ọmọ. Mo sọ pé ti sún ọ́ ti tán nìyẹn kò tí ì tán síbẹ̀. Ẹ mọ̀ pé ibi tí gbọ́ lálẹ́ tọ́ba ní sí àtẹ̀kúrò àtẹ̀karálẹ̀ náà torí sálẹ̀. Má ò bá wá ti gbákọ́ bomi tá ò tí gbẹ́pọ̀ ọkọ̀ yìí ti pẹ̀tí pẹ́ mọ́gbà kọ ni. Yẹ́s kẹ́ ẹni a wá pè wádìí ò gbọ́dọ̀ kẹ́rọ̀mú tó wá kẹ́rọ̀mú wọn ò gbọ́dọ̀ bukule gbòǹgbòǹgbò. Ìtàkùn tí ó ṣe bí àgbélẹ̀yẹ rárá tó wá tán bẹ́ẹ̀ wà láì kò lè dùn tó. Mo dé lónìí bí ìṣe mi nù. Àgbẹ̀ máa gbọ́ mi rokun àlùkò máa gbọ́ mi rọ̀ sà. Àwọn kan mọ̀ pé ṣe bẹ́ẹ̀ sọ pé rẹ́fẹ̀dì ni bàbá ọ̀pá ibi ti ní. Lọ́fọwádùn lẹ́nu ibi ti lálùdé báyìí. Ṣé ní pọ̀wọ́ mi lálùdé ọ̀fọ́dún lẹ́nu ọmọ wo. Ọmọ yóò ti wọ wọkúwọ́ o. Wọnú wọkúwọ́ o. Yóò ti ṣe. Pẹ̀lẹ́ olùdarí ẹ̀sẹ̀ méjì yìí. Ọ̀nkú mọ́mì. Àló ń bọ̀ wá dà. Bó ṣe ń gba magí àwìn ló ń gbà táwìn gbá gàrí àwìn. Ọ̀rọ̀ yóò kẹ́ ìwọ o ìwọ tó yẹ pé òun gbọ́ tí àwìn mú ògógó rẹ̀ àwìn bí sìgá àwìn o. Kódà àwọn kan tó máa ń ṣe sìnà àwìn ọ̀pọ̀ wọn tún máa ń yàlè àwìn mi ò pé yẹn máa ń yàlè láwìn o. Wọ́n tún máa ń yàlè láwìn èmi ti ríru wọn rí o. Ọ̀rọ̀ mi ò kan rú ẹ̀yìn báyìí o ẹ̀yìn lẹ́mọ tí ń ṣe yín o tí ń bá yín kiri ẹ̀yìn lẹ́mọ o. Ọ̀yìn àlè àwìn ọ̀n gbígẹ́ fẹ́ẹ̀dì àwìn ọ̀rọ̀ eléyìí ò bẹ́yìn wí o. Ọjọ́ tó bá fojú wíńdò jáde báyìí tó bò nílé lónìí jẹ́ kí iná wà ládùúgbò bẹ̀hún. Orí ọkà tún lọ rí kó bá wà ládùúgbò nígbà bá lo life wire. Wọ́n bá ní wì ọlọ́nu rọ̀mọ inú náà tó inú náà rọ̀mọ ọ̀run wàláyé nírònú. Bó rí díẹ̀ sí i lórí ètò náà láwàtà pè ní àdéléba rẹ̀ kórí àkòyá ibi.

0: ẹni tí mo ń bọ́bọ̀ ó dé mi náà lójú ò wọ́n sì yé mi yẹ́kẹ́yẹ́kẹ́ àló ń bọ̀ wá dáa fún ọ. Má rora rẹ pin. Báwo wo mọ́ ní kẹjọ́ mo ní mọ́ ní kẹsàn-án mọ̀ pọ̀ sí lè pupa ó ní òun ò lè mọ lè pupa mo ní ọ lè pupa láì lo nǹkan míì ọ lè pupa Bísọ́lá gan kọ́ ní ti ń pupa òun ìwọ náà lè pupa àṣebó aláì ní ronú kọ́bọ̀. Yes kẹ́ àló ń bọ̀ wá dáa ó padà lówó lọ́wọ́ rí jẹrìmù wá padà dẹni tó lọ́kọ láyà ó ń bọ̀ wá dọlọ́mọ láyé ìwọ náà gbọmọ ara rẹ jó láìpẹ́ láì jìnà ní lágbára ọlọ́run sàmì fowó àdúrà lẹ̀ àṣẹ ti gùn ún àmọ́ mọ́ ronú pé ẹni tó ti dá fún kó padà máa wálẹ̀ àbí kó já wálẹ̀ o yẹn ni ọ̀dá o. Bàbá wa lówó táwọn kankanrẹ tí ò tí yọ yóò yọ ń padà ṣàlàyé ẹ̀fẹ́ tó bá yá o gbogbo bó ṣe ń jẹ́ gàkíàgàkíà olówó ìjẹun bá wo bàbá fẹ́ mọ ibi ìwọ lọlé olówó mo tẹ̀ lọ́rẹ́ mi kan lólówó ní ṣé ọdún náà lọ́hùn lọ́dún náà lọ́hùn búrẹ́dì slash búrẹ́dì méjì àti cup tea kékeré ká ẹ̀wọ̀n tọ́ táwọn bàbá fi mọ́ mu àgbo lọ́dún láyé ìjọun wọn bá ní àrò pé léyìn ẹ̀ káka àwọn fẹ́lẹ́ yìí tẹnu mò ń retí kán gbẹ́ bà wá àbí àmàlà wọn ni oúnjẹ àárọ̀ nu yòókù dalẹ̀ mo ní slice bread méjì àti tea cup ẹyọ kan tí ó adìyẹ lé wa gan wá mo yóò ké. Ẹjẹ́ ìpolówó ọjà tí má dé padà mú lálejò ní yàrá agbára tààlà lẹ́jọ́ mi ní yàrá agbára ó tí mọ nǹkan kan òun náà mò ń sọ fún ẹ pé yóò da àbọ̀ tó bá dáa tán àwọn kankan bẹ tí wọn náà fi kọ́ra o yóò mọ lára bí ò bá mọ lára ọlọ́mọye yóò dára tí sáà ti fẹ́ lónìí o jẹ́ ìpolówó mò ń bọ̀ o.
1: Wow! Come taste the nourishing goodness of the new Bubble 100. Bubble 100 is another milk drink in a whole new 210ml bottle filled with vitamin C, DHA that aids brain development and essential nourishing vitality. It's bigger, yummier, fuller. Bubble 100, the best vitality for your test. Bubble 100.

0: tó fẹ́ ṣe ayẹyẹ ni
1: wọ́n nílò nǹkan mímu
0: tó bá àkókò náà mu
1: madam mo máa wo
0: Total Wine and More
1: ilé ìtajà tó kájú ẹ̀ nídìí nǹkan mímu àti wine lóríṣiríṣi
0: àyà àkọ́kọ́
1: láti rí ògidì wine
0: àtàwọn
1: nǹkan mímu mìíràn
0: ní Total Wine and More
1: a ní onírúurú premium wine
0: champagne
1: spirits
0: liquor
1: beers
0: àtàwọn exotic drinks
1: tó lè fún ẹ ní bó ṣe fẹ́ kó dáa tó
0: láti ìgbádùn nínú ilé
1: dé ayẹyẹ ìgbéyàwó
0: ọjọ́ ìbí
1: ayẹyẹ ilé iṣẹ́
0: àtàwọn àkànṣe àkójọpọ̀
1: Total Wine and More
0: ló ní ohun mímu
1: fún èyíkéyìí onírúurú ayẹyẹ tó o bá fẹ́ ṣe
0: ṣó o tún fẹ́ gbọ́
1: tó o bá fẹ́ rà kó o fi gbádùn ẹ̀mí ara rẹ nìkan
0: kàyí fún ẹbí rẹ
1: ayẹyẹ
0: tàbí okòwò rẹ
1: wà á rí ìrà lọ́dọ̀ wa ní pálípálí àti lẹ́yọyọ
0: sí wa ní
1: àdójúkọ lọ́hùn
0: sí ẹnu ọ̀nà
1: Olúmọ̀wú College
0: Police Road
1: GRA Ìlọrin ìpínlẹ̀ Kwara
0: a tún lè gbé ọjà
1: wá bá yín lẹ́nu ọ̀nà yín
0: ẹ pè tàbí kàn sí wa lórí WhatsApp 0701349 4596
1: tàbí 0816178 8918
0: Total Wine and More
1: ibẹ̀ gangan ni ibùdó ìgbádùn
0: fún nǹkan mímu
1: ní gbogbo àkókò àti ayẹyẹ.
2: Bá ṣe ń bá bọ̀ nìyẹn ẹ má gbàgbé ní ọjọ́ wẹ́nẹ̀sì ọjọ́ ọ̀rù ní ṣe ẹ jẹ́ ń lọ sọ́dọ̀ àlejò mi náà ní abẹ́hùn mi bá kó lọ́dọ̀ àlejò mi báyìí bá sẹ́kù á gbádùn ara wa dáadáa lénìí bíi kà sí nǹkan ẹ jẹ́ ń lọ sọ́dọ̀ àlejò mi táwọn àlejò mi ní yàrá agbára ẹ ti mọ̀ bá ti máa ń ṣe ní gbogbo ọjọ́ ajé Monday Wednesday bàbá ẹ bá mi káwọn èèyàn kan gbóhùn yín ó kọ yín bẹ́ẹ̀ sì jẹ́
3: ẹ ṣe olóòtú akí gbogbo ara lé lọkùnrin àti lóbìnrin pé àkú iṣẹ́ òní o àsìkò àtàárọ̀ orúkọ mi ni olúwa tóyàn lábòde púpọ̀ ọlá láti diamond amusement park nílọrin.
2: Diamond amusement park nílọrin lọ́wọ́ tá a wà yìí àwọn ètò wo àwọn máa ń múra àti wọlé ẹ̀kọ́ ní primary secondary school àwọn ètò wo lẹ nílẹ̀ fún wọn kabanikawo tán máa wọlé tán àwọn tí ò tí ì wọlé àbáwọn tó jẹ́ pé àwọn wà lé ẹ̀kọ́ gíga àbáwọn tó tẹ̀ jẹ́ bàbá mọ̀mọ́ ń jẹ́ elétò fáwọn gan sẹ̀.
3: Ẹ ṣe olóòtú gbogbo ìpele téèyàn bá wà le to wa fun ni diamond amusement park
2: gbogbo ipele
3: patapata ko si ba odolangba ni wa ni abagbalagba abomode abosoro ko si bi te force abarugbo
2: o ba jodo poran obo odo poran poran ajo odo poran poran gbogbo e na le leto fun
3: le to wa fun patapata
2: kabiyesi ologun
3: so pe diamond amusement park ni se bi sere omode ibi sere fun gbogbo eniyan ni
2: gbogbo eyan
3: lo
2: ni diamond amusement park
3: so after fasiko dupe lo wo awon obi patapata fun gbogbo le ton ba wa se ninu olude ton mu awon omo won dun atawon to ti awon to travel wa lati ilu mi lati ipinle mi wa si ipinle lorin ton si wa ton ikole kwara
2: ton wa si ipinle kwara bi
3: ton wa de lorin pe awon gbogbo n pada diamond amusement park asoko e se amo lori o aki fo sibe yin te wa ti gbo mo yin wa ojo mo n lo gbele ta so
2: e ba mo n lo je lo
3: ojo asiko si ọrọ to mo lo abi wa se egbe omo yin jade egbe yawo yin jade epoko yin jade e se family hangout e wa si diamond amusement park e munara yin dun e school ti fe wole nisin asiko te le fi erongba yin won fa omo yin ni pe to school ti fe wole o eyin te fe wo class tutun abi eyin te fe pada si class mi pe to e se daada te ba tun se daada wa wa no se daada si ni ju bayi lo asiko te le sawele ni ibi te si le ti se ti o muna everybody do not ni diamond amusement park
2: tele mama mi wa
3: tele mama yin wa tele gba ya wa tele gboko wa tele gba won re yin wa
2: tinu yo dun
3: te
2: ma dupe ka be si ojo
3: eyin te fa bere to wa dabi be ni pe àtàwọn iléèwé ilé ẹkọ gíga anílànà anoríṣiríṣi ètò kalẹ fáwọn náà àníkọ táwọn ilé ẹkọ gíga lè fi ṣeré àní ilé ẹkọ ti primary school àwọn àfisọpẹyà káwọn iléèwé kọkọ lẹtà excursion wà sọdọ wa láwọn tó bá mú pé
2: ibẹ báwọn fẹ wá ṣe àbẹwò
3: ìkànnì
2: àbẹwò eléyìí tí ó tún jẹ ìdánilẹkọọ fáwọn náà
3: bẹẹ ni sà sí diamond amusement park so láàbíwá pé kò sí irúfẹ eré tẹ fẹ ṣe tẹjẹ rẹ àlàáfíà tẹ bá diamond amusement park.
2: Bàbá ẹjẹ́ wò báyìí bí gbogbo ẹ ṣe wá ń lọ yìí bẹ́yẹn bá ń bọ̀ wọ́n máa ní àwọn nǹkan wọ́n ní do not kí làwọn nǹkan téèyàn lè ṣe nínú ọgbà diamond amusement park kí làwọn nǹkan téèyàn ò lè ṣe ẹjẹ́ àmọ́ ká tó máa bọ̀ àwọn èèyàn tó ń bọ̀
3: wọ́n. Ẹ̀ṣin ló ti kí ibẹ̀ láti bi do
2: ká tó lọ do not
3: àwọn nǹkan téèyàn lè ṣe ó pọ̀ dáadáa ní diamond amusement park pé ẹ lè ṣeré ṣùgbọ́n ẹ lè jà
2: ẹ lè ṣeré ẹ lè jà ẹyin eré àtijà náà ẹwọn yìí ṣe ọmọ ìyá kan náà wọ́n dà lọ́pọ̀ sí ti ní
3: ẹ lọ́pọ̀ sí kọ́ńdà wọ́n dà lọ́pọ̀ sí àwọn ìṣòwò dà bùkọ́ àgbàlá wa jẹ́ àgbàlá tí ń kọ́ ọmọ ní
2: ẹ̀kọ́
3: ìwọ̀mọlúàbí láti sọ pé àfàyè gba ìjà bí páàlè diamond amusement
2: park kéèyàn máa ṣe páàlè
3: bẹ́ẹ̀ ni sà ìwà pé kéèyàn bá ti yàn jẹ́ kéèyàn bá
2: ti yàn jẹ́
3: àbí ká mọ̀ jí nǹkan ara wa ọ̀n jí fóònù ọ̀n jí aago ọ̀n jí bàtà àfàyè gbanú diamond amusement park pẹ̀lú ọ̀fẹ́ ọlọ́run àwọn agbófinró wa àtàwọn agbófinró tá a ti gbà síbẹ̀ kò síbẹ̀ wọ́n mú ọ So all sorrow and all that is all do be tired. I want my lebi.
2: But come here, Oko, come on. I want later, but it was a few words. I don't know. Success, your love.
3: So all do be tired. I'm quite damn good at the park. It be a lafiani. Mo wa da beru.
2: Hey,
3: I like it. Do da beru ni pe afayiba. Chance a card pe mo fe so won ni damod amuse park
2: okay.
3: Cash and card pe mo ni atm card ati cash lo won ni damod amuse park faye
2: to wa fun
3: to wa fun to ati orisirisi awon to se transfer de pe won para gboru wa lateyin ni ni bare wa so pe to ka le se le ki
2: eli o to bo fi mu
3: pe card mo ni atm card ati cash lo wo was
2: ko se aye transfer o
3: be ni sir
2: so transfer
3: to wa fe se transfer ni
2: pos pos ni ta
3: won gba charges ko so pe da mo park amuse park awon pos won gba charges lowo yin o
2: pe bo ba lo atm
3: o ba lo atm
2: oh atm card
3: to lo so won ticketing booth bi ta tin so won da mo da amuse park ko ni bere charges lowo re but to ba lo se transfer sa won to ni pos to se pos ni be won gba charges lowo
2: o so wo lowo re o
3: won gba charges da mo da amuse park ko lo ni pos of se business transaction
2: gbogbo agbegbe te ba zapa se bi junction be na mo ti gba se bi gro lo mo ti gba mo ti nbo wa so won ni gbo lowo re won gba
3: o won gba ti te ba lo se transfer won gba charges lowo yin o ke ti gbo da da mo da mo se pass ko lo ni sugbo pe mo lo card abi mo mu cash wa da mo da mo se pa ko sister fu to bi lo pe mu charges wa
2: be fe o ke ke fi kaka ko o ba pe card ro fe fi wole to je nu
3: ko je inu ticket mu lenu booking
2: ti be na ni
3: oja won pocket
2: free jia ti mimu
3: ati mimu irorun lo bade la so pe tori ti yin lo se wa nbe la se faye gba anybody mo gbo nje wa lati ta e wa patronize won onje to da to ba to sara lore na no nta
2: awon mere mere to mo kekeke lo na ikunu ogba
3: wa nbe awon ta ti wa faye gba ni awon igogire orisirisi
2: tori be se so mimu e lo pe ah ase wa da to tin ta mimu funaga wa bara sidi yo ko mu ya yo mo go body bo funaga wa bara sidi ah ko saye fun fun naga wa bala sidi
3: o baba la sidi nda
2: mo da mo da park
3: be ni sa
2: ko saye fun
3: ara sa
2: fun fun senu so be nu ja be nu mu ata e joba pa o se ko ko le
3: banu da mo da mo se park ni lori
2: ko saye fun
3: be ni sa ibu se ra lafia ni so a fa igba ko to le ba nkan ja bi pan le nu agbala wa
2: to bo ni o ye ba nbo elomi nbo yo gbe gas lowo yo gbe bed yo pe a mo ye ye o le sun maju ko se ri ojo beta ko to pada le pe ya ronu ti ba se aye ro wa nbe te le gbe gas wa jo da na to ma se ri sa to
3: ko sa yi pa n gbe gas wa ibu gbe ba we sun mi pu e le mo se wa
2: elomi o ko so pe yo pe e wa wa se mo ya ni ki lowo e ro wa lo pe a mo se pa e ki won pe sun mi pool nbe le
3: ta ba e je ru amoni ke gbe feri dani wa e wa fu feri e le mo se wa
2: Ezoloti. Oda tori akoko wa number ona le pe se yin eto.
3: 0802626777731315252
2: eto mo.
3: 0802626777731315252.
2: Oda eje yo da ye da ko yin ke to ma lo o.
3: Oruko mi ni Oluwa Toyin Olabode Pupola. Lati Diamond Amusement Park ni Lorin.
2: To adupe pe atungba yin lalejo loni ko si wala lose ti mo atungba yin lalejo logo tolohun eyin ara le eje mo fa koko yin ki mo se ba ke mi na ma gbe body die die die tori pe o ya kayi na ti gbo nipa Everta ta ba so pe Everta eh o ko lamo nu ah bo lo se je ki le tumo Everta kini eto to dale lori gbogbo na le gbo temi wa ti dide lori eto e ma gba lejo iko Everta lori eto yi to je pe won mo ja yin so la yin loye lori opolopo to ye ke mo igba na lo to bere odun gbo ni o ti bere ibo ni o ti waye ki lawon nkan te gbodo mo nipa eto yi ati be be lo e je ke mi mo lo fun toni lori eto ta pe ni adele bare re na kore akoya ibi olarewaju ogun ni yopa ibi ti lo ko temi bo lojo ojo loro ti yin akumura suku fins yo ma wa gbere lemi gbona bi lewe to mo re ma lo bare ko re po ilewe po o ai mo ye ni student o wa kore lemi is okay pe owo lewe won o omo run mo ma run mo o irun ma run mo ah ma po locker ngba mi o ayi ma ma po locker o e je ma lo fun toni titi gba ta tu wa pade lagbo olohun ori atanu olohun ni fi wale ori ofe olohun yo ma to fe mi atiyin bi mo se so na e je ma lo fun toni titi osun to ati gba ta tu ma pade eje n gba pa bi wole hip hop ni ori awon e ma pe oro ti mo so lo ni oro imuni lokale ni pe yo da mo rura re pe ko le da yo da oba ti ni gbagbo nu olohun pe yo da yo da na ni oloko to olohun eje wa lo opa ibiti ile mi ya e gba lapa bi
4: All right, go.

0: Aju rédíò ló dára láti máa gbọ́ sétí. Diamond FM ló dára jù. Kápolówó ọjà káyé bú bàjẹ́. Ìròyìn ẹ̀kúnrẹ́rẹ́ tí kò lẹ́gbẹ́. Ìtúlọ́túnlọ́tún ara tí yóò ṣe fàjẹ́ rárá. Diamond FM ni ẹ máa gbọ́. Ìtúlọ́túnlọ́tún ara tí yóò ṣe.
1: Dúró náà kó o tó ra multivitamin yẹn, béèrè lọ́wọ́ ara rẹ, ǹjẹ́ ó ń fún àwọn ọmọ rẹ ní aṣara lóore tó pé pé.

bẹ́ẹ̀ ni ọ̀run ti ṣí o òjò àánú yóò rọ̀ sórí wa ọlá ní o lọ́wọ́lọ́wọ́ bá a ti ń sọ̀rọ̀ kí n mo wí fún yín mo ní ọ̀run ti ṣí òjò àánú yóò rọ̀ sórí wa ọ̀nà tuntun ìtàn tuntun ayé tuntun ayé wa yóò di ọ̀tún lórúkọ jésù ẹ mọ́ gbàgbé pé ọ̀la yìí ni o ni ìsọjí alágbára yìí tá a ti ń fọn rere rẹ̀ láti bí ọjọ́ bíi mélòó kan ní ọ̀wáyé o nínú gbọ̀ngàn ilé ìjọsìn kérúbù àti sẹ́ráfù onítẹ̀síwájú tó bẹ ní agbègbè múrítàlá nílùú ìlọrin ọ̀la òde yìí ni o mọ̀jà ń ròyìn ẹ̀ fún ọmọ mọ́ dádì ẹ̀yin lẹ̀ rí kan ẹ̀ mọ̀jà ń ròyìn ẹ̀ fún yín àǹtí bọ̀dá èyí tẹ́ ẹ kárí bọnú mọ̀ tó gẹ̀ ìwà láàyò ọlọ́run yóò dá sọ̀rọ̀ yín yóò yanjú ọ̀rọ̀ yín yóò fún yín nígbé ayé ọ̀tún lọ́la bí ẹ ti ń darapọ̀ mọ́ ogun lọ́gọ́ àwọn ènìyàn níbi tá a jọ péjọpọ̀ sí képe ọlọ́run ọba dẹ́dà ṣẹ̀dá kí ó sì gbọ́ tiwa harmony brass wọ́n ń bẹ lórí ètò pẹ̀lú mi bá a ti ṣe ń rọ̀lẹ́ torí pé àwọn wòlíì ń bẹ lórí ètò bọ́rọ̀ ọba ti ń jáde àṣẹ ò mọ tẹ̀lé ni ṣùgbọ́n ẹ jẹ́ kí n gbapá àbí wọlé fún ti ìrọ̀lẹ́ yìí harmony ó yà o.

0: ẹlá ànfàní láti mọ́ pé wọlé báyìí káwọn ikọ̀ àti ìríjú ọlọ́run kí wọ́n bẹ̀rẹ̀ sí ní rọ́jò àṣẹ sórí yín o ní ìgbáradì fún ìsọjí alágbára tí ó wáyé lọ́la òde yìí o 0913655692 bàbá wa special àpòsù àjàyí ọkà sami wọn bẹ lórí ètò bàbá wòlíì fẹmi dùmóyè wọn bẹ lórí ètò bàbá wòlíì moses adémọlá wọn bẹ lórí ètò amoni brass ààrẹ fún gbogbo ẹgbẹ́ goma káfàtà lórílẹ̀‐èdè nàìjíríà àwọn náà ń bẹ lórí ètò ọyá ẹ kọ́kọ́ bá ń kí àwọn ará ilé náà káwọn aṣojú òpó lẹ káwọn èèyàn bẹ̀rẹ̀ sí ní pé wọlé ojú òpó ti ń buná wàwà bàbá wa special àpòsù àjàyí ọkà sami látọ̀dọ̀ yín ẹ bá ń kí àwọn ará ilé.
1: àyìn ara lẹ ẹ tún ti gbóhùn wa lọ́sàn yìí
0: àdúpẹ́
1: tó bá dọ̀là ẹ máa fẹ́ máa waste time ẹ ṣá máa bọ̀ wá sí ìrílé ìjọ wa ní mẹ́tàlá number one kẹ́ bá wa paraku adarapọ̀ mọ́ wa nínú ètò ìfátà tó ń bọ̀ láì gbogbo ilẹ̀ ti mọ̀ wípé ètò ìfátà lóṣooṣù ó lè wá kó padà lọ́wọ́ lásán lágbára ọlọ́run tó bá tún dọ̀là ẹ máa gbé basket bọ̀ basket of expectation ìbùkún ọlọ́run lè máa fi gbé padà
0: sí. àmì lórúkọ jésù bàbá wòlíì fẹmi dùmóyè yín náà bá ń kí àwọn ará ilé sá.
2: a kí gbogbo alùpùpù jésù kristo olùgbà tó ṣe ibi yìí lọ a ń fi àsìkò yẹn rántí ríran gbogbo àwa ènìyàn létí pé ọ̀la ni ẹ̀fátà tí o sì ilé ìjọsìn wa ibi àṣìwọ̀n. ẹ gbàdúrà gbogbo ọkàn tó bá wá síbẹ̀ ẹ ò ní bá parí pẹ̀lú kristo.
0: àmì lórúkọ jésù bàbá wòlíì moses adémọlá ẹ̀yin náà bá ń kí àwọn ará ilé.
3: ẹ jẹ́ ń gba pa bí ìwọlé
0: ẹ ṣeun
3: gbogbo etí tó ń gbọ́ mi jákèjádò àgbáyé bí ẹ ti ń gbáradì fún ìsọjí ẹ̀fátà ti ọ̀la yìí ti oṣù sẹ̀tẹ́mbà ẹ gbọ́rọ̀ olúwa látẹnu wòlíì rẹ gbogbo ọ̀nà tẹ ti ń rìn tí ò mú ayọ̀ wá ọ̀nà tuntun tá a pèsè lẹ̀ fún ìmí àti yíyí àánú gbẹ̀yìn wọ bẹ̀ lórúkọ
0: jésù. àmì jésù
3: ẹ kúrò lẹ.
0: ẹ ṣeun bàbá wòlíì amúni brass ẹyin náà bá ń kí àwọn ará
4: ilé. a kí gbogbo ilé o ẹ kúrò lẹ o
0: ẹ ṣeun
4: agbára ọlọ́run ire ayọ̀ ìbùkún tá ó rí gbà lọ́la. èso ní báwa dẹ́gbọ̀n rẹ̀ lórúkọ
0: jésù. àmì lórúkọ jésù ojú òpó yẹn ti wà ní sísí sílẹ̀ báyìí o káwọn wòlíì ọlọ́run kan bẹ̀rẹ̀ sí ní súre fún yín lọ́kọ̀ọ̀kan èjèèjì 0913655692 ní nọ́mbà tẹ́ láǹfààní láti pèsè ìṣẹ́jú kan fẹ́ẹ̀yàn kan ni ká mọ pápá pàbáwọn. hello àlàáfíà fẹ́yìn náà sà ẹ ṣeun bàbá godwin ìwọ́sí
5: ìwọ́sí ẹ gbàdúrà fún mi ọkọ ẹsọmí àti wòlíì ẹ gbàdúrà fún mi
0: o. ọyá bàbá wòlíì fẹmi dùmóyè ẹ bá ń gbàdúrà fún bàbá godwin.
2: bàbá olùwàkó gbàdúrà fún yín o.
0: àmì jésù
2: ọwọ́ ọlọ́run kó wà lára sí rẹ.
0: àmì jésù
2: ìgbà yín olùwàkó bá yín sọ́dọ̀tún.
0: àmì jésù àmì lórúkọ jésù aṣẹ́ ni wòlíì máa ń pa wòlíì kì í dábàá ẹ rí i pé ní ṣókí ni 0913655692 òun ni nọ́mbà tẹ́ láǹfààní láti pèsè ẹ máa pè wọlé o káwọn ikọ̀ àti ìríjú ọlọ́run tí wọ́n bẹ lórí ètò kí wọ́n bẹ̀rẹ̀ sí ní súre fún yín bá ti ń gbáradì fún ìsọjí alágbára tí ó wáyé lọ́la òde yìí tání tún ń bẹ lójú ọ̀la yìí. ẹ ló ó. ẹ ṣe o mọ̀. bàbá wòlíì óyá ẹ bá ń gbàdúrà fún wa bàbá wòlíì fẹmi dùmóyè.
2: ọlọ́run o kọ opó kó bá yín gbẹ́rù ayé yín.
0: àmì jésù.
2: màmá mo sọ̀rọ̀ lórúkọ olúwa ẹ ò ní dání kan sá.
0: àmì jésù.
2: ọwọ́ àánú ọlọ́run kò wá ayé yín rí.
0: àmì jésù.
2: bíbélì pé àwọn kìnìún máa ṣaláì nínú ìgbìmọ̀ ìsìn àpò àwọn oníṣùgbọ́n àwọn tó ń wa olúwa wọn kì yóò ṣaláì ní ohun tó dára ẹ ò ní ṣaláì ní ohun tó dára.
0: àmì jésù
2: ọlọ́run kò rán àlọ́wọ́ sí.
0: àmì jésù àmì ẹ̀ló ta ni tó ń bẹ́ẹ̀ o. ẹ mọ̀ ṣeun.
6: bàbá oníkòkò orin láti gbọdọ̀ fún ni o.
0: ẹyin bàbá oníkòkò orin ẹ má gbàgbé bí mo ṣe ní ẹ máa mú kílẹ̀ wí.
6: kẹ́ ń gbàdúrà fáwọn ọmọ mi náà àtẹ̀mí àti gbogbo títí ń bọ̀ wá kápálà lọ́pàdé
0: o. ọyà ẹ mọ sàmì àdúà ọyà bàbá wòlíì
3: ọba yẹrayé
0: adémọlá
3: kí ọrùn kó gbàdúrà fún yín.
0: àmì jésù.
3: ilẹ̀kùn anútẹ̀ nǹkan yìí o ti ṣí bẹ́ẹ̀.
0: àmì jésù.
3: mo ti ń ṣí ẹwọnú rẹ lọ.
0: àmì jésù.
3: anulúwa ni fi yín sílẹ̀.
0: àmì jésù.
3: jésù olúwa wa.
0: àmì lórúkọ jésù bó tẹ̀ jẹ́ pé mo ti sọ fún bàbá oníkòkò orin ṣáájú pé mo ní ó kọ wọn ní ọ̀ṣáájú wọn wàá fi ìnagijẹ wọn wàá fi tẹ̀lé ẹ lóòótọ́ ta ni tó bẹ́ẹ̀ ẹ mọ̀ ṣé mọ́. kí lẹ fẹ mọ.
7: omi kan gbàdúrà pé mi àtọ ọmọ mi kábàlà ló pàdé.
0: ó yẹ mọ sàmì àdúà. bàbá wòlíì dùmóyè.
2: ilẹ̀kùn àánú kò sí fún yín mọ.
0: àmì jésù.
2: ọwọ́ olúwa kò ṣàwárí ògo yín.
0: àmì jésù.
2: atẹyin atawọn ọmọ yẹn ni oruko ti Jesu gba ile kan aloko si fun
0: ami Jesu
2: owo Ọlọrun ko wa lara nsi
0: ami Jesu
2: ẹ o ni jeri si
0: ami Jesu
2: Oluwa wa
0: ami e je bere lowo yin baba wuli Ademola Ọlọrun ni nje be eh nje akoko eri o wa lola tori bayan ba tin seto wo bo
3: be ni
0: e mo pe aye eri budo wa
3: be ni be
0: ati pe oju opo wo boya oni number ta mu yan le pe lati fowo ko le pe o da Ọlọrun obi n ba tin bo wa sibi soji mo leri o
3: be
0: ti mo fe je
3: won le so eri won si number ti mo fe da ruko yi
0: okay
3: 0701
0: ewa te
3: 6 6 3 6 0 7 0 1 0 7 0 1 6 6 3 6 3 6 ayeri wa ti abade o wa ninu eto ti ati lakale
0: okay
3: koda anfani wa fun wa lati jade awon kan te ma so pe ah mo won jade won ba eri je egbo eri ton ba je kin se ito to wo Ọlọrun wa bible so pe on to luwa ba se oni titi la
0: yo wa titi
3: a o le fikun a o si le yo kuro
0: be ni sa
3: okan ninu irin ise ta fi n jagun eri wa nbe
0: eri nbe nbe
3: ba se ni eyin ta fi n fi yin jagun ba se n fi adua jagun eri wa lara n ta fi jagun
0: won segun dragon na
3: bible so pe nipa oro eri won
0: kabisi
3: so iyin ko na fi segun dragon adura ko
0: eri
3: eri ni so teyan ba jade to jeri awon ogun mi wa ti eri yen o lo se awon ogun kan eri lo ndode tori pe oluwa ti se fun o jade iwo fun ara lo da ogun yen duro sinu aye ara
0: re si olodumare
3: so akoko wa fun wa lati jade lati wa jeri nti oluwa se fun wa
0: lola yi
3: o wa
0: e se o eh baba wa special apostle ajayi o kasan mi bo ni eh ati pada si ile awon eyan leyin ta ba pari isoji
8: gege be se mo ta se ma nse fun anfani awon to se ma wa fun gba kokoko
0: lola
8: moto wa nle
0: okay
8: bi kibi ta ba ti wa to ti je within Ọlọrin ati agbegbe Ọlọrin
0: okay
8: oko kiyi oki o se moto wa ayo bo mo side yen na moto
0: eleko yakuba
8: eleko
0: oyun
8: eye nkorin
0: eye nkorin awon eyan to n bo lati sawo na lola
8: o moto ma wa le fun lola na to ba wa lati sawo
0: okay
8: so everybody to ba wa to ba need lati pada for example to gbe moto won wa tan gbe keke abi kankan wa te pe moto won wa ti pada won ma wo moto ni moto ti wa le
0: fun
8: gbogbo won le ti ma te flag si gbogbo ara moto ibi ti moto kan lo wa ti to gbogbo e se awon to ti wa tele won ti mo ba
0: won ti mo
8: enu mi ta ma lo fun adura o ti wa nle
0: sugbon leyin ta ba pari soji ni o ko si moto won kan ti o wa gbe yin o
8: ta ba ti sori ofe ninu church moto won ni silekun moto le ara de ni lo koja 7 o'clock ta ma nlo kawo le tete dele
0: so
8: fun apara awon to ba fe lo so nje fawon oko won awon omo by 7 o peju ati se tan lo
0: kabisi olodumare ojo ti lo e ja ma lo fun toni o a to pade lo la ti se ojo ipade gangan oya baba woli Femi Dumuye e ba wa soro ase e ja kadi eto fun toni le
2: lagbara Ọlọrun bi Oluwa tin be ti emi re wa gbogbo kan to nbo lo la e o ni pade agba
0: ko ami Jesu
2: agbadura fun le se drama na ibi oni subulu
0: ina ami Jesu
2: on gbogbo ti eyin na wa bi eni Ọlọrun ko yonda fun
0: ami Jesu
2: gbogbo eni pata a ori owo Ọlọrun
0: ami Jesu
2: Jesu Oluwa wa
0: ami

0: láyé tá a wà lóde òní owó kan ti kú ò lówó tá a yín mú sí torí pọ́nà kan ò wọ́jà mọ́ la fi nílò láti wá kún ìrìn ẹsẹ̀ wa atọ́kùnrin àtobìnrin àtọmọdé àtàgbà àfi ká a jára mọ́ gbogbo ọ̀nà tó wó ti lè jáde fún wa tó wà legit yàtọ̀ sí ká lu jìbìtì yàtọ̀ sí ká mú kànmọ́kan yàtọ̀ sí pé ká a sáré àsápajúdé àkànṣe ètò tó ń sọ àwọn èèyàn dolórí retí iléeṣẹ́ design your life gbé kalẹ̀ èyí tá a pàkórí ẹ̀ ní
1: success pathway summit
0: èyí tá a ṣe ní kòpẹ́kòpẹ́ yìí ọ̀pọ̀lọpọ̀ èèyàn ni wọ́n jẹ́ àǹfààní ńbẹ̀ àwọn tí wọn ò wá ráǹfààní yìí jẹ ló wá ń ta wọn lára pé dákun ìgbà wo lẹ́tún ṣe mí ìgbà wo lẹ́tún ṣe mí ló jẹ́ ká a gbé special edition yìí kalẹ̀ fún gbogbo ẹni tí ò tí ì kópa láti wá jẹ nínú àǹfààní náà òun ni mo ṣe ń kí sí gbogbo ènìyàn èmi ti rí mo ti débẹ̀ mo ti confirm ẹ̀ ẹni wọ́n tún dé bó ṣe ṣe nà láì nà láì nà láì rè é tẹ́sìn fi wá wọ gbọ́mọ mẹ́dọ́kẹ́ ẹ lọ́wọ́ mo gbàgbọ́ pé tó o bá láǹfààní láti farabalẹ̀ gbọ́ ètò yìí àkànṣe ètò yìí ó dúpẹ́ fọlọ́run ó yàtọ̀ sí gbogbo ìtẹ̀ tí ń gbọ́ látẹ̀yìn wá ẹ kó wá ń bí ẹ kó wá lọ́hùn-ún ṣùgbọ́n eléyìí ọ̀nà àbáyọ sí ìṣòro àìrówóná àìrówólò ẹlòmíì fẹ́ dalé iṣẹ́ sílẹ̀ ẹlòmíì ọ̀nà àtijọ́ àtimú ó ní òrọ̀rùn fún wọn bàbá wa ríru ọ̀nà tá a fẹ́ sọ̀rọ̀ nípa rẹ̀ yìí ẹ jájọ tọ́ ká wá mọ̀ pé lóòótọ́ àsọlọ́run fẹ́ nìkan jọ ẹnìkan lọ bálejò mi bá ti bẹ̀rẹ̀ àlàyé nípa
1: success pathway summit
0: ẹ ti mọ̀ pé lóòótọ́ nǹkan tó yẹ kẹ́ ẹ kópa ń bẹ̀ ni ẹ kú kalẹ̀ àlejò mi ẹ gbóhùn sókè báńkì gbogbo ara lé.
2: Mo kí gbogbo ara lé lọ́mọdé lágbà oníṣòwò oníṣẹ́ ọwọ́ oníṣẹ́jọba àti gbogbo etí tó ń gbọ́ mi lọ́wọ́lọ́wọ́ báyìí. Orúkọ tèmi ni ambassador Fatiu Adesina gẹ́gẹ́ bí àwọn kan ti mọ̀ mí tẹ́lẹ̀ àtàwọn tá a bá ṣẹ̀ṣẹ̀ ń gbọ́ mi fún ìgbà àkọ́kọ́ mo jẹ́ aṣojú fún iléeṣẹ́ kan tí à ń pe orúkọ rẹ̀ ní design your life international group.
0: Design your life international group yìí kí ni àjọ yìí wà fún gan sa.
2: Gẹ́gẹ́ bí ẹ ti mọ̀ wá tẹ́lẹ̀ design your life international group yìí jẹ́ àjọ kan tí wọ́n gbé kalẹ̀ láti fi ran ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn lọ́wọ́ nípa bí àwọn náà ṣe lè máa rí owó láti fi ṣe fújà ọrọ̀ ajé wọn àbí gbọ́ bùkátà kan tí wọ́n bá fẹ́ gbọ́ láláì ṣe pé wọ́n mọ̀ yáwó àbí wọ́n mọ̀ jẹ gbèsè káàkiri. Tẹ bá wá wo àwùjọ wa lénìí ẹ rí pé jíjẹ mímu níná lílò fún ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ó ń bọ́ sí àpò ìnira látàrí pé bí situation economy orílẹ̀-èdè yìí bí ó ṣe wà àwọn èbó aláwọ̀ funfun tí wọ́n sponsor wa ó tún ti wá fún wa láǹfààní láti ran ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn lọ́wọ́ pẹ̀lú design your life international group yìí òun ló fà á tá a fi wá gbé ètò kan gbòógì kalẹ̀ tá a pe àkọlé rẹ̀ ní
1: success pathway summit.
0: Gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe ń sọ tí màá bá gbọ́ yín yé dáadáa ẹ̀yin dúró gẹ́gẹ́ bí àjọ tó ń kó ìtura bá àwọn èèyàn látàrí bí ọrọ̀ ajé orílẹ̀-èdè wa ṣe dagun.
2: Bẹ́ẹ̀ni olóòtú. Gẹ́gẹ́ bẹ́ẹ̀ yìí náà ṣe mọ̀ ọ̀pọ̀ èèyàn ni èyí fẹ́ kí àwọn èèyàn kí wọ́n mọ ibi tí òun ti ń rí jẹ kọ́ mọ ibi tóun ti ń là àwọn tí wọ́n bá wá ń ṣègbìyànjú ń gbé báwo làwọn náà ṣe lè ran àwọn èèyàn lọ́wọ́ pẹ̀lú ọ̀nà tí àwọn ti mọ̀ táwọn ń lò táwọn fi ń là ṣe àwọn pé irú àwọn bẹ́ẹ̀ ó yẹ ká ṣe kíni ká máa kí wọn kúṣẹ́.
0: Bẹ́ẹ̀ni
2: èmi gẹ́gẹ́ bí ẹnìkan ètò tí a gbé wá sórí afẹ́fẹ́ lénìí ohun gangan ni ó yí ìgbésí ayé tèmi gan náà padà sí ti dáadáa. Mo jẹ́ ẹnìkan tí a bí láti ìdílé kan tó ṣe pé a ní owó lọ́wọ́ jíjẹ mímu kìí ṣe rọrùn single mother ló raise mi nǹkan bí oṣù márùn-ún ni mo wà tí mo ti lùsì bàbá tó bí mi lọ́mọ èmi ní kọ́kọ́ lọ́bí o polygamous family nírú family wa number 17 dẹni mo jẹ́ àwọn orí gbádùn bàbá jẹ tí bàbá fi lọ ẹni tó wá jẹ́ ìyá fún wa tó wá bí wa àwa mẹ́ta lóbí fúnra wa àwa mẹ́tẹ̀ẹ̀ta yẹn náà ni wọ́n wá ń kó jẹ iṣẹ́ òsì ìyá òun la fi lo ewé la fi gbé ìgbésí ayé àtẹni tí ń jẹ oúnjẹ mẹ́ta lójúmọ́ àròwó ilé san kóra àròwó ilé ìwé san àmọ́ spọ́ọ̀tì káàkiri ni ẹ mọ̀ bí ká máa gbé ilé ẹnìkan lé nìkan máa gbé ilé ẹnìkan lọ́la bá a ṣe gbé ìgbésí ayé wa nìyẹn.
0: Ẹ wá ń wo àwọ̀sùn.
2: Ó wá jẹ́ nǹkan tó máa ń kan mí lóminú. Gẹ́gẹ́ bí àtìgbà tí mo ti wá kékeré lèmi náà ti pinnu láti kékeré pé màá jẹ́ nìkan tó ṣe pé láwùjọ o màá wà láwùjọ àwọn tó yẹ pé àwọn náà rí ìgbésí ayé wọn ṣe tí wọ́n ní owó tí wọ́n ní ọ̀rọ̀. Ṣùgbọ́n nínú nǹkan tí a kọ́ nígbà tí à ń dàgbà bọ̀ wọn ni pé téèyàn bá lọ ilé ìwé lèyàn ó jẹ èèyàn won ni ka lo lewe ta ba se lo lewe ka ka wi wa dara ta ba ka dara a para jeyan a lo lewe loto a ka wi dara loto sugbon di we ti gbogbo nkan se ri ni economy o wa da bi pe certificate ta gbera ni ko fe wulo mo certificate ko lo mata mo laye sin certificate lo para mata
0: o e ku la kai
2: mo para wa discover pe ipele bi marun ni gbogbo eyan pin si
0: ipele marun
2: ipele kan an pe awon yen ni financial crisis awon eleyi ka kan work fun won won ma depend lori awon elomi lati fi gbo bokata lati fi jeun awon kan no ma reti latodo enikan egbon aburo won ma reti ti won ma bu won

0: level. Àwọn ilé tuntun kò ní pèlè àwọn lè nata sí ìwọ̀nba ṣùgbọ́n ó ní limitation ibi táwọn ilé náà lè ṣe dé. Àwọn aláwọ̀ kan tí wọ́n wà ní financial freedom level. Irú àwọn olélè owó kọ́ ni problem wọn mọ́. Ohun tí wọ́n ń rò ní ìsinmi pé bó làwọn ṣe fẹ́ lo owó títí ń wọlé fáwọn tó ti pọ̀ yábọ̀ ẹ̀. Bó làwọn ṣe fẹ́ lò láti fi tún ìgbésí ayé ọmọlà kejì ṣe. Ṣàwárí summit tá a gbé kalẹ̀ yìí. Bó la ṣe move àwọn èèyàn láti whichever category tí wọ́n bá belong sí tí wọ́n move sí financial freedom level.
1: Tí wọ́n fi lọ sí next level.
0: Táwọn náà fi wà ní financial freedom level. Tá a sì kò ní gbà mí láti ṣe àlàyé púpọ̀. Ṣùgbọ́n màá gbìyànjú láti ṣe kékèké so that àwọn èèyàn lè rí reason tó fi jẹ́ pé wọ́n gbọ́dọ̀ wà nínú summit tá a wà yìí. Ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ń retí pé kíjọba wá save àwọn àbí ìjọba ni ó change situation àbí kíní kan ni. Ṣẹ́rí ìtẹ́mi nígbàgbọ́ rẹ̀ ni pé kò sí ìlú kan tó le ju agbára àwọn èèyàn lọ. Àwọn èèyàn ni wọn ní tó láti fi live nírú ìlú bẹ́ẹ̀. Bí ìlú wa ṣe rí nísìn ẹ ri pé àwọn kan wà ní the same ìlú tẹ́ pé wọ́n sì kọ́rọ̀ jọ wọ́n sì lówó wọ́n sì ṣe dáadáa láwùjọ.
1: Bẹ́ẹ̀ni
0: ìbẹ̀ la sì ti ráwọn kan tẹ́ pé wọ́n ní iṣẹ́ òsì ohun ìyá
1: làwọn sì lóbi ṣàwọn. Kódà àtijọ́ àwọn ẹ̀kan
0: lójúmọ́. Ẹ ri pé inú ìlú kan náà lájọ àbọ̀ a ní different category of people.
1: Bẹ́ẹ̀ni
0: kó láwọn kìíní kan tó yé àwọn ẹni yìí. Tí ò yé àwọn tó kù. Irú àwọn òye yẹn la fẹ́ là kalẹ̀ fún àwọn èèyàn. Níbi àkànṣe ètò success pathway summit tí a fẹ́ ṣe yìí. Ṣé wá rí wọn sọ kíní kan wọ́n ní àwọn tí wọ́n bá ṣègbésẹ̀ kò sí kankan tí ó change life wọn torí àwọn tó bá ṣègbésẹ̀ nìrànlọ́wọ́ máa ń dé fún.
1: Ìyẹn ò túmọ̀ sí pé heaven helps those who help themselves.
0: Exactly olóòtú. Alákọ̀ọ́kọ́ nǹkan táwọn yóò jẹ́ láǹfààní tọ́lọ́ bá kára pé wọ́n wà nínú àwọn tí wọ́n wà selected láti participate nínú summit yìí. Wọ́n get nǹkan tá à ń pè ní health consultation session odidi oṣù kan ni wọ́n fi gbà lọ́fẹ̀. Téèyàn bá sanwó fún health consultation tá à ń sọ̀rọ̀ parí nípa bí òbó ni ìlera ara àwọn èèyàn ó sì mọ̀ pé sí. Torí téèyàn bá lówó gan téèyàn ò lálàáfíà wọ́n lówó lówó lóní. So over 15,000 àfa àwọn èèyàn lọ́fẹ̀.
2: Tí wọ́n bá ní àǹfààní láti kópa níbi success pathway summit.
0: Wọ́n mọ̀ ní access láti enrolu ara wọn. Yàtọ̀ sáwọn àtàwọn ọmọ wọn sí business academy wa. Téèyàn bá fẹ́ register sí business academy wa normally owó ti 20,000 registration fee nìkan pé mo kàn fẹ́ gba fọ́ọ̀mù. Fọ́ọ̀mù business kò ilé ìkọjá bí wọ́n ti ń kọ̀yàn ní ẹ̀kọ́ tí ò wúlò. Ibi láti kọ̀yàn bẹ́yàn ṣe dominate ara yàn.
1: Tó lásán
0: pa ẹ̀.
1: Kẹ́ tó mọ̀ bá a lọ. Ẹ dákun sí kìí ṣe pé summit yìí ẹ kó worobo láwọn èèyàn lọ́wọ́ bí oògùn bí ìpara pé ẹ máa kiri ẹ kí kẹ́ mọ̀ mówó wá.
0: Rárá o. Sẹ́yìn ní tọ́pọ̀lọpọ̀ àwọn èèyàn bìlíìfù ni pé hard work ni máa ń jẹ́ kéèyàn dolówó náà tẹ́lẹ̀tẹ́lẹ̀. Kì í ṣe kéèyàn mọ̀ síṣẹ́ kárakára ní sọ̀yàn dolówó.
1: Bẹ́ẹ̀ni
0: ìmọ̀ ní sọ̀yàn dolówó. Mindset ní sọ̀yàn dolówó. Sẹ́yìn ní ta fẹ́ ṣe ní summit yìí òní ká educate àwọn èèyàn nípa àwọn àṣírí táwọn náà lè lò láti fi kó ọ̀rọ̀ jọ láti fi dọlọ́rọ̀ láyé. Nǹkan ẹlẹ́kẹta tí wọ́n tún jẹ́ láǹfààní òun ni publicity. Ẹlòmíì ní business ẹlòmíì ní brand tó ń wá publicity fún tó wá kí káwọn kan bóun gbé business
1: wọn. Káwọn èèyàn tún mọ̀ sí káàkiri.
0: A ní public range tó worth over 50,000. Tàtílẹ̀ ẹ̀pọ̀ àwọn èèyàn láti publicize brand wọn. Publicity yẹn gẹ́gẹ́ fúnra rẹ̀ worth 15,000. A tún wá fáwọn àwọn èèyàn ní babambari. Ẹ̀ẹ̀kan ní ìgbésí ayé opportunity tí wọ́n lè fi partner pẹ̀lú international business platform kan tó lè mọ sanwó fún wọn títí for the rest of their life ní ìgbésí ayé wọn. A tún fún àwọn èèyàn lórí opportunity yẹn. Ṣé wá rí gbogbo nǹkan tí mo ti kà kalẹ̀ yìí? Ó ti worth over 50,000.
1: Bẹ́ẹ̀ni tàbá kà dáadáa.
0: Ó ti worth over 50,000. Ṣé wá rí ètò tí a gbé kalẹ̀ yìí? Ticket policy lèyàn fi wọlé.
1: Ticket policy
0: lèyàn fi wọlé.
1: Ẹ ṣe àwò.
0: So ticket yẹn instead tí wọ́n fi san adúrú owó tá a kà kalẹ̀ yìí tí wọ́n fi access gbogbo nǹkan tí mo fẹ́ fún wọn láǹfààní. 5,000 péré ni wọ́n lò.
1: 5,000 naira.
0: 5,000 naira péré. Làwọn èèyàn ó fi jẹ àwọn àǹfààní tí mo gbé kalẹ̀.
1: Rẹpẹtẹ wọ̀nyí.
0: Ẹlòmíì wà nínú ilé tó ń gbọ́ mi lọ́wọ́ báyìí. Láyé Tinubu yìí téèyàn bá ṣe kíní kan sáì níyàn bó lèyàn ó ṣe kúrò lójú kan
1: àbí téèyàn wa
0: mistake táwọn yẹn máa sábà ṣe náà wá ní ta ló fẹ́ dọlọ́rọ̀ ta ló fẹ́ lówó ta ló fẹ́ jẹyàn ó mọ láwọn àwọn ta ló rẹ́dì láti pay price láti fi kọ́ kíní kan tí ó change life yàn.
1: Nǹkan tó tẹ̀ sọ̀yàn lórí rẹ̀
0: kí wá lọ́fẹ̀
1: ẹ ṣiṣẹ́ fún ni.
0: Ẹ máa dúró owó táwọn yẹn fi rán ọmọ lọ léèwé tó fi ṣiṣẹ́ 30,000 iṣẹ́ 50,000 Gọlọ́
2: opportunity ti a fẹ́ fún àwọn èèyàn níbi symposium yìí
0: èmi lò láti fi ran ìyá tèmi lọ sí mẹ́ka.
1: The
0: same opportunity láti fi ran ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn lọ́wọ́ nìkan bí ọdún kan àbọ̀ sẹ́yìn la fi dè yẹn 1,000. 1,000 persons láfi the same opportunity àfẹ́fẹ́ àwọn èèyàn náà nínú káwọn èèyàn máa wá tọrọ jẹ àbí káwọn èèyàn náà máa wá ṣe fún yàn èwo lẹ́rù bí ó yẹ káwọn èèyàn mú olóòtú.
1: Ẹ wo bí tẹ bá déhun ẹ bá mi náà búùkù slot kan kalẹ̀ ẹ dákun mo bẹ̀yìn ni.
0: Láti búùkù slot a pe nọ́mbà kan lórí ètò àwọn èèyàn wà tẹ àtẹ̀jíṣẹ́ sí nọ́mbà yẹn tí wọ́n fi show interest pé àwọn ní interest láti wá.
2: Fún success pathway summit
0: tá a gbé kalẹ̀ yìí. Ṣé wàá rí nọ́mbà tá a fẹ́ pè àti àtẹ̀jíṣẹ́ tí wọ́n tẹ̀ yẹ́sì náà ni wọ́n tẹ̀ kó lè rọrùn fún àwọn èèyàn kọ́kọ́ sí àti àtẹ̀jíṣẹ́ yẹ́sì ni
1: YES
0: náà ni kí wọ́n tẹ̀ kọ́kọ́ tẹ̀ YES.
1: Now
0: nǹkan tí màá tún wá
1: ṣe lórí ètò ìyẹn mélòó wá ní òtẹ̀ YES yọ̀hún táyé gbà.
0: Ṣé rí gbogbo èèyàn tọ́lọ́ bá kára pé wọ́n tẹ yẹ́sì sí wa àyè gbà wọn láti participate nínú kí wọ́n ti show interest pa wọn ready láti pay price láti fi wà ní summit yẹn. Ṣùgbọ́n èmi àṣekí nìkan lórí ètò èèyàn 50 àkọ́kọ́ tí yẹ́sì tí wọ́n bá kọ́kọ́ wọlé.
1: Èèyàn 50 àkọ́kọ́
0: tí sí a dota èyàn tí yes tí wọn bá kọkọ wọlé lórí number ta fẹ pe 1000 naira péré làwọn san
1: 1000 naira
0: àwọn tó ní máa bá wọn san 5000 1000 naira péré làwọn san
1: ṣẹ́ni tá à ń wí báyìí ọ̀pọ̀lọpọ̀ èyàn ni mo

0: gori afẹfẹ pipe wa janfani ni e wa je lohun ko ti yin ta fe so te ti gbori sugbon eleyi ta n soro e lowo yi o yato si gbogbo yi te ti gbo seyin tele tori pe eto yi nigba temi gan sagbeyewu e mo re pe o to nkan teyan ko wole lori tori eto to n so yan do lori ire ni bi wo na ba wa definitely to ba ko pa nbi eto yi ta pe ni
1: success pathway summit
0: dadan ni ko fa adua ranse si mi bi enju ko wa nbe e ba nju number na sori afẹfẹ
2: number ti won te atẹjise yes si
1: 090-19-3862-28
0: Bọ́dọ̀ ti wáyé ọjọ́ wo àti dédé aago mélòó?
2: Ọjọ́ Sátidé tí a dojúkọ yìí tí ń ṣe 19th oṣù tí a wà nínú rẹ̀ yìí ni ètò yìí máa wáyé ní NUT Hall tó wà ní Amsterdam ní ìlú Ìlọrin. Section méjì la máa ṣe aago mẹ́wàá àárọ̀ àti aago méjì ọ̀sán.
0: Tó ẹ̀yìn ẹ̀yìn wa gbogbo àlàyé ìpátá lẹ́ti gbọ́ ìṣùgbọ́n ẹ̀ tí gbọ́ tán bẹ́ẹ̀ bá dé inú ètò tá a gbé kalẹ̀ tá a pè ní.
1: Success Pathway Summit.
0: Ẹ tún gbọ́ wìnrìnwìnrìn ẹ gbọ́ wúlẹ̀wúlẹ̀ lórí àwọn ọ̀rọ̀ tó lè sọ yín do lórí ire tó lè sọ yín do lówó àgbọ̀ǹgbẹ tẹ́yin náà kúrò nípò olòsì tẹ́ bọ́ sípò olówó pẹ̀lú àṣírí ìdùnnúmarè bó bá wà ńbẹ̀ dandan ni ó dúpẹ́ fọlọ́run. Sá ẹ bá ń tún nọ́mbà yẹn pè lẹ́ẹ̀kan sí.
1: 090-19-3862-28
0: kò jẹ́ bó ti lóhun ó jẹ́ ẹ̀yin èèyàn wa ẹ já se gírí kájọ kópa níbi ètò yìí ọ̀pọ̀lọpọ̀ èèyàn náà ti jàǹfààní ńbẹ̀ àwọn tí ò tí wá kópa rárá ńbẹ̀ torí tí wọ́n la se gbé special edition yìí kalẹ̀ mọ́ dàgún lá ó lè jẹ́ gbégbàdúrà sí tọkàn rẹ ti ń pòǹgbẹ fún tipẹ́ tí ogun àìrí náà àìrí lò tí ó fi dohun ìgbàgbé nínú ayé tiẹ̀ náà títí ìgbà míì tẹ́ tún máa gbọ́ wa.
3: 88.7 FM. We give credible, factual, balanced reports at all time. Join us as we take you around the globe on the world news. Diamond 88.7 FM, Ilorin, your shining supreme station.
4: From the news desk at Diamond 88.7 FM, Ilorin, this is news around the world.

0: ẹkọ ọjọrọ ìròyìn ìjákè ìjádùn àgbáyé ló ń dé sí ti gbọ yẹn láti ìkànnì ìdámọ́rí ti 8.7 fm ńìlọrin igbákejì ààrẹ lẹ́wàsẹ̀ tí máa ti sí ojúkò iléeṣẹ́ ìsásọ àti iléeṣẹ́ tó wà fún ìpawó wọlé lábẹ́lẹ̀ nípínlẹ̀ kwara ìjọba ní ìpínlẹ̀ anambra ti ṣàgbéjáde àkọọ́lẹ̀ tó ní í ṣe pẹ̀lú gbèsè tí wọ́n ní wọ́n jẹ lásìkò tó bí wà níjọba iléeṣẹ́ ààrẹ ti pe peter obi níjà o lórí ọ̀rọ̀ tó sọ nípa gbèsè jíjẹ lanábọra àjọ mogundo ńlá àwọn tajigbe mọ́kànlélọ́gbọ̀n ó dà wọ́n ṣekú pa ògbóná gbòǹgbò ajínigbé kan ní kàsínà àti ní kẹbí nílẹ̀ òkèrè ààrẹ tẹ́lẹ̀ rẹ̀ fún kòsófò tásì wọ́n ti ràn lẹ́wọ̀n ọdún mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n o lórí làásìgbògun tó dálẹ̀ lẹ́kẹ̀rẹ́ ti okòwò nílẹ̀ wa ìyẹn lẹ́ka tókòwò wọn ni ṣe ni àjọ cac wọn ti ń pè fún àṣepọ̀sọ kan fún ìforúkọsílẹ̀ àwọn tó ń jàǹfààní lẹ́ka ti àmúlòdùn ààrẹ tinubu ti ṣèbánidárò lẹ́yìn kọ́rẹ́rò lẹ́yìn òṣèré ni tó jẹ́ gbajúgbajà òṣèré ìyẹn olú jacob tó jáde láyé lẹ́ni ọdún mẹ́rìnléní ọgọ́rin ètí fọ́ lẹ́ka ti rí ìdárayá lórí ilẹ̀ madagascar guinea bissau wọ́n ti dárúkọ àwọn tí wọn yóò kópa o pẹ̀lú kan super eagle nínú ìgbéléwọ̀n ìfigagbága pẹ̀lú ìdíje ti afcon ẹ ṣeéṣe fún bẹ́ẹ̀ ṣe ń darapọ̀ mọ́ ìkànnì yìí tó tàwọn èèyàn jákèjádò àgbáyé níròyìn tẹ́ ń gbọ́ lọ́wọ́ láti dá mọ́ dt 8.7 fm ńìlọrin ìròyìn ń bọ̀ lẹ́kùnrẹ́rẹ́
1: Emi omo yin ni pretty by ni blushing mo se video yi lo ni lati update everybody as you can see I'm at Bola Kale Street Cherry White House yen legbe gate black yen ibe gogo ni le mi e gbogbo ire ti mo ma sayi every morning ni mo ma se ni 7 a.m. every day mo se ma keep fit lele yi every shape mi ni can see over omo lo tu yi
2: o ma ṣe o si se bẹ fọwọ ara rẹ silẹkun fole fira rẹ lajinigbe lọwọ gbogbo n to ni ṣe pẹlu korokondo aye rẹ ati ara rẹ lo ti fi laye lọwọ yii awọn to mọ to si meru ọkan wọn nje o ti e mọ awọn ti o n ba dọrẹ lori ayelujara to bẹ ṣa aye le o eyan si buru kìí ṣe gbogbo àwọn ọ̀rẹ́ ayélujára yìí náà ló fẹ́ dáadáa fún ọ ṣọ́ra mojú àwọn tó máa fàṣírí ayé rẹ lé lọ́wọ́ lórí ayélujára.
3: ìmọ̀ràn yìí ló ń dé tètè gbọ́ yín láti ìkànnì diamond 88.7 ìlọrin.

0: ẹ káàbọ̀ padà. Ìròyìn ìjákè ìjádùn àgbáyé ló ń dé sí etí ìgbọ̀nyẹn láti ìkànnì diamond 88.7 FM nílọrin. Má gbàgbé o, pẹ̀lú ìtẹ̀lé wa lójú òpó ìtàkùn ayélujára wa ní www.diamondfm.net àbí kẹwà láwọn ojú òpó ìtàkùn ayélujára wa gbogbo. Ìròyìn ọlẹ́kùnrẹ́rẹ́ rèé látẹnu ọláńrẹ́wájú ògún nìyí. Igbákejì ààrẹ lẹwa ọ̀gbẹ́ni Kasim Shettima ló ti lọ́ọ́ rí sísọ lójú iléeṣẹ́ tí wọ́n ti ń pèsè aṣọ nípínlẹ̀ Kwara tá a mọ̀ sí Kwara Garment Factory tó wà nílùú Ìlọrin. Ìṣe ló tún lọ́ọ́ rí sísọ lórí ilé alájà ọlọ́pọ̀ọ̀nì tó jẹ́ ti èyí tó ń pa wọlé lábẹ́lẹ̀ fún ìpínlẹ̀ Kwara gẹ́gẹ́ bí ara àwọn ètò tí wọ́n tò lẹ̀ fún nípínlẹ̀ yìí fún ti ìwé nínílẹ́wà ní oyè ti gómìnà Abdulrahman Abdulrasaq gẹ́gẹ́ bí sàdánà ti ìlú Ìlọrin. Gẹ́gẹ́ bí wọ́n ṣe gbé jáde, wọ́n ní ilé tí wọ́n ti ń pa wọlé náà ni wọ́n kọ́ ilé ọ̀hún láti fàyè gba àwọn òṣìṣẹ́ tó ń pawọ́ lábẹ́lẹ̀ KWIRS nípínlẹ̀ yìí tí wọ́n sì tún fàyè gba bí wọn yóò ṣe máa nàrọ̀ ọjà iṣẹ́ wọn síwájú sí. Àwọn àkànṣe ètò náà ni wọ́n tẹ́ pẹ́pẹ́rẹ́ gẹ́gẹ́ bí gómìnà Abdulrasaq bí ìsínbàrẹ̀mọ́ ṣe ni ó ń ṣe àlékún àwọn iṣẹ́ ìdàgbàsókè nípínlẹ̀ yìí. Shettima òun lẹ́ni tó kọ́wọ́rìn wá síbi ètò náà pẹ̀lú gómìnà bí àwọn gómìnà bíi tìpínlẹ̀ Kaduna, gómìnà ti Gombe, gómìnà Kebbi, ẹni tí ń ṣe mínísítà fọ́rọ̀ ètò ìdájọ́ nílẹ̀ wa Lateef Fagbemi SN àti alága àpapọ̀ fàájọ tó ń pa wọlé nílẹ̀ Nàìjíríà Dr. Sack Adedreji àti gómìnà Abdulrasaq tó fi mọ́ àwọn ìkànkànrìnkànrìn míì. Nínú ìròyìn mi ẹ̀wẹ̀ ṣe ni òjókòó ti àjọ Nigeria Institute of Public Relations NIPR ẹ̀ka tìpínlẹ̀ Kwara ti kí gómìnà Abdulrahman Abdulrasaq kú oríire tí ìwé nílá wà níbi sàdánà ti Ìlọrin Emirate látọ̀dọ̀ emir tìlú Ìlọrin Dr. Ibrahim Sulugan Bare. Ètò náà ni wọ́n ló wáyé lónìí ọjọ́ ọjọ́rú ti sí ọjọ́ 16 oṣù kẹsàn-án ọdún tá a wà yìí láàfin emir ìlú Ìlọrin. Iṣẹ́ ìkíni kú oríire náà ni wọ́n buwọ́ lò látọ̀dọ̀ alága ẹ̀ka náà Gabriel Ogunade èyí tí iléeṣẹ́ ìyẹn àjọ náà tí wọ́n ṣàkàwé ìdánilọ́lá náà bí àjọṣepọ̀ tó wà láàrin gómìnà èyí tó fi lọ́lẹ̀ pẹ̀lú Ìlọrin Emirate àti àwọn ìgbìmọ̀ tó jẹ́ alákòóso ti lọ́balọ́ba. Ogunade ṣàlàyé pé ṣẹ́rí sí ni Abdulrasaq lọ́pọ̀ ọdún tó ti lò nínú ìṣèjọba ló ń ṣe àfihàn ìṣèjọba rè àti ìbọ̀wọ̀ fáwọn àṣà àti ìṣe èyí tí wọ́n jọ ń lọ ní kẹ̀gbẹ́ǹkẹ̀gbẹ́. Ẹgbẹ́ àwọn ìjọba àbílẹ̀ ilẹ̀ Nàìjíríà ẹ̀ka tìpínlẹ̀ Kwara ìyẹn ALGOM wọ́n ti kí gómìnà Abdulrahman Abdulrasaq kú oríire tìwé nílẹ̀ wà ní ti sàdánà ti Ìlọrin Emirate látọ̀dọ̀ emir ìlú Ìlọrin Dr. Ibrahim Sulugan Bare sí FR. Ńṣe ni ẹgbẹ́ náà ṣàkàwé ìgbésẹ̀ ọ̀hún àti ẹyẹ náà bíi eléyìí tó jẹ́ pé ó jẹ́ ọjọ́ ayọ̀ àti ìfògo àwọn èèyàn ìpínlẹ̀ Kwara hàn nínú àpilẹ̀kọ tí wọ́n buwọ́ lò látọ̀dọ̀ alága àjọ ALGOM ẹgbẹ́ ALGOM ìyẹn ọ̀nàdìbò Abubakar Abdullahi Danlade àti akọ̀wé wọn ẹnjìnì Ajọ́láyẹmí Benjamin Ọláríwájú. Ẹgbẹ́ náà wọ́n kan sára sí Abdulrasaq fún bó ṣe gba ìfi oyè ìdánilọ́lá rẹ̀ lásìkò tó wà bíi gómìnà nípínlẹ̀ yìí. Wọ́n ṣàkórẹ̀ bí ìmọrírì rẹ̀ bí ó ṣe farajì fún àwọn èèyàn ìpínlẹ̀ yìí àti ìdàgbàsókè ìpínlẹ̀ yìí. Ẹgbẹ́ ọ̀hún wá gbóṣù bàràbàdẹ̀ fún bí ìṣèjọba tó wà lóde yìí ṣe ní àfojúsùn lórí ìdàgbàsókè àwọn tó wà lẹ́sẹ̀ kúkú àti àwọn ètò gbogbo ní ìjọba àbílẹ̀ 16 tó wà nípínlẹ̀ yìí. Ẹgbẹ́ ALGOM wọ́n ṣàkàwé ìfi oyè ìdánilọ́lá náà bí èyí tó jẹ́ ipò rere ti gómìnà tó jẹ́ adarí rẹ̀ àti ìfarajìn láti tẹ̀síwájú láti ṣe àtìlẹ́yìn fáwọn ìjọba ìbílẹ̀ 16 tó wà nípínlẹ̀ yìí. Ìjọba ìpínlẹ̀ Anambra ti ṣàgbéjáde tí wọ́n ṣàkàwé bí àkọọ́lẹ̀ àwọn gbèsè àti àwọn gbèsè tí wọn ò rí san tó ní ṣe pẹ̀lú ìgbà tí ìṣèjọba gómìnà tẹ́lẹ̀ rí Peter Obi tó wà níjọba nípínlẹ̀ ọ̀hún pẹ̀lú sísọ pé àníṣe ló fi àwọn gbèsè lẹ̀ láláìsan èyí tó gbélé ìjọba lọ́wọ́ nígbà tó ń gbàgbára lẹ̀ lọ́dún 2014. Kọmíṣánná fọ́rọ̀ tó ń lọ àti bí nǹkan ṣe lọ sí ní agbègbè náà yẹn lọ mẹ́fọ̀ ló ṣàlàyé pé ọ̀nà mẹ́jọ ọ̀tọ̀ọ̀tọ̀ ni Obi ti gba owó wọlé tí kì í ṣe nínú ìpínlẹ̀ ọ̀hún lásìkò ìṣèjọba rẹ̀ pẹ̀lú àwọn àjẹlẹ̀ gbèsè tó ń lọ bíi 1,200,000 naira lé ẹ̀sùn 25 ìyẹn dọ́là tama si $92.35 million eleyi to tumo si pe owo n ta ba se sowo le wa lasiko ta wa yi iyen titi di 30 ojo osu kefo nu ta wa yi won lo bi million yen ₦127.4 billion na eleyi ti won lo je ke bi won se sagbejade re latodo isijoba won tun fi esu pe se lo je awon owo osu o je awon owo feyinti ati awon owo ifun leyin feyinti lenu ise eleyi ti won ni o ko ti o san fun awon to je osise bi oluko ni atawon osise lekati oro ile ise omi ni ipinle na mefa so pe ise ni isejoba to wa lode lowo yi won ti san kan bi bilionu meji le ni ogun naira ti won gba iyi ti won jogun latodo isejoba na nigba tun selaye pe wo awon eto ti won se kale latodo awon isejoba to wa lateyin wo ohun lo wa lalai sanwo re se ni ijoba ipinle ohun ni anambra won ni owo iyi to je kale to je gbese to je ni won je gbese na lati se awon akan sise iyi to ni se pelu oro eto lera eto eko ibojuto oro eto aisan iba ati oro bi won se dari omi agbara san eto ogbin ati dagbasoke awon ilu ninu iroyin mi ile ise are ti da si oro to lo lowo o aigbore ni laarin eni se gomina tele ri ni pele anambra tin se oludije dupo are labe asegbe oselu iyen ta mo si adc ndc lowo ta wa yi iyen ogbeni peter obi ati ijoba ipinle na lori awon gbese ati awon owo ti won je kale lasiko si joba re olugbani ran pataki si are bola tinubu lori oro tun lo bayo nanuga so pe obi leni tun so pe ohun ko ni ipinle anambra lai fi gbese kankan le o tun si ni enikeni to ba le so pe ohun fi gbese le to si ni eriari dajuma jemi so ni ohun yo fi igbarade ati idupo are ohun yo fi kale to ba le ri fi lede o amọ nanuga ninu agbejade ojo opo itako esi re oni ijoba ipinle anambra ni won ti se agbejade awon gbese ti won je lasiko ti obi wa nipo bi won se je awon osise ton se leka ti omi awon oluko awon osefeyin ta awon to ti ko lenu ise ni owo osu won ati awon wa jemonu won gbogbo eleyi to ni obi file lasiko si joba re o wa se be kesi gomina tele ri na pe se ni ino yo do to ba le tele oro to so jade nipasẹ apile kan to fi lede pe ohun ko ni se ipolongo ibu kankan mo fun ati deje dupo are ti enikeni ba le fi awon eri mo jemi so lele iyen lori oro to nso na ijoba ile ejo giga ijoba apapo to wa labuja ti pase fun are bola tinubu lati pe laarin ojo meje to n fi lele yo se ni o se be dawo si bere eni to je igba keja re tele ri nle wa to je omoye lati dipo are legbe oselu African Democratic Congress ADC iyen Atiku Abubakar to fi npepe ko leto lati deje dupo bi are lodun 2027 onidajo iya eko lo fo si agbejade na ti egbe oselu APC tan fi lede na Atiku ategbe oselu ADC ni won pe fun pe ki won wogile Tinubu bi eni ti o kaju osun lati deje dupo are ni odun na latari pe ayederu ni iwe eri NYSC isin rule to gbe kale ati awon iwe eri kan to lo re gbe fun ajo lominira tun tetu bi nile wa INEC won ni ninu ejo na ati ku fesun kan pe se ni iwe eri na oruko ti won ko sibe ni Tinubu Bola Adekunle ati pe o ke sile ejo lati pe won pinu lori awon esun ti won fi kan won pe se lo ko di agbe kale ti ofin lewa to nbere fun eyi to si ni se pelu pe ayederu awon iwe eri lo ko kale ejo na eleyi ti won ti ko oruko egbe oselu APC ati ajo INEC bi eni ti o wa jejo ni won fi sowo o to si je pe itesoju yo pa ejo na lojo keji de ni ogbon ninu osun kesan ta wa yi ajo mogun JTF lekun iworun ti ariwa ile wa ta mo si operation fasanyama won ti don la yan mokale logbon o ti won jigbe won si so meji odaran da konlebo ninu igbese ti won gbe nibi ti won ti ri afurasi kan to nlede awon eyan na to je pe ona wa lara awon eyan ti won so di akolebo ninu ise ti won se ni Katsina ti ipinle Kebbi won ni olu soro jade to wa leka oro iroyin lajo JTF ohun iyen Lieutenant Colonel Aliyu Danja lo so ninu apile ko loni ojo ojoro pe awon mogun ni won dola eyan mewo ototo ta fi ri okunrin meta atawon obirin meje to fi mo mowo kan leyin ti won ni won to pinpin topasi awon odaran na eleyi ti won ji awon ara ilu kagbe ni Ungu Wandaudu iyen ni ati Ungu Wan Chibauna ni joba bile fantua ni ikwele kasina bakana ni ikwele kibi a jomo godola a wanti wajigwe moka li logo kan nino ibwena iba ujware ni tuwaye ni fafala ati ni dandikwa ni joba bile kangiwa ni danja pelu afi kukwa mwogun wansi kukwa a wong dana meji ototo nino ibwena iba ujware ni nani kasina lojoke dugun osu kesanta waye leyi tani lubo kan tuwani wangba lero lati si akolu si awon ijoba abile bi matasu ati kankara won ni won safihan nikan ati won so di akole bo ninu idojupo akore ni na bi aba aliazan to je ogbona gbongbo ninu awon odaran nigbati won ni awon afrasi meji mi ni won ma tun awo gan lasiko ti won sise na iroyin ijake ijadu agbaye londe si ti gboyin lati kan ni diamond 8.7 fm a o lo fun idanodun ranpe ta ta ba parade e ma gboro yin o lati le okere ati lati ka ere idaraya e ma yi kuro nibe
1: e darapo mo wa ni idakun kai lu jara wa idakun ibado re Facebook idakun abeyefo Twitter ati Instagram lori Diamond 887 FM Diamond FM shining supreme
0: e kaabo pada iyokuroyin re e ma gbagbe o pe iroyin jake ijadu agbaye le ngbo lati Canada Modity 0.7 FM ni lo ti lorin iroyin lati le okere are tele re fun ko sofo iyen Asim Tashi ni won ti ran lo ewon odun 25 o 25 years ninu ogbe won leyin ti won ni o je bi esun latodo ko sofo specialist chambers to wa ni ag iyen ni egg ni eleyi ti won ni o ti pe ogun mo je mi so to gbe mi lorun awon raalu laarin odun 1998 so odun 1999 ni ko sofo ninu ija igba minera fun ren latowo ile sabia won ni eni odun meji de ni ogota na ni won lo je bi awon esun odaran to fi mo ise kupa ni idiya jeni lona eto ati ifini sati mo le lona ti o bofin mo nigba to wa bi adari agba ni inu ajo logun ti Kosovo Liberation Army KLA won ni lejo na tun ri pe cash tashi ohun o mo lo je bi esun pe eyan merin deni ogoro 96 la won to je oloselo latako to gbe mi lorun won aso won da kolebo ni elu aso pelu afikun pe o tun pa mo pe ko lawon iko iletu abo ni sabia lasiko lasigbo won ta si lo se be to ni ohun ko je bi eyi keyi gbugbu eso to won fi kan won o sugbon ti won ni won ran lo sewon pelu awon meta mi bi eyi ta wa ninu iko to logun iyen KLA ati janko Krasniki, eyi to na gba ewon odun 25 to fi mo Kadri Vesely to gba ewon odun 18 ati Rizep Selimi to gba ewon odun 13 nile okere bakan na okere tan 70 eyan 70 ni won ti se kupa o iyen nibi ojuko iwa kusa golu eyi ti kini on da wulule ti won padanu emi won ni Sudan West ni Kordofan State eyi ti isele na ni won lu sele ni eyi ti won ni o sele ni Al Zahra to wa leba Al Nuhud ni lu kan eleyi to ye pe won tin wa kusa ti kini on da wulule won ni ogoro awon eyan ni won wa labe ile ti kini on da wule mole gabi iroyin to wa ni leon bo se gbe jade won ni ise ido le ni won tin gbe jade lati otun to se pelu awon irinse kan ti won lo ni agbegbe na lati dola awon eyan won ni sugbon o ko ti se awon iko to je akose mo se oludola abawon elo kan to tobi ti won le lo lojuko hun ke bi iroyin labele se gbe jade ni ile hun won ni iko ti Sudan Rapid Support Force to je ti ologun kan ni won wa lagbegbe ti won dari ibe to je pe won ti so pe eyan to ti padanu emi won bayi ti le ni 82 won ni eyan bi 50 atawon mi ni won ni ifarapa pelu siso pe awon ko ti mo ye awon awakusa to wa labele ti le yabo mole awon ti won moribo ati awon iko to je ti eleto lera labele ni ile ohun ni won salaye bi won ka won ti won padanu emi won bo se le poto ninu igbesi ati isele to sele na ke bi won salaye pe ko ti si awon elo ti won le lo ati awon oro ati awon igbese tawon le gbe lati fi donla awon ti ile to yabo lori mole na lekati amuludun are Bola Tinubu o ti se daro kore ro leyin gbajugbaja osere oni ti nya cinema niyan oludotun bayewo Jacob to pe won si olu Jacob to padanu eleyi to jade laye leni odun merin leni 80 won ni iyan 84 osere na ni ku re ni won kede re latodo mokunrin re loni ojo ojoru ninu apele kokan latodo eni to je olugbaninu ran pataki si oro ton lo si are bayo nanuga tinubu se kawe Jacob bi eni kan to je pe o je osere to daya tun nile Nigeria to je pe se ni o kopa kupo lori ansere theater bi ori ori cinema ati ere to ni se pelu mo ma woran jaki jado agbaye oni ologbe na ti ko ipa to po fun idagba soke ati ikosomose leka ti amuludun nile Nigeria pelu awon ran to nbo atawon to wa lenu ise lowo ti won ti nlo awokose ebon re bi eleyi to ni ifaraji le lori kebi are se juwe re pe kan laja kan leka ti amuludun leni to dagbere faye iroyin leka ti re idaraya se ni ko ti Madagascar ti ko agba bolu ti Guinea Bissau won ti ngbaradi lati kede awon iko ti won fe lo iyen ti won yo kopa fun ideje ti ife eye iperegede fun ife eye ti le adulawo todun 27 ti won yo koju iko agba bolu Super Eagles Nigeria akoni mo gba iko agba bolu Madagascar Corentin Martins ni ireti wa pe yin yo fi agba bolu meto toto kun awon agba bolu re bi won si so pe se ni o le mu bi meta bi marun kun o ninu awon to ngba league ni le ohun nibi ti won ti ni iko ti bare ohun ni won yo so loju awon eyan ti won yo kopa iyen nibi dije ti ojo ke dogun osu kesan ti won yo gba pelu na ile Nigeria nilu uyo amo sa o ile ti gene ni akoni mo gba won Emiliano T leni to se pe ireti wa pe yo kede awon iko agba bolu re lojo ojobo ninu itakuroso pe lawon oniroyin atawon ile ise royin nibi sao sajo ifese won se ati pade to waye ni ojo kokande ni 30 ninu osu kesan pelu iko ti Super Eagle bi adari iko agba bolu ti Super Eagle iyen Eric Chelle bi ko si ti e ti kede ni ti e o lori awon iko agba bolu ti o gba ifese won mejeji to je ti ipegede na ninu iroyin mi ewe ni irole oni leka ti ri daraya iko iyen to je ti adari akoni mo gba iko ti Flamingos Akim Busari so pe ti wafu bi you under 20 under 17 to je ti awon obirin ti dije won tun waye ni yo fun lanfani o fun aigbaradi fun ti dije awon obirin to jori won wa labi odun 17 ti FIFA 2026 to je dije ife yi agbaye to waye ni Morocco iyen losu to mo bo se ni ile Nigeria ni won yo bere igbaradi won tako ti orilede Niger lojo ojoru ati ti iko ti State Charlie kona ni barin ti o waye ni Mamu Sokro Busari lo sa pe DJ na ni o faye gba awon agbabolu won lati pe won gbaradi lo daada nipa nini awon iriri ati awon ti won ye ki won mo lori oro idije ti won fe koju na pe lawon iko toro kan ka to mo lo fun idije iyen fun akojoporin jake jadu agbaye toni kokore ta menu ba lekan si

igbákejì ààrẹ sẹtìmọ ti lọ rí sí o ilé iṣẹ ìsasọ tìpínlẹ kwara àti ilé ìpawọlé lábẹlẹ nípínlẹ yìí tàmọ sí kwara garment factory àti rẹfẹ ní nínú ìròyìn míì ṣe ní ìjọba

o fẹ́ràn oúnjẹ àmọ́ o kórira ìbalẹ̀ inú tó máa ń wáyé látàrí inú kíkún àyà títa àtàìsílẹ̀ oúnjẹ nínú tí kìí jẹ́ kó jáfáfá lẹ́yìn oúnjẹ má gba ìbalẹ̀ inú láàyè láti jẹ gàba ọjọ́ rẹ̀ gascol antacid yóò palẹ̀ inú kíkùn mọ́ kíákíá tára rí ó sì padà bọ̀ sípò lọ́gán àṣé lọ́nà márùn-ún ọ̀tọ̀ọ̀tọ̀ olómi tó ń bẹ́nu ṣọ̀rẹ́ àtoníkóró jíjẹ gascol iṣẹ́ rẹ̀ dáa owó rẹ̀ ò gbópá kò sì ṣòro láti rí yan ìtura yan ìgboyà gascol antacid ó ti wà káàkiri ilé ìtajà ládùúgbò rẹ̀ gascol antacid ìtura kíákíá pẹ̀lú àlàáfíà ilé iṣẹ́ Fitzin Healthcare PLC ló ṣe

0: adúpẹ́ lọ́wọ́ ọlọ́run aláàánú àánú ńlá ló ń fọ̀ fún wa ní gbogbo ìgbà torí pé gbogbo kùdìẹ̀kudiẹ wa kò ká sí bí àṣà olùkùnmi aláàjì túndé obólùdé kí ni àwa ní dúpẹ́ sí ẹni tó tún ṣì wàhálẹ̀ lónìí tó tún ní ajé èèyàn bẹ́ẹ̀yàn bá ti kú kí ni ó tún mọ́ ń ṣe ó ti tún pò ní kinní náà nù ṣùgbọ́n lónìí adúpẹ́ lọ́wọ́ ọlọ́run tó ń jẹ́ wà láyé wà láàyè tó sì ń jẹ́ àṣẹ rere adúpẹ́ ò lédùwà ọba tó ní ọ̀rọ̀ tó ní ohun tá à ń fọ̀ jáde òun gan lọ̀rọ̀ àbí òun sì lọ́gbọ́n inú wa èrò inú wa àwa ni ò pè ní wa gẹ́gẹ́ bí èèyàn èmi délé abamdélé mo ń kí lẹ́ẹ̀kan sí káàbọ̀ sórí ètò kóòtù mẹ̀kúnnù bẹ́ẹ̀ ni mo sì tún kí gbogbo àwọn tó jẹ́ ọ̀gá lọ́gàá wa àwọn náà ní jẹ́ kí a máa dún bá a ṣe ń dùn yìí o torí pé àwọn ló ṣètò ìkàlẹ̀ táwa kan wàá gun orí ètò adúpẹ́ lọ́wọ́ yín bàbá wa bàbá wa olúwọlé àwòtúyì bàbá aládùá ẹ mọ̀ kó ṣẹ́ lórí wa o ẹ mọ̀ kó ọ̀rọ̀ ọmọ lórí wa o ẹ mọ̀ owó tí wa bá ti ń kó yọ̀bọ̀yọ̀bọ̀ ẹ sáà ń bá a dán mọ́rán ẹ ṣe gan ni ẹ kú bí ẹ ti mú ètò ìkàlẹ̀ fún àti gbádùn mẹ̀kúnnù gbogbo mẹ̀kúnnù ló ń gbádùn ètò yìí bàbá sì wò á rí i pé bí ò bá sí pé ẹ̀yin rẹ gbé kalẹ̀ ta ló lè tún ṣe irú 45 minutes for the masses tí ò sì kọ́bọ̀ tó ná wọn àwọn nǹkan tí wọ́n ti ń jáde lára abẹ̀ la fi ń dúpẹ́ lọ́yà shina michael àwọn náà yanjú ètò kan lọ́wọ́ ni wọ́n ti dé láti ayé ọgbà kan ni o kì í ṣe sin tán ti yanjú tán yànnàná gbogbo mọ́ ṣe ṣàánú opó ṣàánú ẹlòmíràn tó pé gbé ọ̀rọ̀ wa tó sì ń kani lára gbẹjọjọ ọjọ́ bẹ́ẹ̀ ni aláàjì túndé bólúdé ẹ mọ̀ pé òdu ni wọ́n wọ̀ iṣẹ́ ìmọ̀ olóko wọ́n ti fẹ́ẹ́ dé mẹ́sìn torí wọ́n wà lẹ́yìn ibi tán ti tún yanjú nǹkan kan ni mo dúpẹ́ lọ́wọ́ yín púpọ̀ mọ̀mọ́ wa tó ń wá ní ìjẹ́jọ́ wọ́n tún wá lónìí torí kí sì ni ohun tó bá wọ́n ní ohun tó igi tó pa ká lára làádì kúkú jó ọ̀rọ̀ yìí ká wọn lára pé bó nìyẹn ṣe ra nǹkan tí ìsì tí rówó rẹ̀ ẹ̀yin ènìyàn wa bẹ́ẹ̀ bá ra gba nǹkan lọ́wọ́ èèyàn ẹ san ibì kan bẹ́ẹ̀ tí àìsàn kọ́rẹ́ǹsì dọ́là tàbí náírà ní ọ̀run ẹ jẹ́ mọ̀ pé ẹ̀mí èèyàn lèyìn èdì nígbà tó bá ṣe kò tọ́ fún ẹnì kejì rẹ ọlọ́run elédùà sì ní ẹ jẹ́ mọ̀ pé òun ló mọ ẹ̀tọ́ ó ní kì í sì gbéjà kó gbéjà òṣìkà láyé ẹ jẹ́ àwò gbogbo wa ló sì kó sínú ọgbà rẹ̀ gẹ́gẹ́ bí ọmọ rẹ̀ iná ni òjì olùkan pa fún kan o ọ̀pọ̀lọpọ̀ àdúrà tán ń ké pé bá ń pa mélòó lẹ rí ló kú ní títì tó kú dànù ṣùgbọ́n lòun rọjú ń rọ́nú fún wa pé ìgbà wo láàárọ̀ ọ̀nú tá a lè ṣe ẹ̀tọ́ fún ọmọnìkejì wa onírọ̀ọ́nú ni èmi máa ń ka bíbélì jóná orí kẹrin ẹsẹ̀ kejì ó ní mo mọ̀ wà rẹ ọlọ́run bó tiẹ̀ ló náà yẹn ń gbà mí ó sì sọ rẹ́nu ó tún ni mo fẹ́ kó ronú pè wà dání ó mọ̀ wà rẹ ó mọ̀ ń ṣeun ni ó láàánú sí lórí ọ̀fẹ́ ohun téèyàn sanwó fún tí ò ṣe làálàá fún náà ń pè lórí ọ̀fẹ́ bẹ́ẹ̀ la fi ń rí pẹ́ lé tó ti rí àbí pé òṣìká ṣe ń gbèrú báyìí wọ́n fún wọn lásìkò ọjọ́ gbọ́ọ́rọ́ ni wọ́n fokùn tán náà lẹ̀ fún dira rẹ̀ sanwó fọlọ́wọ́ kò sinmi eyín kan ni gbèsè níta bá ti san ó ti tán kí wọ́n là ń ṣe láàrì lórí pé mo jẹ́ lóhùn ní sì ní san kò sì sẹ́ni tó lè mú mi sí ṣé kò sẹ́ni tó lè mú yàn ni ọba ìlú ibì kan tí mo ti ṣiṣẹ́ ni wọ́n ní bóyá nìkan ò lè ká ọ bá pé èèyàn kan ò ká èèyàn mẹ́jọ bá dìmọ̀ yóò kà ọ́ ká tó wá sọ pé lédùà tó dá ọ mo ràn ọ́ san owó fọlọ́wọ́ gbélẹ̀ fonílẹ̀ ṣètò fẹ́lẹ́tọ̀ mọ́ san owó pẹ̀lú ẹ̀mí rẹ nígbà ìkẹyìn ọjọ́ rẹ ẹ̀san wà o ọlọ́run ẹ̀san sì lọ́lọ́run tá à ń sìn ẹ jẹ́ ká ṣe rere ká bà nífọ̀kànbalẹ̀ ìwọ tó ń báyàn ń já gùdù pé ó ṣe kà fún yín ṣọ́kàn rẹ torí ẹ̀ balẹ̀ ni kò sí àlàáfíà fún èèyàn búburú ẹ jẹ́ àwọn sanwó fún un lówó gbogbo àwọn tí mo máa ń bẹ̀ tí wọ́n mọ̀ sọ pé bí n bá san ń kọ́ yìí ni kò búrọ́ mi iṣẹ́ mo tún ti ra ń bẹ nìyẹn ní kọ̀rọ̀ pé ẹ sanwó fún màmá yìí náà ni àbí pọ̀nmọ́ ṣe é di nǹkan tó tún di wàhálà tá à ní sanwó ẹ̀ oní búrẹ́dì sweet mother ó ní èmi bá tiẹ̀ ti ń sọ̀rọ̀ ń bá mọ ń polówó ni òun náà sì ń sanwó yẹn díẹ̀ díẹ̀ fún mọ̀ uniko ọlọ́run yóò ràn gbogbo wa lọ́wọ́ mo dúpẹ́ lọ́wọ́ ẹ̀yin tí ẹ jẹ́ àlùbáríkà dísẹ́ńsì mọ́tò nítorí ń tẹ́ ẹ ṣe fún wa ó jọ wá lójú nígbà tí a sọ̀rọ̀ láàrin ọjọ́ ọ̀sẹ̀ kan yìí tí àpò ẹni tó sọnù lọ́yọ̀ọ́ ti dé sọ́dọ̀ rẹ̀ àpò ẹni tó sọnù lọ́yọ̀ọ́ ó ti dé sí ọ̀dọ̀ rẹ̀ wọ́n láwọn rí gbà ní alẹ́ àná torí mo pọ̀ sí ẹ̀ tó di láàsì ni aláàjì túndé bólúdé mo rò bẹ́ẹ̀ gbọ́ ohun tí mo sọ.
1: Wọ́n ti géètì mi lọ. Mo rò pé mo gbọ́ ǹjẹ́ sọ. Adúpẹ́. dupe fọlọrun ba mi alawura bi baba ti nbe ti o mo be to ni gbogbo ipa ati agbara a mo dupe gbogbo igba tori pe olorun nikan lo galagba lalagbara eyin le nbe pelu wa le si mo be ni gbogbo igba e nba wa se lo je mo dupe ba ti wa dupe yi ele tu mo se na ni awa dupe adupe adupe pe okun adupe fun gbesi aye awon oga wa bi to ti bere ati bi to de ogbon imo ati oye tọlọrun gbe won bi agbada ọlọrun ni jọ faya
2: amen
1: ati wa dupe fun gbesi aye ba si ta wa nje bala baba to ba tun ti ya to ma da gan gba ni
2: amen
1: ọlọrun a ma tesi waju eleyi te ni eto aleko to ba ta won moto ju ti yin lo
2: amen
1: ni agbara ọlọrun e ri gbogbo eyin to je ololufe olugbo ikanni bi ta wa ipa pa ko tu me kunu eti te fi ngbo wa oni di
2: amen olorun
1: owo te fi nte soju akado ni bo won na je
0: amen
1: awa dupe adupe pe okun e ri eni ta ba bi to gbo thank you eni ta ba bi to gbo thank you gbogbo e na lo ni ba wi
0: abi
1: baba ni baba so fun yan bo ba gbo yo si olanfani
0: eh
1: baba so fun yan to gbo yo si olanfani
0: ben
1: won na wa wo olanfani ti o jade nbe de lo
2: yes sir
1: thank you very much
0: thank you sir
1: adupe adupe pe okun o ba pe asan o consultant ni eh consultancy
0: o gbo ebo ti be ni so now and since babe
1: ah eh o ma ni ke ba si le ko awi ebo re ka le ki mo mu n to ba wu mi me de lo
2: yes sir
1: e seun
2: yes sir
1: gbogbo eni ti fi ti ele gbo teni ele ni olorun ni ba won gbo ti won
0: be ni
1: lagbara olohun olohun tun bo tin si o
0: amen
1: ibere lo ke ngbe wa re
0: amen
1: ah ya ba ndele
0: mo nji alaji tun de bodu
1: adupe pe okun
0: e se o
1: lowo titi yin na
0: adupe
1: oju oni ti
0: amen
1: e ma ma se abi amadu to ni
0: olohun se
1: e ri na ni se kuge kuge mo ro bi o si ya baba ba ndele le
0: abi
1: o na ma se bi ya wo se gene wa
0: abi o
1: ele le wa le dada wo ho bi
0: se yan mo ri ta ya bi se na ti dan
1: de ke ne kuge kuge
0: kuge kuge ara
1: aduwe aba ope eyin na ope
0: amen amen
1: eh won ni fe nikan saru enikan
0: amen amen
1: to to do bolu de thank you very much
0: thank you musika wa la ja kan ku toju re
1: ah the law
0: toro
1: I be won ni be ni
0: ah ala
1: the law
3: mami no
1: ah eh se ngbo gede ka ta de
2: bo se bo se ri na so ni
1: e ara se ka gba fu o re mi ko yi
2: lo
1: an toju mi
2: o an toju yi
1: ah mo ma sin ga
2: because e shine
1: oda awari ga
0: patewo fun
1: oda bi o te wa me ni ro leyi
0: o te bo
1: o te wa ro leyi
2: alaye ro ni
1: ah seri o te kari leyi o eh wa ni mo do be sadi la pa be
0: o le yu eke
1: aso na oro yi be lodo ti e ne ada ko si wala olo olo de alagbekele mi
0: o se ti da banu
1: olo la alagbekele mi o ti mo pe won le gbokale bayi
0: abi
1: awa dupe eh ri pe ni jejo mi ta ba oro de eh awa kere emi ta ba oro de ni jejo eh lori oro awon mami edapun eh bo ni se eh abule ko yin abi yin le ko
0: abi
2: eh won lo pe
1: lori oro ti pastor
2: won lo
1: pe eto eja gbo
2: ona won o se lawo ma resolve
0: eh
2: ni link to so
0: oro koko wa da bayi nitori oro
1: eh
0: eh won yan ni won ma resolve eh
1: won le ba se ki se pe to ba di pastor awon ma resolve eh ni
2: won awon ati pastor ti jo rira bo yo ni won expect a feedback from pastor ni or something like that shame shame ranti
1: oda bo wa bo na ba lanfa de ati mo gbo wa eh dori oro ti se abule di regular customer wa a ka ba ya ka so pa jo seto
2: be ni jabu
1: eh jabu jabu ni laduwa ka sa ji yo gba pa jo seto bayi
2: be ni
1: eh eh dori ko presenter wa nu
2: la ju
1: to wo pe yo pe wole lati ada mo wa pe ma n gbo radio na ko se suru bi a ba gbe oro ti awon omo mi idile a lanfani ati pe ohun na abi yo lanfani ati pe wa wole eh ah ojo iwa lo baba ni ka pe iya doro kan nisin o si se ka ba oro yen so debi kan ba fi lo poluwo oja boya bi abule ma mento si ka fe ka pe ohun ka tara so leyin gba na ka wa so titi mama abule la pe o 091 36 55 6 9 5 2 tabule la wi o ko pe wole la pa 091 36 55 6 9 5 2
0: hello
1: hello akura le si abule ni e
3: baba
1: presenter wa lati lanu wa e mo le ba oro de pelu pastor
3: mo fi so fun yin je
1: ehn
3: mo fi so fun yin je do mo ni pe pastor wa so do mi
1: e do wa fun mo ti wa ranti di lo wa fun wa fun one time ranti mo to fi ni won le to wa se pe ti aro na won ba wa to wa pe te ni gbo gba ti won ba wa se pe ranti le mo wa
2: yes
1: Botirino, sir.
2: It's true.
1: Botirino. Oh, Baba Lamvania, to prepare a cook, you are. Ki, if Paddy, Paddy, like when you dance, okay, send me why you're tinning Pedro. So if you are never to buy one, come on, wa. Hey, meet our ball or dinner. Baba Lamvania, to be see, cook, we. And that one bully in the color, and so am I, JK, I want to come by, pay. Hello.
3: Abule na ni.
0: Abule, okay. Mr. Sadu
1: ko. Ade o da mi agboro si ni pe se yo ko wa la gbo ja ba gbo wa to wa ni ko wa le anytime.
3: E ma gbo mi ati mo o ti wa ni nije gbogbo.
1: Okay.
3: Mo di wa fa la ibo ni ka to se le nbe mo sa la yin fun ni mo sa yin fun leri beto nije jo mo pin.
1: Mo pe ni je ni tesiwaju oro na de bayi
3: mo so fun leri mo so fun yin ti mo pe mo ni pe a wa ni court lori e
0: be
3: ba gbagbe
0: be ni lori pelu church kan e so
3: o ni baba pastor e pastor mi baba to pe ni ba se lo pe ki ma se awon ta ba ti lo court pa o ma join wa
1: oda
3: emi ta jo sati si go
1: so awon ti won wo bi le re yen le jo lo court yi
3: bẹ́ẹ̀ni.
1: Bọ̀ kìí se kó gbogbo ilẹ̀ rẹ̀ ni wọ́n kó lẹ̀ rákásá.
3: Kílẹ̀ sọ gbogbo ẹ̀ àníkọ́nà àti èyí tẹ́ta àtàfẹ́lòmíì náà bí ábí bá bí fáfọdẹ́ yìí kà.
1: Wọ́n fẹ́ kọ́lé ìwé nù àti gbogbo ẹ̀ mọ́ra wọn. Ada.
3: Mo sì jẹ́nu.
1: Ẹsẹ̀ wa mọ̀ pé bọ́rọ̀ máa ń sílò. Ẹ̀mí ẹni ọ̀rọ̀ kàn kì í pákẹ́.
0: Bẹ́ẹ̀ni, kì í sinmi.
3: Oye mi. Emi na ti wa so fun ba kan meji nije dogun tajo pade oni to egun emi je kini kan te ba ri le ifo olowo yin
1: to
3: oda ka ta jo se ne pa ise ke so ru la won fe gba ifo emi ko ta so ba yanju
1: oda
3: to
1: ara nu gba
0: emi o
3: e se gata
1: oda no problem ya lo jaba badari ka wa bere ti todo iya

0: Hello, I can't saw. I could ole. I can't le. Hello. Ah, I'm a little me.
1: What's in law?
0: In law. I'm in law. Woman and you as if you go. Ta. Odun ojidun ojidun. Kuro le o. Hello. Hello. Soro. Boya ke ku mi te wa ni.
1: O si fe
0: idam. Boya fe ke ku mi te wa ni. Abalo ababo rin ajo wa ni ijejo lori eto ti kaluku pe looto ni ya o lo o. Ama bo se giri gan ku, bo se awon agbe fo ba. Bo se awon omo ologun ajaye. Kaku telia
2: abi
0: awa so fun won pe araja tawa gambari yen won yi se
2: omo lu abi ni won
0: eyan ke eyan debiti ama wa fu ya bi teru omo ba wa bo si si gege be na n toto leti tori pe awon iya dodo won abi mi ba tin soro bi o ba ti jo be ga je ngbo hello Da, ekuro le ma.
3: Eko le.
0: Tu da bolu de loruko mi lati Diamond 88.7 FM je menle lorin. Ba pa ju lo lori eto ta pe ni
2: kootu mekun na.
0: Lori oro ile ya
1: Yunus Komolafe.
0: Ya Yunus Komolafe ti won wa ni jejo. Won la won ori ope. Ama won ri yin. Wọ́n lẹ́yìn méjèèjì náà sì lẹ́jọ̀kòó níjọ́ táwọn kó ilẹ̀ wá. Wọ́n lẹ́yìn méjèèjì náà ni ẹjọ́ ń ṣe ẹjọ́ ń tà náà sì lẹ́ àwọn bá. Ṣùgbọ́n ní kété tí wọ́n lalẹ̀ ńgbà wọ́n padà débẹ̀ wọ́n ti bá píkì míì lórí ilẹ̀ yẹn. Tọ́ àṣẹ wá àṣẹ ìbọ̀. Ọpẹ ló wọn lọ lè wá àbí ọpẹ náà kọ pé àwọn lọ kóòtù ni àwọn lọ lè ṣe kínní àwọn lọ ṣe kínní ni nítorí wọn jẹ dọdọ táwọn fi dọdọ aláàjà táwà torí pé àwọn ni wọn ní nǹkan tí wọn sì gbé kalẹ pípẹ ẹ bá ń tà á gẹgẹ bí àlàyé àmọ o àṣẹ wọn àṣẹ ìbọ níjọ ìjọ yẹn ní tá a ṣètò tán tá a ní wọn wá rí àlàjà wọn wá ní àlàájà pé ẹyin náà. Ipe tọ ọrọ ló délẹ yìí ilẹ ni wọn rà wọn sì sanwó ẹ ilẹ lórí bó ti rí yìí a wá mọ ọ̀nà wo lágbe gbà ṣùgbọ́n ẹ̀yin ọmọ náà ló já dá alẹ́ báyìí mọ. Hello. Yes. Ami.
3: Ìyá kọmọ láṣẹ nọ́ra rẹ̀ ní ọ̀dọ̀ wa. Àwọn fámílì tí ó kó lẹ́rìí ní wa lọ́wọ́ tó ká máa bá wọn ta. Àwọn náà ni Ogambari fámílì. Àwọn náà ni lára àwọn náà ni Lajà Táwà Tẹ́ńkì. Àmọ́ lẹ́yìn ìgbà tí bàbá Gambari ṣàìsí, kò ju bí ọ̀sẹ̀ méjì tí báyìí tèmi náà ṣàìsí.
2: Yeah, sorry.
0: Pẹ̀lẹ́ kú ọ̀rọ̀ wọn.
2: Kú ọ̀rọ̀ o.
0: Ọlọ́run nífẹ̀ẹ́ yín náà nípa àwọn bá kíákíá
2: báyìí. Yóò ẹ pẹ̀ láyé. Ní
3: ọ̀ṣẹ́. Lẹ́nu ìgbà yẹn ni nígbà náà àwọn èèyàn bẹ̀rẹ̀ sí ní pè mí mo ṣì wá ní ọpẹ́ náà nígbà yìí láwọn èèyàn bẹ̀rẹ̀ sí ní pè mí pípẹ́. Àwọn ọmọ bàbá tó kó bẹ̀ fún mi o. Ìtọ́kúlẹ̀ fi ní àtúnájí mi pé wọ́n ti ń bọ́ sórí ilẹ̀ wọ́n ti ń fún gbogbo ilẹ̀ tà wọ́n ti ń ṣe. Nígbà tó ṣe díẹ̀ ni mo gbọ́ pé àwọn fámílì pọ̀ kú dìde wọ́n láwọn for the long. All I'm not named.
0: assignment in Melon lawyer na po.
2: Opo.
0: Mi won ba ti wa ri si e gbo je wa.
4: Yes sir.
0: Se ti gbo ba.
4: Yes sir.
0: Oju ni ti.
2: Amen.
0: Olorun fe to ile lowo.
4: Amen.
0: E ni gba eto na nu aiso nu are nu arun.
2: Amen. Amen. Amen. E si ni doku o.
0: Loja loja loja. Loja.
5: Diamond 88.7 FM.
6: Oh, bon tarigi niwa.
7: You love food, but hate the discomfort that comes after? The indigestion that ruins your mood. Don't let stomach discomfort control your day. Gascol Antacid delivers fast relief you can feel. It neutralizes excess stomach acid quickly, helping you get back to what matters. It's effective, affordable, and easy to find. No stress, just relief. Choose comfort. Choose confidence. Available in pharmacies near you. Gascol Antacid. Fast relief. Full comfort. Gascol is a product of Fitzin Healthcare PLC.
8: Hello, Oga, how do we do it? Yazu haka, na chingonata. Idan kaga wannan doyar, zaka yi tsammanin giwa ne. Kwargida, fara murna kawai. Doya na manya ce sosai.
9: Da tsarin MTN Sachet Bundle, za ku iya kira mai sawo katin naira 200. Zai baka damar yin kira akan kwabo 16 duk da kika. Danna 312*7#. Zabi lamba biyu don shiga tsarin MTN Sachet Bundle.
10: Diamond FM, Adeori Okin, Kojota Yekeye.

0: láṣẹ ọlọ́run a ní ìdààmú o ẹ kú ilé ní gbogbo tí ẹ bá ti láyọ̀ láǹfààní àti máa bọ̀ a. ire àjẹ́ǹjẹ́ dalẹ́ ìfà tí ò ní fà yín lápò ya. eléyìí tí yóò mẹ́yìn náà kúrò láwùjọ àwọn tí wọ́n ń ṣe bẹ́ẹ̀ tí wọ́n ń tẹ̀sí mẹ́sẹ̀jì láàárọ̀ láàárọ̀ pé dákun ẹ̀bùn wa a ní ntaajẹ. nínú tí ọ́tàbùkù ẹni jù láyé ó ní kí èèyàn ó di ẹni tí màá tọrọ lọ́wọ́ ọ̀yàn. wá gbọ́ o ìwà gangan nílò láti yí ìpinnu rẹ padà gẹ́gẹ́ bẹ́ẹ̀ ti mọ̀ pé àánímú tí ò ní ṣe yín láǹfààní àánímú wá fún yín bẹ́ẹ̀ bá ti gbọ́hùn yìí. ìdí ẹ̀gbọ́n rèé ńgbà mo hé tí mo kò ó ni mo ní gbogbo ẹ̀yàn ọmọ orílẹ̀-èdè nàìjíríà pátá ẹ gbọ́dọ̀ jẹ́ nínú àǹfààní tí ń lọ lọ́wọ́ yìí. ẹ máa wò ó pé kí ni gbogbo àsámà tí ń pa yìí kí lọ dálé lórí. bọ́ọ̀ bá fẹ́ máa ń tọ́ dálé lórí ìwà gangan jòkó kọ́ gbọ́ fún tàkókò yìí kó lè fi rí ìgbésí ayé rẹ tù ní. ìpinnu tó ṣe tí ó yí ìpinnu ayé rẹ padà lọ́dún tuntun yìí òun gangan mo gbẹ́tọ̀ ìwà fún tàkókò yìí. bí n bá ní n bẹ́ẹ̀ fún yín kò ní dùn lẹ́nu tèmi gan-an fúnra mi o. èyí náà ni yorùbá bíbọ̀ tí wọ́n ní oníkan ní sọ pé kinní kan oyè yín náà ń. bọ́lọ́fà bá ní mo ta á jẹ́ pé n tí ó ṣe yín láǹfààní ọ̀hún gangan ni. nígbà mo rí iléeṣẹ́ design your life.
1: ìpinnu tí mo ní mo kọ́ sílẹ̀.
0: tẹ́ ẹ bá máa ń tán dá lára ń bẹ̀ wá láìsí aláì ẹ̀yin kò ní ẹsítéètì. ẹ̀gbẹ́ mo mìíní pẹ̀lú pẹ̀ ní ẹsítéètì ẹ̀ ní ẹsítéètì láti darapọ̀ mọ́ pápákọ̀ ni. torí ọ̀pọ̀lọpọ̀ èèyàn tán ti rò páwọn ò lè jẹ́ nǹkan kan mọ́ nílé ayé yìí gbogbo wọn pápátá ni wọ́n ti rọ́wọ́ tìbàkù táwọn náà ti ń ṣe fún mọ̀lẹ́bí. ńgbà wọ́n yí ìpinnu wọn padà tí wọ́n gbé ìgbésí ọlọgbọ́n ní kété tí wọ́n gbọ́ ohun tí iléeṣẹ́ design your life gbé wá. ẹ náà làwọn náà fi ṣàjẹjẹ ara ni wọ́n fi ṣe àtòlé ayé wọn lódi pé wọ́n ná mílímílí wọ́n ná thousand thousand. ẹni ó ti rò pé òun ò lè rí recharge card 2000 naira rà. wọ́n wá dẹni tí ń mòyàn ní 20,000 lọ́sọ̀ọ̀sẹ̀. ẹ rí pé kinní ọ̀hún ó ní bó ti jẹ́ ni. àwọn eléyìí ṣe pé wọ́n ní ẹ máa kiri ọjà tí bàtọ́ wà á bu gbá o. ẹ kọ́ kalẹ̀ sí ọkàn yín pé ẹ ní kiri ọjà kẹ́ ẹ tó di ẹni làmìlàmì láka láwùjọ. pẹ̀lú ọ̀kan ọ̀jọ̀kan ètò yìí tí iléeṣẹ́ design your life tí wọ́n gbé wá. bẹ́ẹ̀ bá gbọ́ ọkọ̀ yẹn gangan wọ́n ń sọ fún yín nù pé ọwọ́ ara yín náà lẹ́ẹ̀fi sọ ń tẹ́ jẹ́ tí èsì ti rárá ràdá ò ló ní léyìn tó jẹ́ ti dáadáa. ilé ayé yín ọyẹ àṣọ ẹ wò ó ẹbí má ni máa fà á lọ fúnra mi wà láì tàlà iléeṣẹ́ design your life ó tó bẹ́ẹ̀ ó kọjá bẹ́ẹ̀ ó jù bẹ́ẹ̀ lọ ni. ẹ jẹ́ ń gbé wọn wọlé àwọn tó jẹ́ aṣojú iléeṣẹ́ design your life wọ́n ti wà pẹ̀lú mi nínú yàrá kulu mọ̀ láàárọ̀ eléyìí tí wọ́n ṣe gbogbo ẹ̀ fún yín ẹ lọ́kọ̀ọ̀kan ìjèjì àjọ máa ta kinní ọ̀hún síra wọn ni o èyí ti ń bá rí i pé wọ́n fẹ́ fi yàn yín jẹ wọn ọ̀fẹ́ jùlẹ̀ fún yín ẹ mọ̀nà èmi ti yàn yín tèmi torí tí yín lèmi fi wà ń gbà lọ́wọ́ wọn fún yín. ẹ jẹ́ wọn wọlé àlejò mi ẹ̀ka ẹkú dé bí àkókò yìí o.
2: ẹ ṣeun gan olóòtú mo kí gbogbo ará ilé tó ń gbọ́ mi lọ́mọdé lágbà lọ́kùnrin àti lóbìnrin pé a kú dédé àkókò yìí. orúkọ tèmi ni ambassador Jimba Jamiu tí mo jẹ́ ọ̀kan lára aṣojú iléeṣẹ́ design your life international.
0: mo fẹ́ kẹ́ ẹ sọ fún wa lẹ́kùnrẹ́rẹ́ láì ní fígbà kan bọ̀ kan nínú kí ni iléeṣẹ́ design your life kí lọ́ọ́ dálé lórí àti pé bó làwọn ọmọ orílẹ̀-èdè nàìjíríà ó ṣe darapọ̀ mọ́ àwọn títí ń jẹ ọ̀pọ̀lọpọ̀ àǹfààní tí wọ́n ti dánlówó dọlọ́rọ̀.
2: ẹ ṣeun gan olóòtú fún àwọn tó bá ń gbọ́ wa ní ìgbà àkọ́kọ́ tí wọ́n ṣẹ̀ṣẹ̀ ń gbọ́ nípa iléeṣẹ́ design life international. iléeṣẹ́ design life international jẹ́ gbajúgbajà iléeṣẹ́ tí ìjọba fi òǹtẹ̀ lò gẹ́gẹ́ bí iléeṣẹ́ tó ń bá ní rí sí ọ̀rọ̀ okòwò ṣíṣe lẹ́yìn tí a mọ̀ sí business consultancy. bákan náà a máa ń ran àwọn èèyàn lọ́wọ́ nípa ọ̀rọ̀ ajé wọn lálẹ́ ní máa yá owó tàbí jẹ gbèsè. iléeṣẹ́ design life international jẹ́ iléeṣẹ́ tó ń bá ní wá ọ̀nà àbáyọ sí ìgbésí ayé ẹni láti gbé ìgbésí ayé rọrùn láti máa rí owó ná láti máa rí ọwọ́ kìbẹnu. a dá iléeṣẹ́ yìí sílẹ̀ láti máa kọ́ni nípa bí a ṣe ń ṣe òwò jèrè fún àwọn tí wọ́n bá ń wá ọ̀nà mìíràn láti fi kún iṣẹ́ tí wọ́n bá ń ṣe lálẹ́ ní jẹ́ pé wọ́n fi iṣẹ́ tí wọ́n ń ṣe kalẹ̀ gẹ́gẹ́ bí another source of income.
0: ọlọ́run iléeṣẹ́ design your life ntẹ́ ti kà kalẹ̀ yìí ọlágbà ò gbogbo nǹkan yìí làwọn èèyàn máa wá káàkiri. ẹ pé bó o ló ṣe fẹ́ jẹ́ rọrùn ó dàbí pé ìrọ̀rùn lẹ́fẹ́ gbédè yìí o ẹ bá ń sọ ní wúlẹ̀wúlẹ̀ mo fẹ́ káwọn èèyàn mọ̀ dáadáa.
2: ló dáa fún yín olóòtú sẹ́rí ètò tá a gbé wá fún àwọn ọmọ ènìyàn ètò yìí wà fún àwọn òṣìṣẹ́ ìjọba tí wọ́n ń gba sálárì tó jẹ́ pé kí sálárì tó dé wọ́n ti ná owó náà tán ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ni wọ́n ń rí owó tí wọn ò dẹ̀ ní àkójọ. tó a gbé ètò yìí fún wọn láti fi kíréètì ọrọ̀ fún àrọ́mọdọ́mọ wọn tó wà fún òṣìṣẹ́ ìjọba oníṣẹ́ ọwọ́ àti oníṣòwò ó wà fún àwọn gráduate tí wọ́n ti parí iléèwé tí wọn ò ríṣẹ́. ẹ rí i pé láyé ìgbà kan wọ́n ní tó o bá kàwé rẹ o bàtà rẹ á dún ko ko ka o tó o bá kàwé rẹ o bàtà rẹ á wọ́ sẹ̀rẹ̀ rẹ nílẹ̀ o èyí ń láyé ìgbà kan ni. ọ̀pọ̀lọpọ̀ àwọn gráduate ní gbé certificate káàkiri láti bí ọdún márùn-ún sísìn tí wọ́n ti wá ń di alábùkù ní agboolé so o si wa fun gbogbo awon eni ti ogborire ba nbe nkan ti ileise design la fita national wa fun niyan
0: e so kini kan nisin
2: be ni
0: lo wa fun awon ti o nbe orire ba nbe
2: be ni
0: ah se o nba orire mo gbe yan ni
2: ah be ni o gbogbo eni to ba mo pe ohun ni dada to n fe da nle aye ti owo ro ti to dada na o mo wa gbogbo oni lati ma sare ki lati di olorire ni idi ni ti o je pe afojuso ileise design la international ni lati mu idekun ba awon mo orilede nigeria idi ni ti ileise design la international fi gbe eto kan tan pe akole re ni success pathway kale fun gbogbo eni ti o ba nwa ona abayo si igbesi aye won
0: eni success pathway ba ba gbo itin je success pathway gangan e ti ri pe ona seyori ina ni awon eyan ma soro kan wa ni ba o re ni bala ola ki ya se dem so fun wa ni isin ni pe gbogbo eni o ba se tan ati ba le ise design your life international to ba se tan ati ba won se to se tan ati wonu won ati o ni jade mo to ye pe ko ti e ni ronu ati jade se en so fun wa ni isin pe ona won ti di rorun lati dolowo dolorun o
2: ah e seun olotu se ri olotu kirakita o dola ka si se bi ero da nkankan lati di olowo laye yi olotu formula ni system kan ni e fin dolowo se ri formula yi elomi mo sugbon ko lo elomi o si mo formula yi idi ni e ti opolopo awon eyan fin sise bi erin to fin jeje iliri gbogbo eni ti olorun ba kadara pe ko te atejise yes si number te a fe pele ri eto yi ah mo kin ko rire
0: eh olorun o e bo ba je mi ni nti nkokko se bayi ni pe ero bani soro mi ni mu dani e mu ero bani soro yin dani be tin gbo ohun mo ni kan ma ti pe ni o e mo pe eyan ma mura sile ngba mi di orire elomi isire orire oba nibi to wa yo so ma wo pe baba ni ase ni sin amo bi ti oja si ina lo tun ti fe ko ma si ohun bo ba je eyan ti ma ronu pe en te gbe wa yi so le work fun mi sa o ni tete ni lo si waju o kokko gbe igbesi ologbon igbesi ologbon to ba wa gbe ohun o gangan ni o wa fun o ni akomona ta so le kan pe success pathway o ni fun o mu ero ba ni soro re dani ke ma wo ra yin bi igba te eyan wo oro ti o ma je dale bi igba ti nwo lo kan ni o se mu ero ba ni soro dani e ba pe number fun won
2: olotu kin to pe number yen gbogbo titi n gbo mi mo ki won ku orire ni dede akoko yi tori eto yi ni mo gbo ni bi odun melo kan seyin bi odun die bayi seyin to yi igbesi aye mi pada si dada eni mo je agbabolu nigba kan ri to je pe ise bolu gba ni mo mu layo gege bi career mi to mo gba bolu titi mo pada fere tin bi ise bolu ni leyin igba ti mo fi ise bolu le eto design life international ni mo gbo ti olorun fi se gbigbadura fun mi
0: role meji
2: leni mo ti wa lara won top earners idi ni ti a fi gbe eto yi kale lati fi ko awon eyan ni formula bi eyan se le di olowo oloro lati fi di eni to le da business ara re sile ati lati fi fe business won loju iwo kan gbianju ko wa lara awon ti yo kopa nibi dan leko yi
3: ni ojo Saturday September 19 ni NUT Hall Asadam ni adojuko item 7 to wa ni ilu Ilorin ipele meji lo ma waye ikan ma waye ni gerege ago mewa aro fun won to ba ma raye ni aro ikeji ma waye ni osan ni ago meji gerege fun won ti o ba ma raye ni osan
2: mo fi da yin loju wipe eyin na ma wa lara won to ma dupe fun olorun to si ja si pe mi si gbogbo egbe yin ba tin na owo

0: olotu ta to pe number na siwaju gbogbo eyan ti o ba fe ko pa nbe anfani eto rire yi
1: 10,000 ni owo ticket ti o fi wole sibe
0: amo eyan 75 to ba kokko pe to ba kokko te atejise yes wole ko soju saju nbe orogun ya mi ni se mi o si nbe gbogbo awon 75 to ba kokko pe to kokko wole si ori ero bani soro wa
1: 1,000 ni o fi se wo wole sibe
0: gege bi n te so anfani to agbe kale fa awon to ba kokko wole niyan
2: ebi o e tin da kini ohun po o se awon ti won ba je 75 ni isin ti won ba kokko te ajeje yes to ba kokko wole te wo daada te je sira won olohun o bo ba je mi ni won ni se success pathway ina lele ilu oto awon to ba wa te wole to je pe o pe leyin awon 75 fun e da ko tete ba release number
0: okay number ti won te atejise si o ni
3: 081 05 31 03 23 081 05 31 03 23 lẹ́ẹ̀kan sí 081 05 31 03 23
2: nọ́mbà tẹ́ ẹ pè ń ẹ̀dákun ẹ bá ń tún pè lẹ́ẹ̀kan sí àwọn àkẹ́sì mẹ́bí dá ń wá báyìí rò torí fóònù màmá ẹlòmíì ni ó lò ẹlòmíì fóònù ọkọ rẹ̀ ni ọ̀sẹ̀ máa dúpẹ́ pé bàbá alágbájá ẹ sáré fún mi fóònù yín toro fẹ kópa níbi eré rẹ yìí ẹ bá tún nọmba yẹn pínlẹ kan sí.
3: 081 05 31 03 23 081 05 31 03 23 lẹẹkan sí 081 05 31 03 23
2: gbogbo n tí a ti ń sọ láti ẹ̀ka yìí tá a mú wá fún yín láti iléeṣẹ́ design your life international òun ni pé kò dí ọ lọ́wọ́ kó o ń ṣiṣẹ́ ìjọba kó o mọ̀ kópa kò dí ọ lọ́wọ́ kó o ní bísíǹnẹ̀sì rẹ tó ń ṣe kó o mọ̀ kópa ẹ̀mí jọ ní mọ́rúwá ni mọ́rúwá ti ń ṣe ìtì tómi jẹ kó tó jẹ o torí n tó fi ilẹ̀ dọmọ àrọ́mọdọ́mọ rẹ tí wọ́n jẹ́ ńbẹ̀ tí ọmọ jẹ́ àǹfààní tí àwọn mọ̀lẹ́bí rẹ ò tún máa wá wẹ̀ nínú rẹ̀ tọ́jẹ́ pé wọn à ní lè wẹ̀ tán títí ayérayé iná lọ́yẹ káwọn ò fi ilẹ̀ o máa wọ àwọn bàbá bàbá tán ti lọ ẹ̀rí àwọn míì ní ìsìn wọn láwọn ń jà sílẹ̀ ilẹ̀ táwọn bàbá wọn fi ilẹ̀ ni wọ́n ń jà sí kí ni wọn náà fẹ́ fi ilẹ̀ fọmọ darapọ̀ mọ́ iléeṣẹ́ design your life international lónìí kó o lè rí ogún ayérayé fi ilẹ̀ fọmọ rẹ ẹ wò ẹlẹ́kun nọ́mbà yẹn sẹ́ ẹ bá ń tún pè fún wọn sí.
3: 081 05 31 03 23 081 05 31 03 23 lẹ́ẹ̀kan sí 081 05 31 03 23
2: ọ̀dà nọ́mbà iná lẹ́ti gbọ́n àìrẹ́fọ̀n talẹ́ẹ̀mejì gbọ́n mi dáadáa àìrẹ́fọ̀n talẹ́ẹ̀mejì ẹ̀kan iná ní ẹlòmíì ọdún tó kọjá ọlọ́run o báwọn tí ṣètò lérí rédíò bá ṣètò tábàá ẹ mọ̀ gbọ́ ẹ dákun àti ìjẹun ni àti ìṣègbà ni ń gbọ́ jẹ́ pé n ta bá gbé wá fún yín tí ó ṣe yín láǹfààní ẹ̀yìn tètè mú ibi ìlàtúgbédé yìí o kò bá dá kó o tètè ronú jinlẹ̀ kọ́ ọ darapọ̀ mọ́ iléeṣẹ́ design your life international kí wọ́n náà ó lè di ẹni tí ọmọ fún yàn tó wọ́n rí ọmọ wà lókè tí ò ní máa wà ánílẹ̀ mọ́ nígbà gbogbo ẹ dákun ẹ bá ń gba àwọn tán ń gbọ́ wa níyànjú ẹ bá ń gbà wọ́n ní mọ̀ gbogbo àwọn tán ń gbọ́ wa ní ìsìn ẹ bá ń gbà wọ́n ní mọ̀
0: gbogbo ara rẹ tó ń gbọ́ mi àdúrà ẹlòmíì ti gbà tipẹ́ but àìnákèsí àti ìdágunlá ló fẹ́ lòmíì ní ìṣòro tó bá gbé tó máa ṣe ẹlòmíì láǹfààní tájà rẹ ó fi gbà ẹ pé mo sọ pé nígbà tí mo tọrọ lọ́dọ̀ ọlọ́run pé kó sínà fún mi ètò yìí lọ́lọ́run ló fún mi ìwọ tó ń gbọ́ mi báyìí ọlọ́run ti fẹ́ lo ètò yìí fún láti yí ìgbésí ayé rẹ padà so tètè tara kó o mú fóònù rẹ kó o tẹ mẹ́sẹ́ẹ̀jì yẹ́s sí nọ́mbà tá a sọ kalẹ̀ ni.
2: Ẹ ṣeun gan gbogbo ẹ̀yin tí ẹ̀ ń gbọ́ wa fún dédé àkókò yìí kì í dùn kó pọ̀ sókè lọ́bẹ̀ ogẹ́ o àti ṣe rí ire sì ní tó ń sọ pé kò jẹ́ ọ́ jìnà òun àti mú wá sí dédé ọwọ́ àrọ́wọ́tò rẹ báyìí ìwọ lọ́wọ́ àkù kó pinnu mo fẹ́ jẹ èèyàn lọ́dún yìí ni mo fẹ́ wà lójú kẹni ọ wà lọ́wọ́ rẹ o títí ìgbà míì tẹ́tùmọ̀ láǹfààní láti pàdé mi lórí àkànṣe ètò yìí ìfi àsìkò yìí sọ fún ọ pé iléeṣẹ́ design your life international àwọn ló lè yọ kúrò nínú òsì tí wọ́n sì sọ ọ́ dọ́lọ́rọ̀.

0: diamond. 8.7 FM, shining supreme.
1: Dúró náà kó o tó ra multivitamin yẹn, béèrè lọ́wọ́ ara rẹ̀, ǹjẹ́ ó ń fún àwọn ọmọ rẹ̀ ní aṣara lóore tó pé pé.

0: Kò sóhun tá lè fi ìlera wa, kò sóhun tá lè fi wé o. Gbogbo ilé téyàn bá kọ́, gbogbo ọkọ̀ téyàn bá rà. Abálájọ táwọn àgbábọ̀ tí wọ́n ní ìlera bá ìlú ògùn ọrọ̀. Ohun téyàn gbọ́dọ̀ fi ṣawẹ́wà, ohun téyàn gbọ́dọ̀ fi owó ọyọ̀ bọ́kẹ́ mú, òhun ni ìlera o. Ẹ wá fi àpèrè tẹ́. Ilé-iṣẹ́ Health Code. Ẹ̀yin náà mọ̀ wípé bàbá sọ̀rọ̀ nípa ilé-iṣẹ́ tó mú ọ̀rọ̀ ìlera ní bàádà lọ́kùnkúndùn. Ọkọ̀ gbòógì ni Health Code jẹ́ o.
1: Ìwọ Sátidé.
0: Ẹ wá jẹ́ máa fi léèkì yín káàbọ̀ sórí ètò. Níbi tẹ́ ti láǹfààní láti máa pàdé ọ̀gbẹ́ni síbẹ̀síbẹ̀. Ẹ á jọ ṣètò ti àkókò yìí ni torí wípé yóò ṣe gbogbo wa pátápátá porogodo láǹfààní. Gẹ̀rẹ́gẹ̀rẹ́ báyìí ni àgbẹ̀ wọ́ tọkọ rẹ̀ lẹ́yìn. Ọ̀gbẹ́ni síbẹ̀síbẹ̀ ẹ tún kú dédé àsìkò yìí lẹ́ẹ̀kan sí o.
2: Ẹ ṣe a kú àkókò yìí.
0: Àdúpẹ́.
2: Gbogbo ibi tí ìkànnì yìí tí wọ́n ti ń gbóhùn mú kí wa wípé a kú ọjọ́ dáradára yìí.
0: Ẹ ṣeun inú wádùn ayọ̀ wa kún ẹjẹ́ àtàkìní ọ̀hún kọ̀ọ̀kan kan torí àrọ́jọ́ mùsùlùkọ̀. Bàbá sọ̀rọ̀ nípa ilé-iṣẹ́ Health Code. Bàbá kí ni ilé-iṣẹ́ ìgbéga gan?
2: Ẹ ṣe olóòtú. Ilé-iṣẹ́ Health Code ó jẹ́ ilé-iṣẹ́ tó jẹ́ alternative medicine. O ni wọ́n ń pè ní Health Code. Àwọn bí wọ́n ṣe ń tọ́jú láti sẹ̀ǹdálẹ̀ ayé wa. Àwọn lókàlè ni wọ́n ń tọ́jú ara wa. Nírú àkókò bí èyí. Health Code náà wá gbé ètò ìlera wa. A ní àwọn instruments, àwọn ẹ̀rọ ìgbàlódé tí kò tí ì sírú rẹ̀ ní àgbáyé
0: rí. Kábíyèsí Olódùmarè.
2: Òun ni wọ́n fi ń yọ ọ̀rá kúrò. Olóòtú ọ̀rá a máa dín liver ènìyàn.
0: A máa ṣe àkóbá fún ara
2: wọn. Àbá pọ̀ lápọ̀jù. Tó pọ̀. Tí ò ní jẹ́ kí ara kí ó ṣe dáadáa.
0: Olódùmarè.
2: Àwọn míì ní arthritis. Tí wọ́n ń pè ní àwọ́ká. Àwọn míì ní chronic rheumatism lágúnlágún. Àwọn míì wọ́n ní ewo ara ríro ni. Àwọn míì bí wọ́n ṣe ranjú kalẹ̀ ní for good 6 months. Mo ti rí wọn tí wọ́n
0: ti. Kílẹ̀ ò fi mọ́.
2: Bẹ́ẹ̀ni fún odidi oṣù mẹ́fà àwọn orí orun sùn.
0: Kábíyèsí Olódùmarè.
2: Bẹ́ẹ̀ náà ni oríṣiríṣi ni ẹ̀rọ ìyá mẹ́lú. Àwọn míì ní stroke rọpárọsẹ̀. Àwọn míì fibroid. Olóòtú mi ò ní tẹ̀yìn. Ẹ wo àkókò tá a wà yìí àkókò tí ò wọ̀ rárá ni nítorí pé bóyá torí bí ìlú ṣe rí ni ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn ló ni wọ́n ń ṣe àìsàn aṣọkàn ni wọ́n dàbúra. Because a lot of them they are working cops. Ẹlòmíì kò lè rí òpó ná
0: òpin ẹgbẹ́ ló kàn síra wọn.
2: Yóò fi sí.
0: Yóò ti máa mí hẹlẹ
2: hẹlẹ
0: gúlegúle.
2: Kódà yìí ní tẹ̀yìn olóòtú.
0: Ẹnì sólẹ̀.
2: Seri Health Code. Gbogbo àwọn imbalances in the body system.
0: Àwọn kùdìẹ̀ kùdìẹ̀ tó sọ̀rọ̀
2: sí ọ̀rọ̀ àti ara láìsí pé ó ń lògùn sáábì aláfiṣe.
0: Kábíyèsí Ọlọ́run.
2: And irú ọ̀kan nínú wọn ni àwọn obìnrin míì ní fibroid. Àwọn ọkùnrin míì olóòtú mi ò ní tẹ̀yìn. Wọ́n agbára ti bọ́ lọ́wọ́ wọn.
0: Bí ẹni tí bátìrì yìí fóònù rẹ̀.
2: Because
0: ó ti lọ yán
2: yán. Ẹ jẹ́ sọ fún yín pọ́ṣẹ̀ fi ti pa ọ̀pọ̀lọpọ̀ sára. Àwọn ọkùnrin nísìn. Bí tó bá dẹ̀ ti wọ 1% kí ló kù.
0: Ọtán nǹkan yẹn.
2: Kò sí tí agbára ọkùnrin bá ti lè bọ́ lọ́wọ́ rẹ̀ ó di yẹntẹ́rì. And that is why today ẹ rí àwọn weddings tí wọ́n ti ná millions of naira ó collapse. Kí ló fà ọkùnrin ò lè ṣe nǹkan
0: kan. Kò lè ṣe
2: kò sóbìnrin tí ó gbà. Àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ni olóòtú.
0: Tọ́ bàbá ohun tẹ́ ẹ wá yànnà tẹ́ ẹ kà á lẹ̀ yìí ọ̀gbẹ́ni síbẹ̀síbẹ̀. Ohun yóò mú mi tari ìbéèrè tó kàn yìí sí yé. Ilé-iṣẹ́ Health Code wọ́n ṣe àgbékalẹ̀ ètò kan ní ìpínlẹ̀ Kwara lẹ́yìn tí ó ṣe ètò lórí tẹ̀lẹ́wọ̀n láǹfààní bàbá. Ìjọ wo ni ètò ìdánilẹ́kọ̀ọ́ yìí ìjọ wo ni ó wáyé àti pé bó ni ó ṣe lọ gan.
2: Olóòtú. Ọlá àti ọ̀túnla ni ó wáyé.
0: Ọlá òde yìí àti ọ̀túnla.
2: Àti ọ̀túnla ní ago mẹ́sàn-án sí ago mẹ́rin ìrọ̀lẹ́.
0: Ago mẹ́sàn-án àárọ̀
2: sí ago mẹ́rin ìrọ̀lẹ́ ní Equa Event Center ní Ìlọrin wa níbí ní challenge.
0: Nínú Ìlọrin tá a wà yìí.
2: Bẹ́ẹ̀ni olóòtú.
0: Lọ́la òde yìí àti ọ̀túnla.
2: Bẹ́ẹ̀ni.
0: Tọ́ bàbá ẹja tètè náwó gan kinní ọ̀hún torí pé àkókò kò bá wa sọ̀rẹ́. Àwọn nọ́mbà wo làwọn èèyàn lè pè báyìí bayi ba ti seto to tori pe mo mo ko te fe salaye te fe yanana fa won yan o po gidi gan ati pe awon eyan o se se kari ninu won ti won fe kopa ni bi eto idani leko ti o waye lolai ati otun lai asale ba n pe awon number yen jade
2: number 1
0: 080 333 3346 41 20 20 eja mo na ka si
2: 080 080 33 33 46 46 41 41 20 20 ekeji 080
0: tabi 080 39 39 63 63 63 63 73 73
2: ben
0: ni to awon number yi e ma pe lowo lowo ba tin seto itori pe eh eto idanileko ti o waye lola odi ya ti ni otun la ni Equa Event Center to nbe ni agbegbe challenge nilu Ilorin yo si ona afani to po awon ero igbalode eyi ti ile ise Earth Code leyi ti won ko wa lude yi yo ogbo eh yo mu ke eto ilera re ko dangadia yo si mu ko fese ni le dan eh ogbeni sibe sibe eje sori bere lowo yin ko to di pe a ma di gbadagbon wa kuro lori eto fun ti akoko ye kini pataki dani leko igan tori pe beyan ba nlo bi kan o gbudo mo irede ati bi ibi tin lo bo ti se pataki to eje kan wara le mo
2: be ni olotu seri agu ara wa opolopo awon eniyan seri ije ku je ti baye elomi je
0: ka biesi o
2: opolopo awon nkan ta nje ya ma ko ba wa awon elomi bi won se wa yan mi nito awon na mi di bi won se service moto won ti won se radio won ti won se wa seyin awon na mi di ki won service ara won nitori pe opolopo ko nlo lo ti ju titi okuririn loju titi
0: kanu bi kan ri
2: ko ri pe agolo lo wa lara re o kan da so bu mo le that is why today e ri opolopo iku po repete won ni ana o subu ana ko ji elomi a pare ti lo ese re ti lo oju be ori na ma e wi accident n gboro ni ego machine ni yo ko o siru le fe ni ran ta wa yi a feli feli mode and kila nso ni wi pe bi mot bi ojo ba ro ko tu ti o gba dota koja awon drainage si e ka ri loju ese yo ya ko titi kila fa ki keke ti di gota
0: ko ti di gota
2: ni to tell you pe gbogbo agu ara wa ngba mi elomi gbogbo sel e ti ku
0: kabiyesi olodu
2: gbogbo awon vein re ko si blood circulation kankan
0: eje oraye san
2: be ni pe ko aja si oraye san ko si eni to le wo and that is why awon ni ero ero ti igbalode ta so nipa re yi to je pe yo straighten gbogbo awon ibi to se kude kude gbogbo awon gedegede inu yen yo fa kuro and ona wo la fe ma gbe that is why today sir mo be wa ja mu ilera wa ni okun
0: no ko mudu
2: mo fe gbogun mo fe dogbon omo mi ni aya mi ni oko mi ni nkankan e wo bo ba ti lo o ti te mo
0: pare ni
2: that is why your health should be paramount should be number one and that is why today China is over 1.5 billion lotu
0: wow
2: bi eni yan ba ku logo ni odun ofo mi nibe that is why we are telling you today to eje amura because the last plan in China is 150 to 200
0: wow.
2: I stand to be corrected and here ni kankan awon orisirisi ayewo la ma se fun yin lati ola yen
0: lati ola ode
2: bani I will blood sugar re I will bp re engine yen go so fun wa equipment ta mi yen ro igbalode yen yo so fun mi aso to ba ni sugbon ko to le se nkankan ta ba ti ayewo ta se fun o egberun meji pere ni step 15,000
0: pẹlu gbogbo nte ka le
2: yi bani olotu
0: egberun meji pere
2: ni o fi se ayewo ara re
0: kabiyesi olodumare
2: to ba wa si ayewo ara tan
0: eh
2: to ba di pe yo a se toju re pelu enje yen owo ti wo fi mo mo wo da ni o tori even if you time there's nothing that is free
0: beni
2: and that is why today an pe ehun eniyan e jade kuro ni bi te wa because if you fail to move out from your comfort zone oju kan na ni wa wa bi odu adagun and that is what we are saying today kini awon target wa awon wo gbogbo eniyan lo wa fun ko ba ojo ori o mo ti ri awon omo 15 years 18 years to ni cancer ati la awon to ni fibroid ati la awon to ni bad eyesight ati ni orisirisi won ba yen awon ewo la gbogbo eyan ni sugbon awon to ba ti se awon jomo ijoko elomi le wa moto lati bi de nibusa only wade kalaba
0: ti o wa lori joko
2: opolopo waka awon accountant awon bankers awon tailor ati gbogbo iseda omo eniyan patapata ko si eni ti o ye ko service body o le mi fi ba so wi pe gbe ara re lo si ile iwosan mo je ki iwosan ko gbe
0: o je ki iso gbe o lo si ile iwosan
2: ba ti gbe o wa wahala de
0: mo yes or no
2: and that is why today mo fi pe wa e je jade wa every life mean that this olotu and I don't need to tell you what is good with Ghana. To yo koko ni koko ninu mama o mo nton da mu re is that o mo logo sabi alafi se awon eyan yo yo kuro ni mo si yoruba ni won ni da wo
0: lo mi yo ke
2: won na jade wa ko wa won ti o sele si o
0: so oda egbo e ja pe awon number yen lekan si ba ba tin kuro lori ategun bayi bayi e ma pe awon number e ma gbagbe o ona ode yi ati otuna ni eto idare leko yi o waye ni agun meso wuro si agun merin irole ni Equa Event Center Equa Event Center to nbe ni agbegbe challenge ninu ilorin oya o awon number o re lekan si
2: 080 330 3346 41 20 20 again 080 080 330 3346 41 41 20 20 number 080 080 39 39 63 63 63 63 73 73 again 080 080 39 39 63 63 63 7 7 3
0: So, other no footy, a coco ye, a mobile bill, or not your two lani, that in echo you, why you want to go one day. Muff your warrior, bokeh, muff your moon, little to repay in little terry. Ogunga Lugoro Benyo Basi Mojuto Boba Jimmy Manya Lowo in Kanya no Jajo Padembi, that in echo ye, Lona, at your two lani, your daff, or Emma Bell, Nino and Rodon.

ohun tó ṣàkàlà màgbò tó fi dẹ́kun ẹ̀rín rírín tó bá ṣe gúnugún ni awo kòkó mórí ẹyin ìgbé ayé lọ́kọláyà lèèyàn kọ́ gba sàtí ẹ̀kọ́ tó bẹ̀rẹ̀ kẹ́kọ̀ọ́ ní pẹrẹwu. Òpómúléró òpómúléró ilé ẹ̀kọ́ yìí fẹjú kẹ̀kẹ́ débi pé ọ̀pọ̀ ló ti rúlà ọ̀pọ̀ ló sì ti bá a lọ. Òpómúléró ohun tí kálukú ń bá fínra lábẹ́ ọ̀dẹ̀dẹ́ sọ̀tọ̀ọ̀tọ̀ ọṣẹ́ àti ìpalára rẹ̀ ló gbogbo láwùjọ yìí tọ́pọ̀ ò sì rẹ́ni bá rò rẹ́ni bá rẹ wọ́n dé mọ́ra lábẹ́rẹ́ ló bá dìran tó mọ́wọ́ lọ́wọ́ po. Òpómúléró èyí ló jẹ́ kí Diamond FM ó ṣẹ́yọ lálẹ́ ayé já gamboro fún gbogbo ẹni tí kankan kán mọ́ lórí nínú ìgbéyàwó lábẹ́nú nípasẹ̀ ètò kankan ká. Òpómúléró àsọ̀rọ̀ ọlọ́rọ̀ rẹ̀ dá fi kọ́gbọ́n láago mẹ́sàn-án gbogbo alẹ́ ọjọ́rú Wednesday lẹ́hùn máa pàdé àwọn onímọ̀ nípa ọ̀rọ̀ ìgbéyàwó àti ìlera. Òpómúléró ẹ fààyè lẹ̀ fáwọn atọ́kùn apèdè gbayì tí wọ́n pé lórí dáńtọ́ sáká tí kì í pèdè ìkókó lẹ́nu Bukola Omobori Owó ọmọ bíi àti Babatunde Aziz Ọlọ́yẹwàn. Òpómúléró aago mẹ́sàn-án alẹ́ ọjọ́rú Wednesday lọ́sọ̀ọ̀sẹ̀ lẹ̀tọ́ yóò máa gorí afẹ́fẹ́ fún gbogbo àwọn ìlàkọjá àìlera tàbí àwọn ọ̀rọ̀ tó rújú lórí ọ̀rọ̀ ìdílé ẹ máa fi àtẹ̀jíṣẹ́ SMS WhatsApp message WhatsApp voice note ránṣẹ́ sórí nọ́mbà yìí 08106747573 08106747573 kí tọkọtaya tàpọ́n tómi dantà fẹ́sọ̀nà gbogbo jẹ́ ká jọ pàdé lórí ètò. Oh,

0: Ìyálé
1: tí ìyàwó lọ lọ.
2: Omi ẹ̀ àbí ìgbàdé bá ti jẹun jọṣẹ́ ṣọ́ọ̀bù kan náà tí wọ́n dé nílùú ìyálé tí ìyàwó lóòótọ́ kọ́ lọ́wọ́ sànú wa. Tó ká mọ̀ fi lè kọ́gbọ́n ká mọ̀ fi ṣàrí kọ́gbọ́n ní gbogbo àyè tá a bá bára wa. Pé ní gbogbo àyè ká àyè tá a bá bára wa dẹ́ẹ̀dẹ́ẹ́ mìíràn họ gbogbo à ń gbégún níta à ń gbẹ́kú kalẹ̀ sọ́hun à ń bọ ọmọkùnrin rìn wọlé ẹ̀jẹ̀ á máa fọmọlúàbí rìn ká máa fọmọlúàbí ṣe o mẹ́wàá ń bẹ lẹ́yìn mọ jẹsẹ́ mi ń so mẹ́wàá ń bẹ lẹ́yìn rẹ̀ gbogbo ẹ̀yin okùnrin dẹ́ẹ̀dẹ́ẹ́ ọ̀dọ̀wọ̀ yín ẹ̀lú ẹ̀ kalẹ̀ o ẹ̀ka alẹ́ o pọ̀mọ́lẹ́ lórí o.
0: Àdúpẹ́.
2: Bẹ́ẹ̀ni.
0: O mọ n tó pa. Obìnrin yẹn mọ n tó pa ọkùnrin yẹn sórí rẹ̀.
2: Kéde
0: bóyá bàbá yẹn ọkùnrin yẹn kó lo oògùn. Ó ti ní nǹkan tó pa bóyá ó ti ní nǹkan tó fẹ́ fàyọ ń bẹ̀.
2: Kábíyèsí Ọlọ́run.
0: Pa òun náà ni ẹ jẹ́ kó máa mú òkú kóbìnrin yẹn kọ́ ìyàwó kó má di ẹ̀rù tá sí rárá.
2: Tọ́ lọ bá tán.
0: Àwọn òbí wọ́n lè sọ wípé ọ̀dọ́ mú ọ̀rẹ́ rẹ̀ wá pa kò jẹ ko òun tó mọ tó pa. Lórí tí a bá sọ pé òun mọ tó pa pé o ṣe irọ́ ló pa.
2: Wọ́n jẹ́ ọmọ ọ̀rọ̀ nǹkan ẹ̀.
0: Ayò kó máa mójútó.
2: Ọ̀dà. Adúpẹ́ ṣeun ojú òní tẹ̀yìn náà. Adúpẹ́.
0: Ọmọ bíi ọ̀dálẹ̀ tẹ kó lé bolo
2: sára. Àjọ wọlé padà ní ìsìn ẹjẹ sáré dẹ́ka kó lówó ọjà kí n lọ kí n lé yọ wọlé padà. Yọ wọlé padà. Bákan náà gbogbo àwọn ọkùnrin ẹjẹ́ á sọ́ra fún àti máa lo nǹkan agbára torí pa afẹ́gagbára afẹ́ jagbára ẹ̀dákun torí ọlọ́run ẹjẹ́ á máa fọmọlúwa a ti ṣe lórí ètò yìí àwọn oúnjẹ tá a lè máa jẹ tí yóò mú kọ́mọkùnrin ọmọ jí pépé àwọn nǹkan tá a lè máa mú tí yóò jẹ́ kọ́mọkùnrin ọmọ jí pépé gbogbo ẹ̀ láti sọ lórí ètò yìí bóyá tún padà tuntun gbèrú wa láwọn oúnjẹ tó yẹ ká máa jẹ àwọn ìjọ tá a ṣe gan àwa nìkan kọ́ la da sí aṣojú òpó ìpínlẹ̀ ni ta ní káwọn èèyàn máa pè wọlé pé kí la lè máa jẹ tí yóò jẹ́ kọ́mọkùnrin ọmọ jí pépé tí yóò jẹ́ kọ́mọbìnrin ọmọ jí pépé kí làwọn èso kí làwọn mímu tá a lè máa mú yàtọ̀ sí káàmù fònàgáwú yàtọ̀ sí káàmù kinní kan mọ́sùnlé yàtọ̀ sí káàmù gbà lẹ́kùnlé gbà níwájú lé táwọn mukumu yìí yàtọ̀ sí pé káàmù gbogbo ẹ̀ láti ṣe lórí ètò yìí á tún padà tún rí fisiti ẹ̀ fún bá mi kọ́ káyébà a máa mọ̀ mú kú mu wọ̀nyí káàkiri ni kọ́kàn wọ́n lè papọ̀ ká lè wà bí ọmọlúàbí pẹ̀lú àwọn ìyàwó wa nínú ilé a ní ìdààmú ẹjẹ́ ndẹ́ka polówó ọjà kápọ̀ lóhun táǹtà àti wọ̀nyí tàbá bá polówó ọjà tá a darí dé a ṣe bẹ́ẹ̀ tọkọ́sọ́ sábàlápàá 2 mọ́ ń lọ mọ́ ń bọ̀ n ò tí ì dé ẹ má gbé kó ń bẹ̀ lẹ́rọ̀ o aburúkú ni wàá ṣe.

0: e ka bo pada sabala elenkeji nibi ti ati mo gege ba ti mo wi ni gugu gba pe abala elenkeji ori ba kan sugba bala lakoko e ja pada lo be kaluku toju wo ya ti mo ti won fe fun arabirin yi pe to to ba gbera bayi wo na to bayi
1: ilu gagala pe
0: be ni
1: ba su koju se nikan ni ko selo
0: gege bi oro mo bi ni gugu gba pe ototo lo ni kaluku ju ko
1: yo
0: kan le ri nine en kan le ri six ba to ba koju so ni kaluku ni mo no me do pe bo ba se ri lara to ni kaluku
1: na na se so
0: e mo America pe ya on to wi yun oda mi ti e
1: ko mo so pe oloye a ma pade a pade tamaki
0: ti e ko wi ani to
1: se bo pen tabi street set a pade tamaki ki lo de
0: ti e ko wi ani to mi ko ju ba na lo ni koko be omo bi ya se be karapala ka ba si na pale lenke
1: a bala keji o na ni a wa bayi ni ori eto tasmani ki awon mo kekeke ki won lo sun oro awon omo yi na o na lati pekelu lasale toni to roro won na ni o school fees period o na la wa oloye e mo tu keke oro
0: to gege beyin na ti mo pe to awon omo ilewe o to wole won ti bere si ni wole awon kan ti e ti wole awon kan ti e se omo wole lose ti nbo awon kan lose to lo awon kan wole ni yana ilana ode yi bi won ti wole kakakiri gbogbo ipinle yen yin yala fe be
1: lokan ejeji
0: eyin yala fe be fa awon baba yi lokan bale
1: oloye ki
0: fa awon baba yi lokan bale
1: ti bi ose meta o
0: se ko to ku won leke yo sa ku re tori owo lewe
1: ah
0: awon ke
1: asi jo bi awon mo yin
0: le awon ni la farada wala yin po yin o yen yin yawo wa yin wala yin po teyan mo pe asiko yi o ye keyan sa ku won le september la wa asiko ti won omo won yo wo
1: oloye oloye a ti e wa mu awon school to je ko se oni kini gan ati to lowo gbogbo e ti wa papo
0: o ti ri ba kan na ati school joba gan won awon gan won da mo lero mi si school joba gan ogberon mo
1: koda a mo pe school kan gan ni school job awon school joba na o ti wa ko list joran ran pe ki wa ni
0: ngba list school joba ba ko list ti private ko list
1: list
0: omo na olohun fera pata tutu yo ya uniform tutu to
1: bo tele tele be obi mi ania iru school owo apara mi ogbe je ko mo but awon school ta tun won wo ko ko je ala oni kini gan na awon kan tu ko list
0: e wa ni ki baba won sa lo e je baba won sa o ona kan ti baba won ni sa lo
1: na tun ni owo ti won na tun lo 120
0: mo le fun won lofo
1: Oloye
0: wa ni ki baba omo ho
1: baba ni bo iya wa fe sa si on ta mo so niyan ngba ta won mo ba won toju awaju yin lo e wa mo
0: ara e si gbo ni eyin le gbogun le wa
1: isin bayi te sa lo bayi awala duro digbi
0: e kan ke ya de ni pe
1: lo to ni na eyin na le so sugar approach ti wa no wa very important
0: e dakun e sa nu wa e ri gugu asiko yo ko awon okun ye le o ko le
1: kile o
0: kile ko le kankan wa
1: kile o
0: e ti pa awon baba livo e ti touch awon baba livo ti o ye ke ti touch
1: wa kile o
0: nígbà
1: tí bàbá bá tẹ̀sọ́ àwò pé owó yìí là ń wá nínú 30,000 àṣìlí 15,000 káfàyọ̀ gbá kódà àwọn iléèwé gan náà bá ti gba up front tán àwọn náà ń fi àwọn náà ń báyàn án ro gbogbo ẹ̀ papọ̀ kí wá ṣe pé ṣé lè ni mo wá fẹ́ kó lọ ṣé lè ẹ ti ẹ sọ̀rọ̀ wúrí
0: ẹ mọ̀ ní bàbá lára ẹ dákun ẹ mọ ní bàbá lára.
1: Àwọn kan ti send message sí báyìí pé bàbá ti lọ nílé látọ̀sẹ̀ mẹ́ta ọmọ ní à.
0: Bàbá lọ nílé.
1: Kí la wá fẹ́ ṣe ọ̀rẹ́. Ìlọ
0: ìdè ìdè dúró yìí bàbá láti lọ nílé torí pé àsìkò táwọn ọmọlé wọn aṣọ tuntun àwọn new taker nù títí wọn nígbàdàn wọn rà wé tuntun gbogbo ẹ tuntun.
1: Kódà àwọn old taker gan wọn padà sí di new taker.
0: Wọ́n padà di new taker.
1: Aṣọ tán ṣe rà ní wáyé tuntun làwọn ò bá wọlé.
0: Tuntun ló fẹ́ bá wọlé.
1: Tuntun nítorí kíláàsì àwọn tún ti yàtọ̀.
0: Ọmọ bíi
1: tuntun ni.
0: Bàbá ọmọ àárò pé nígbà tá a bá kó gbogbo ntá nílé tá a fira ntá ara yìí.
1: Oṣù
0: mẹ́ta sásìkò yìí wọ́n tún ní atún wàrà mi. January wọ́n ti sanwó sukúl.
1: Bàbá kan pè lọ alẹ́ ọjọ́ Sunday. Àwọn àtọkọ mi jọ ń sọ̀rọ̀ bá ní ọ̀dọ̀ Taylor làwọn yìí. Taylor ní aago mẹ́jọ wọ́n ní àwọn ògbúdọ̀ lọlé láì mú aṣọ tuntun ó wọ̀ lọ́jọ́ ni ẹ kí lẹ wá fi gbogbo oṣù àtijọ́ ìtẹ̀ fi ṣe wọ́n ní kíní òun kánwọ́ àwọn pàmpamọ́ra pàmpamọ́ra.
0: Àfẹ́yọ́ kò yẹ kankan wàrà ọmọ bíi.
1: Wọ́n ní ṣùgbọ́n lónìí Sunday o bó jẹ́ aago mọ́kànlá àwọn wà
0: lọ́wọ́
1: là ń gbọ́ tí machine náà dún kẹ́kẹ́kẹ́ wọ́n ní inú machine wọ̀.
0: Kí lẹ ò jẹ́ kí tẹnu ó kú náà
1: owó
0: wọn ò ṣe é rè bẹ́ẹ̀ bá ti ń rí ni ti ń na torí ẹ̀ máa fi àwọn okùn yìí lọ́kàn balẹ̀ lásìkò tá a wà ibẹ̀ bá fa àwọn bí wọn ò bá fa ẹ ní sùúrù ipò lugi ni
1: torí ẹ̀ là á kọ́kọ́ gbé
0: ẹ̀ jẹ́ ẹ̀ lè gbé kọ́nà bàbá kí

0: ọmọ down ẹni fa ba
1: ṣe ọmọ fa èyàn ma wo pa June làwọn ọmọ June ó sì jìnà July kini wa wọlé ó wọlé dé ilé yá wọlé ó wọlé dé wẹrẹ
0: ọmọ tẹ ẹ bá sì kaṣọ sí lọrùn tàbí tí ò rí báyìí bàtà tuntun o olú ó fẹ regret kí ló bí mọ sí láwọn ọmọ sọ láwọn ọmọ yìí wọn ní sọ wọn lè bọta kí wọn bú ẹkún wọn máa bèrè kí ló ṣe wọn
1: awádà bí bàá pé àwọn nìyá jẹ jù
0: èyí
1: ò sì lè rí wọn bú torí pàtó àwọn náà bá dé sùn tán máa rí gbogbo ẹgbẹ wọn náà
0: wọn kó sí gbogbo àyíwé tuntun
1: gbogbo ẹ tuntun pé èyí ó wà gan ṣọmọ ọmọ lọrùn tí ẹ kò dà àwa gan akọ ṣẹṣẹ jù àwa kọ nìyá jẹ jù
0: ẹyin bàbá náà ẹ mọ torí ẹ họ lùgbó ẹ pé ẹ
1: fẹ ẹ mọ torí ẹ di ó sá nlé ẹ mọ sọra yín di ó sánlé torí owó skool ẹ wá di ó sánlé wà á mọ gbọ iṣẹ ẹ náà ní lọfíìsì
0: rìlíìsì
1: yẹn láìsè kíní bí
0: ẹ
1: rìlíìsì.
0: ọba mi ò ti jukòó ní laago márùn kò ní wọlé bá gọbọ kàlà olù káwọn ọmọ ọba bàbá rí
1: ọmọ gan òde bàbá mọ láàrin bí ọsẹ mẹta sí sí ìwà ẹgbẹ lẹbi wà á kọ
0: owó yunifọọmù nbọ aago márùn bàbá kí kò ní laago márùn lọ sí nbọ lẹ ń lọ nbọ ní wọlé bá gọbọ
1: kàlà olù ọlọrun á pèsè
0: ẹ dákun ọlọrun ó
1: pèsè ẹ lè sọ pé kẹ wá ti ẹ mọ wá ti àwọn ìyá nìkan náà sí
0: ẹyin bàbá náà
1: ẹ dákun
0: àjọ bí àwọn ọmọ
1: ọmọkọ lọrun bó ti ya ó ti ya ṣọkọ
0: bí ọrọ wo sukuu kò tó bẹẹ o
1: lásìkò tá a wà yìí ó lọ ṣọmọkọ lọ ẹlòmíì a lọ disgrace ọkọ ẹ níta gbangba
0: lórí owó iléèwé ọmọ
1: torí owó ilé kò yẹ kó rí bẹẹ kò yẹ kó rí bẹẹ wà láì
0: ṣẹrí lásìkò tá a ti ẹ wà yìí ó nídìí kẹ ẹ máa gbọmúsà wọn kọ yín lẹnu
1: ẹ máa gbé sí wọn lẹnu
0: o ti kí ni pọnrán lè má gbéra o àṣà gbọmú sí wọn lẹnu
1: yóò padà mórí sókè wẹ́rẹ́wẹ́rẹ́wẹ́rẹ́wẹ́rẹ́ ni ó tọ́ ni
0: ẹ mọ̀ fi gíragíra mú wọn ìgbàlọ́dà bẹ́ẹ̀ ìlú lórí bẹ́ẹ̀
1: wà láì
0: láàrin oṣù méjì síra wọn ká máa repo láti 1000 kinní kan 1000 2 1000 2
1: ó ti lọ 1500 báyìí
0: 1000 3 ànímọ̀ wà nílé epo mo ti sanwó epo mo fẹ́ repo ni manager bá dé ló bá lóun fẹ́ change mítà mo ní change ẹ̀sìn
1: èmi máa kọ́kọ́ rẹ lè lọ ná ní kíni.
0: wọn náà wọn lè pọ títí di 1350.
1: ẹ
0: so kí ló máa ṣẹlẹ̀.
1: ẹrù o sí ẹ̀ bá mánéjà yẹn
0: sọ́rọ̀
1: ẹ̀wọ̀n ni sáwọn mẹ́ńtọ́ bá ta ni.
0: àwọn bí mo bá ṣíbùn tù mí lọ yọ wíṣpánà. wà á fọ orí iná.
1: wà láì kódà kó jẹ èlé 200 ló wà lórí ẹbí yìí nísan.
0: ó yẹ wà láì máa fọ orí iná.
1: mi ì nísan o.
0: kí lè fa
1: lójú mi ẹ jẹ́ kí kọ́kọ́ lọ ná bóyá tó bá wà tó sẹ́yìn tèmi o òun lè fara mọ́ torí a ní kíní ìlọ́wọ́ jura wa agbẹ́dàdì jura wa lọ ṣùgbọ́n èmi o ẹ lè torí mi bẹ̀rẹ̀.
0: ó ní ó lọ sọ fún ọmọ yẹn ni òun gbọràn tọmọ ìbá gbọràn sẹbi wá jẹbi ọmọ rẹ tí èyí gbọràn máa fi wíṣọ náà dẹkì gbogbo orí ẹ nǹkan sí ẹ.
1: ara ń kan èèyàn lọyẹ ara ń kan àwọn èèyàn gbòòrò
0: kò rọrùn
1: torí ẹ ẹjẹ
0: àṣì jẹjẹ pẹlú àwọn báyìí ẹyìn àìṣe jẹjẹ pẹlú wọn ẹ dábì.
1: ẹ n tó bá rí tó gbé mọ́tò báyìí tó bẹ̀rẹ̀ lọ́wọ́ ẹ pé mọ́tò
0: nǹkan
1: wọ́n jọmọ bí mi mọtò ọmọ ní kò bẹrẹ lọwọ.
0: ẹ lágùn ẹ ṣàánú ẹja fi sùúrù
1: pẹlẹkùn tó
0: wà níbi torí lásìkò tá a wáyé. ṣé wàá ráhùn tí wọn bá sanwó léèwé lásìkò tá a wáyé wọn máa kanra òbí gaza wọn máa kanra gidi torówó tó yẹ kí bàbá mi ò fi mọ gáìdì
1: wàláì
0: fi gáìdì
1: kólò tó fi gbówó ìgan ti wá papọ̀
0: wàláì
1: ńlá ní sukù olówó kò sí kẹjẹ bú mọ tẹlẹtẹlẹ àmọ ní kẹjẹ bú ni ẹ bá ń wá ìsìn báyìí
0: torí ẹ ẹ dákun torí ẹ abẹyin ni abẹyin ni bí nǹkan ti ríre ẹja wa fi sùúrù mọ bára wa gbé bẹẹ
1: ẹ dákun
0: àwọn èèyàn ń kanra lọwọ tá a wà yìí o
1: walaayi
0: ara ń kan gaza
1: gidi o ara ń kan gaza
0: o ẹni lomi ọwọ abúrinbùnrin ọni wọ girlfriend yẹ kọ wà sẹni o ẹ dákun ṣe kí n sẹni aza kill you there.
1: ẹ n tó kọ àkáǹtì tèsí gan o tí ìrọwọ kó tún apẹ aza kọ aza dìde. mọ mi á ní ọ azadi.
0: a bí nǹkan sí ọ.
1: ìsìn báyìí kẹsàn-án àwọn bàbá tó sọ fún gbogbo wọn báyìí owó iléèwé lóní kálukú parọ mọ kúrẹ ẹni alọmọ ẹ lọsùn bọ owó iléèwé mo ṣẹ san owó iléèwé.
0: gbọmọ wa gbàládùn àgbègbè wa tàbí wàá jìnnì káàsì lè jẹ kọ lọ
1: àbí
0: ọmọ o
1: bá a ṣe
0: ṣàkàtà lórí àwọn ọmọ yìí dáadáa wọn ò ṣojú ẹmí o
1: àwọn
0: òní ṣàmì
1: o
0: wọn dáná fáwọn ọmọ yìí yóò
1: mú o
0: gbogbo ìlà kàkà wa kò ní já lásán
1: àmì o
0: kúlójú wa o
1: àmì o
0: àti mọ̀ bẹ̀rẹ̀ wọn àní mọ̀
1: bẹ̀rẹ̀ wọn láṣọ.

0: láṣẹ ọlọ́run a ní ìdààmú o ẹ kú ilé ní gbogbo tẹ ẹ bá ti láyọ̀ láǹfààní àti máa bọ̀ a. ire àjẹǹjẹ dalẹ ìfà tí ò ní fà yín lápò ya. eléyìí tí yóò mẹ́yìn náà kúrò láwùjọ àwọn tí wọ́n ń ṣe bẹ́ẹ̀ tí wọ́n ń tẹ̀sí mẹ́sẹ́jì láàárọ̀ láàárọ̀ pé dákun ẹbùn wa a ní. nínú tí ọ tàbùkù ẹni jù láyé ó ní kí èèyàn ó di ẹni tí màá tọrọ lọ́wọ́. wọ́n á nílò láti yí bẹ́ẹ̀ ti mọ̀ pé a ṣe yín láǹfààní àní mú wá fún yín bẹ́ẹ̀ bá ti gbóhùn yìí. ìdí ẹ̀gbọ́n rè ńgbà mo hé tí mo kò ó ni mo ní gbogbo ẹ̀yàn ọmọ orílẹ̀-èdè nàìjíríà pátá ẹ gbọ́dọ̀ jẹ́ ti ń lọ lọ́wọ́ yìí. ẹ máa wò ó pé kí ni gbogbo àsàmà tí ń pa yìí kí. bá ọ bá gangan jòkó kọ́ gbọ́ fún tàkókò yìí kó o lè fi rí ìgbésí ayé rẹ tù ní. ìpinnu tó ìpinnu ayé rẹ padà lọ́dún tuntun yìí òun gangan mo gbé tọ̀ yìí wá fún tàkókò yìí. bí n bá ní n bẹ́ fún yín kò tèmi gan-an fúnra mi o. ẹ̀yin náà ni yorùbá fi bọ̀ tí wọ́n ní oníkekinní kan oyè eyín náà ń. bọ́lọ́fà bá ní mo ta á jẹ́ pé n tí ó ṣe yín láǹfààní ọ̀hún gangan ni. nígbà mo rí iléeṣẹ́ design your life.
1: ìpinnu tí mo ní mo kọ́ sílẹ̀.
0: tẹ́ ẹ bá máa tán dá lára ń bẹ̀ wá láì tàlà ẹ̀yin kò ní ẹsítéètì. ẹ̀gbẹ́ mo mìíní pẹ̀lú pẹ̀ ní ẹsítéètì ẹ̀ ní ẹsítéètì láti darapọ̀ mọ́ pápákọ̀ ni. torí ọ̀pọ̀lọpọ̀ èèyàn tán ti rò páwọn òlì mọ́ nílé ayé yìí gbogbo wọn pátá ni wọ́n ti rọ́wọ́ tìbà kò táwọn náà ti ń ṣe fún mọ̀lẹ́bí. ńgbà wọ́n yí ìpinnu wọn padà tí wọ́n gbé ìgbésí ọlọgbọ́n ní kété tí wọ́n gbọ́n tí iléeṣẹ́ design your life gbé wá. iná làwọn náà fi ṣàjẹjẹ ara ni wọ́n fi ṣe àtòlé ayé wọn ló di pé wọ́n ná mílímílí wọ́n ná thousand thousand. ẹni ó ti rò pé òun ò lè rí recharge card 2000 naira rà. ọ wá dẹni tí ń mòyàn ní 20,000 lọ́sọ̀ọ̀sẹ̀. ẹ rí i pé kinní ọ̀hún ó ní bó ti jẹ́ ni. àwọn eléyìí ẹ ṣe pé wọ́n ní ẹ máa kiri ọjà tí bàtọ́ wà á bú gbà o. ẹ kọ́ kalẹ̀ sí ọkàn yín pé ẹ ní kiri ọjà kẹ́ ẹ tó di ẹni láwùjọ. pẹ̀lú ọ̀kan ọ̀jọ̀kan ètò yìí tí iléeṣẹ́ design your life tí wọ́n gbé wá. bẹ́ẹ̀ bá gbọ́ ọkọ̀ yẹn gangan wọ́n ń sọ fún yín nù pé ọwọ́ ara yín náà lẹ́ẹ̀fi sọ ń tẹ́ ṣe ti dára dáadáa ò ló nílé ìtọ́ jẹ́ ti dáadáa. ilé ayé yín ọ yí àṣọ ẹ wò ó ẹbí bá ní máa fà á lọ fúnra mi wà láìtàlà iléeṣẹ́ design your life ọjà bẹ́ẹ̀ ó jù bẹ́ẹ̀ lọ ni.

0: ẹgẹ n gbẹ wọn wọlé àwọn tó jẹ aṣojú ilé iṣẹ design your life wọn ti wà pẹlú mi nínú yàrá kulu mọ láàárọ ilé tí wọn ó ṣe gbogbo ẹ fún yín ẹ lọkọọkan ìjèjì àjọ máa ta kinní ọhún síra wọn ni o èyí ti ń bá rí i pé wọn fẹẹ fi yàn yín jẹ wọn ọfẹ jùlẹ fún yín ẹ mọ náà èmi ti yín ẹyin tèmi torí tí yín lèmi fi wà ń gbà lọwọ wọn fún yín ẹ jẹ wọn wọlé àlejò mi ẹka ẹkú débi àkókò yìí o.
1: ẹ ṣeun gan olóòtú kí gbogbo aráalé tó ń gbọ́ mi lọ́mọdé lágbà lọ́kùnrin àti lóbìnrin pé àkùdédé àkókò yìí orúkọ tèmi ni ambassador Jimba Jamiu tí mo jẹ́ ọ̀kan lára aṣojú iléeṣẹ́ Design Your Life International.
0: Mo fẹ́ kẹ́ ẹ sọ fún wa lẹ́kùnrẹ́rẹ́ láì ní fígbà kan bọ̀ kan nínú kí ni iléeṣẹ́ Design Your Life kí lọ dálé lórí àti pé bó làwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà ó ṣe darapọ̀ mọ́ àwọn títí ń jẹ ọ̀pọ̀lọpọ̀ àǹfààní tí wọ́n ti dọlówó dọlọ́rọ̀.
1: ẹ ṣeun gan olóòtú fún àwọn tó bá ń gbọ́ wa ní ìgbà àkọ́kọ́ tí wọ́n ṣẹ̀ṣẹ̀ ń gbọ́ nípa iléeṣẹ́ Design Life International. Iléeṣẹ́ Design Life International jẹ́ gbajúgbajà iléeṣẹ́ tí ìjọba fi òǹtẹ̀ lò gẹ́gẹ́ bí iléeṣẹ́ tó ń bá ní rí sí ọ̀rọ̀ okòwò ṣíṣe business consultancy. Bákan náà a máa ń ran àwọn èèyàn lọ́wọ́ nípa ọrọ̀ ajé wọn lálẹ́ ní máa yá owó tàbí jù. Iléeṣẹ́ Design Life International jẹ́ iléeṣẹ́ tó ń bá ní wá ọ̀nà àbáyọ sí ìgbésí ayé ẹni láti gbé ìgbésí ayé rọrùn láti máa rí owó náà láti máa rí ọwọ́ tìbẹnu. A dá iléeṣẹ́ yìí sílẹ̀ láti máa kọ́ni nípa bí a ṣe ń ṣe òwò jèrè fún àwọn tí wọ́n bá ń wá ọ̀nà mìíràn láti fi kún iṣẹ́ tí wọ́n bá ń ṣe. Dálẹ̀ ní jẹ́ pé wọ́n á fi iṣẹ́ tí wọ́n ṣe ka another source of income.
0: Ọlọ́run o, iléeṣẹ́ Design Your Life ní ẹ ti kà kalẹ̀ yìí ọlágbà o, gbogbo nǹkan yìí làwọn èèyàn máa wá káàkiri. Ẹ pé bó o ló ṣe fẹ́ jẹ́ rọrùn. Ó dàbí pé ìrọ̀rùn lẹ́fẹ́ gbé máa ń sọ ní wúlẹ̀wúlẹ̀, mo fẹ́ káwọn èèyàn mọ̀ dáadáa.
1: Ló dáa fún yín olóòtú. Sẹ́rí ètò tá a gbé wá fún àwọn ọmọ ènìyàn. Ètò yìí wà fún àwọn òṣìṣẹ́ ìjọba tí wọ́n ń gba sálárì tó jẹ́ pé kí sálárì tó dé wọ́n ti ná owó náà tán. Ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ni wọ́n ń rí owó tí wọn ò dẹ̀ ní àkójọ. Tó a gbé ètò yìí fún wọn láti fi kíréètì ọrọ̀ fún àrọ́mọdọ́mọ wọn tó wà fún òṣìṣẹ́ ìjọba oníṣẹ́ ọwọ́ àti oníṣòwò ó wà fún àwọn ilé ìwé tí wọn ò ríṣẹ́. Ẹ rí i pé láyé ìgbà kan wò ní tó o bá kàwé rẹ o bàtà rẹ á dún ko ko ka o tó o bá kàwé rẹ o bàtà rẹ á wọ́ sẹ̀rẹ̀ rẹ nílẹ̀ o èyí láyé ìgbà kan ni. Ọ̀pọ̀lọpọ̀ àwọn gírádẹ́tì ní ń gbé sàtífíkẹ́ẹ̀tì káàkiri láti bí ọdún márùn-ún sísìn tí wọ́n ti wá ń di alábùkù ní agboolé. Tó o sì wà fún gbogbo àwọn ẹni tí ògbóríire bá ń gbẹ. Nǹkan tí iléeṣẹ́ Design Life International wà fún nìyẹn.
0: Ẹ sọ kinní kan nísìn.
1: Bẹ́ẹ̀ni
0: ẹ lọ wà fún àwọn tí òǹgbẹ oríire bá ń gbẹ.
1: Bẹ́ẹ̀ni sọ.
0: Ṣé òǹgbẹ oríire máa ń gbẹ̀yàn ni?
1: Bẹ́ẹ̀ni o, gbogbo ẹni tó bá mọ̀ pé òun ní dáadáa tóun fẹ́ dà nílé ayé tí ọwọ́ rẹ̀ ò tí tó dáadáa náà. Ó mọ̀ wá gbogbo ọ̀nà láti máa sáré kí láti di olóríire ènìyàn. Ìdí nìyẹn tí ó jẹ́ pé àfojúsùn iléeṣẹ́ Design Life International ni láti mú ìdẹ̀kùn bá àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà. Ìdí nìyẹn tí iléeṣẹ́ Design Life International fi gbé ètò kan tí a ń pe àkọlé rẹ̀ ní Success Pathway kalẹ̀ fún gbogbo ẹni tí ó bá ń wá ọ̀nà àbáyọ sí ìgbésí ayé wọn.
0: Ẹni Success Pathway.
1: Bẹ́ẹ̀
0: bá a bá gbọ́ ìtí ń jẹ́ Success Pathway gangan, ẹ ti rí i pé ọ̀nà àṣeyọrí àwọn èèyàn máa ń sọ̀rọ̀ kan. Wọ́n á ní báwo rẹ ni bálà ọ̀là kì í yá. Ṣé ní tẹ̀ ń sọ fún wa ní ìsìn ni pé gbogbo ẹni ọba ṣetán àti bá lè ṣe Design Your Life International tó bá ṣetán àti bá wọn ṣe tó ṣetán àti wọnú wọn. Tí ò ní jáde mọ́tọ́ ẹgbẹ́ kò tiẹ̀ ní ronú àti jáde ṣé ẹ ń sọ fún wa ní ìsìn pé ọ̀nà wọn ti dìrọ̀rùn láti dolówó dọlọ́rọ̀ nù.
1: Ẹ ṣeun olóòtú sẹ́rí olóòtú kìdàkìtà ọ̀dọ́là ká ṣiṣẹ́ bí ẹrú ọ̀dà kankan láti di olówó láyé yìí fọ́múlà ni sísítẹ́ẹ̀mù kan nìyẹn fi ń dolówó. Sẹ́rí fọ́múlà yìí ẹlòmíín mọ̀ ṣùgbọ́n kò lò ẹlòmíín ò sì mọ fọ́múlà yìí. Ìdí nìyẹn tí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn fi ń ṣiṣẹ́ bí erin tí wọ́n fi ń jẹ̀jẹ̀ ìlérí. Gbogbo ẹni tí ọlọ́run bá kàdàrà pé kó tẹ àtẹ̀jíṣẹ́ yẹ́sì sí nọ́mbà tí a fẹ́ pè lérí ètò yìí. Mo kí yín kú oríire.
0: Ọlọ́run o, bó bá jẹ́ mi ni n tí ń kọ́kọ́ ṣe báyìí ni pé ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi ní ìmú dání. Ẹ mú ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yín dání bẹ́ẹ̀ ti ń gbọ́ òun. Mo mọ̀ọ́mọ̀ lé ni o, ẹ mọ̀ pé èèyàn máa ń múra sílẹ̀ nígbà míì di oríire. Ẹlòmíì sì rèé oríire ọba níbi tó wà yóò tún wá máa wọ̀ bàbá ní àṣẹ ní ìsìn àmọ́ ibi tí ọjà sí iná ló tún ti fẹ́ kọ́ máa sí ọ̀hún. Bó o bá jẹ́ èèyàn tí máa ronú pé nǹkan gbé wáyé ṣó lè wọ́ọ̀kì fún mi sá o ní tètè ní lọ síwájú o. Ó kọ́kọ́ gbé ìgbésí ọlọ́gbọ́n tó o bá wá gbé òun ó gángan ni ó wàá fún ọ ní àkọmọ̀nà tó sọ lẹ́ẹ̀kan pé swatway òun ni ó fún ọ o. Mú ẹ̀rọ ìbánisọ̀rọ̀ rẹ dání kẹ́ ẹ máa wo ra yín bí ìgbà tí èèyàn ń wo ọ̀rọ̀ tí ọmọ jẹ dalẹ́ bí ìgbà tí ń wo lọ́ọ̀kan ni o sì mú ẹ̀rọ ìbánisọ̀rọ̀ rẹ dání. Ẹ bá ń pe nọ́mbà fún wọn.
1: Olóòtú kí n tó pe nọ́mbà yẹn gbogbo etí ti ń gbọ́ mi mo kí wọn kú oríire ní dédé àkókò yìí torí ètò yìí ni mo gbọ́ ní bí ọdún mélòó kan sẹ́yìn bí ọdún díẹ̀ báyìí sẹ́yìn tó yí ìgbésí ayé mi padà sí dáadáa. Ẹni mo jẹ́ agbábọ́ọ̀lù nígbà kan rí tó jẹ́ pé iṣẹ́ bọ́ọ̀lù gbígbá ni mo mú láyò gẹ́gẹ́ bí kàríà mi. Tó mo gbá bọ́ọ̀lù yìí títí tí mo padà fẹ̀yìntì ń bí iṣẹ́ bọ́ọ̀lù ni. Lẹ́yìn ìgbà tí mo fi iṣẹ́ bọ́ọ̀lù lẹ̀ ètò Design Life International ni mo gbọ́ tí Ọlọ́run fi ṣe gbígbàdúrà fún mi.
0: Ìrólẹ̀ méjì
1: lẹ́ni mo ti wà lára àwọn top earners. Ìdí nìyí tí a fi gbé ètò yìí kalẹ̀ láti fi kọ́ àwọn èèyàn ní fọ́múlà bí èèyàn ṣe lè di olówó ọlọ́rọ̀ láti fi di ẹni tó lè dá bísẹ́ẹ̀sì ara rẹ̀ sílẹ̀ àti láti fi fẹ bísẹ́ẹ̀sì wọn. Lògbìyànjú kò wà lára àwọn tí yóò kópa níbi ìdánilẹ́kọ̀ọ́ yìí.
2: Ní ọjọ́ Saturday, Sept

0: September 19 ni NUT Hall Asadam ni adojuko Aite 7 to wa ni ilu Ilorin ipele meji lo ma waye ikan ma waye ni gerege ago mewa aro fun won to ba ma raye ni aro ikeji ma waye ni ago meji gerege fun won ti o ba ma raye ni osan
1: mo fi da yin loju wipe eyin na ma wa lara won to ma dupe fun Olorun to si ja si pe mi si gbogbo egbe yin ba tin na owo eni ba won na gidi
2: ah be ti to lese ese yi Olorun o dun mo mi tori mo ma pe ti won ba le lanfa ni ati kopa ni bi eto yi igbesi aye ti won na yo yi pada siti dada ibi awa ti lo lekan ni pe yes teni ka won eyan teun e dakun e ba npe number eti awon eyan te yes on si atejise yes lasan bo ba je mi ni woni e ti wonu message mi kale e ti kokko te yes un to kokko te yes un to kokko wole anfani kan tun be loto ti won ti pele mi ran kale fun won ti won fun awon yi un ba nte yes un kale ki won wa pe number e ba npe number yen fun won
1: to olotu ka to pe number na si waju gbogbo eyan ti o ba fe kopa nbe anfani eto rire yi
0: 10,000 ni owo ticket ti won fi wole sibe
1: amọ eyan 75 to ba kokko pe to ba kokko te atejise yes wole ko soju saju nbe orogun ya mi ni se mi o si nbe gbogbo awon 75 to ba kokko pe to kokko wole si ori ero bani soro wa
0: 11,000 ni o fi se wo wole sibe
1: gege bi nte so anfani ta gbe kale fa awon to ba kokko wole niyan
2: ebi o e tin da kini ohun po o se awon ti won ba je 75 ni isin ti won ba kokko te ajeje yes to ba kokko wole te wo daada te gbe sira won olohun o bo ba je mi ni woni se success pathway ina lele ilu oto awon to ba wa te wole to je pe o pe leyin awon 75 won e da ko tete ba release number
1: okay number ti won te atejise si
3: ohun ni 081 05 31 03 23 081 05 31 03 23 lekan si 081 05 31 03 23
2: number te pin edakun e ba tun pe lekan si awon kan si mbi dan wa bayro tori phone ma me elomi ni o lo elomi phone oko re ni o se ma dupe pe baba alagbaje sare fun mi phone yin toro fe ko pa ni bi eri re e ba tun number yen pe lekan si
3: 081 05 03 23 081 05 31 03 23 lekan si 081 05 31 03 23
2: agba tin so lati eka yi fa fun yin lati le se design your life international oni pe odi olowo po ko mo kopa odi olowo ko ni business re to nse ko mo kopa ebi jo ni maruwa ni maruwa tin se ti to mi je ko to je o tori n to fi ile domo aromo domo re ti won je nbe ti o ma je anfani ti awon molebi re o tun ma wa we ninu re to je pe won ni le we tan titi ayeraye ina lo ye kawo fi ile o ma wa awon baba baba tan ti lo eri awon mi ni si won la won ja sile ile tawon baba won fi ile ni won ja si kini won na fe fi ile fo mo darapo mo le se design your life international loni ko le ri ogun ayeraye fi ile fọmọ rẹ ẹ wo ẹ dákun nọmba yẹn sẹ ẹ bá ń tún pè fún wọn sí.
3: 081 05 31 03 23 081 05 31 03 23 lẹ́ẹ̀kan sí 081 05 31 03
2: ọ̀dà nọ́mbà ọ̀hún iná lẹ́tì gbọ́n àìrẹ́fọ̀n talẹ́ méjì gbọ́n mi dáadáa àìrẹ́fọ̀n talẹ́ méjì ẹ̀kan iná ní ẹlòmíì ọdún tó kọjá ọlọ́run o báwọn tí ṣètò lẹ́yìn rédíò bá ṣètò tábàá ẹ̀ mọ̀ gbọ́ ẹ dákun àti ìjẹun ni àti ìṣègbà ni ńgbà ọ̀jẹ́ pé nta bá gbé wá fún yín tí ó ṣe yín láǹfààní ẹ̀yìn tètè mú ibí ìlàtúgbédé yìí o kò bá dáa kó o tètè ronú jinlẹ̀ kọ́ ọ darapọ̀ mọ́lẹ̀ iṣẹ́ design your life international kí wọ́n náà ó lè di ẹni tí ọmọ fún yàn tọwọ́ rí ọmọ wà lókè tí ò ní máa wà ànílẹ̀ mọ́ nígbà gbogbo ẹ dákun ẹ bá ń gba àwọn tán ń gbọ́ wa níyànjú ẹ bá ń gbà wọ́n nímọ̀ gbogbo àwọn tán ń gbọ́ wa ní ìsìn ẹ bá ń gbà wọ́n nímọ̀.
1: gbogbo àdúrà ẹlòmíì ti gbà tipẹ́ bọ́tà ìnákèsí àti ìdágunlá ló fẹ́ lòmíì ní ìṣòro tó bá gbé tó máa ṣe ẹlòmíì láǹfààní tádà rẹ̀ ó fi gbà. ẹ pé mo sọ pé nígbà tí mo tọrọ lọ́dọ̀ ọlọ́run pé kó sínà fún mi yìí lọ́lọ́run lò fún mi ìwọ tó ń gbọ́ mi báyìí ọlọ́run ti fẹ́ lo ètò yìí fún láti yí ìgbésí ayé rẹ padà so tètè tara kó o mú fóònù rẹ kó o tẹ mẹ́sẹ́ẹ̀jì yẹ́s sí nọ́mbà tá a sọ kalẹ̀ ni.
2: ẹ ṣeun gan gbogbo ẹyin tí ẹ ń gbọ wa fún dédé àkókò yìí kí dùn kó pọ̀ sókè lọ́bẹ̀ oge o àti ṣe rí ire sì ní tó ń sọ pé kò jẹ́ ó jìnà òun ati mu wa si de owo arowo to re.